0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Matthew,
1: bàbá mi o,
0: a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Yes, sir.
0: Òní ni ọjọ́ kẹta, oṣù kẹfà, aláàánú, olóore, olùrànlọ́wọ́, ọba tó ní gbogbo agbára, ọba tó ní gbogbo àṣẹ, ọba tó ní àánú lọ́dọ̀ olùgbà ọ̀pẹ wa. Ẹ bá ń ké
2: alleluia,
0: ẹ bá ń ké alleluia, gbogbo àlàyé ọkàn ẹ ké
2: alleluia.
0: Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta,
1: oṣù kẹfà,
0: èmi ò ra àánú gbà. Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta,
1: oṣù kẹfà,
0: èmi ò rí tèmi ṣe. Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta,
1: oṣù kẹfà,
0: orí mi kò ní tako
1: mi.
0: Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta,
1: oṣù kẹfà,
0: èmi ò ní sunkún.
1: Ẹ
0: sọ pé lónìí ọjọ́.
3: Flash FM 105.5.
4: Guess what? We are still the most listened to radio station.
5: Yes.
4: Yes.
5: That's right.
4: We are still the best.
5: You know
4: we are Splash 105.5.
6: You already know.

0: Mo ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Matthew,
1: bàbá mi o,
0: a mà tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Yes, sir.
0: Òní ni ọjọ́ kẹta.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Oṣù kẹfà.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Aláàánú.
1: Kábíyèsí.
0: Olóore.
1: Kábíyèsí.
0: Olùrànlọ́wọ́.
1: Kábíyèsí.
0: Ọba tó ní gbogbo agbára.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Ọba tó ní gbogbo àṣẹ.
1: Yes, sir.
0: Ọba tó ní àánú lọ́dọ̀.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Olùwàdà ọ̀pẹ wa.
2: Amen.
0: Ẹ bá ń ké hallelujah.
2: Hallelujah.
0: Ẹ bá ń ké hallelujah.
2: Hallelujah.
0: Gbogbo àlàyé ọkàn ẹ ké hallelujah.
2: Hallelujah.
0: Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta.
2: Oṣù kẹfà.
0: Èmi ò ra àánú gbà. Ẹ sọ pé
2: lónìí ọjọ́ kẹta.
0: Oṣù kẹfà. Èmi ò rí tèmi ṣe. Ẹ sọ pé
2: lónìí
0: ọjọ́ kẹta.
2: Oṣù kẹfà.
0: Orí mi kò ní tako mi. Ẹ sọ pé
2: lónìí ọjọ́ kẹta.
0: Oṣù kẹfà.
2: Èmi
0: ò ní sunkún.
2: Ẹ
0: sọ pé lónìí ọjọ́ kẹta.
2: Oṣù kẹfà.
0: Angẹ́lì àánú.
2: Angẹ́lì
0: ire.
2: Àti
0: ojú rere.
2: Ẹ
0: máa tẹ̀lé
2: mi.
0: Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta.
2: Oṣù kẹfà.
0: Bàbá.
2: Ọmọ.
0: Ẹ̀mí mímọ́. Ẹ̀yin
2: ìgbìmọ̀ mẹ́ta.
0: Tó ń bẹ lóde ọ̀run.
2: Ẹ
0: wá ràn mí lọ́wọ́.
2: Ẹ
0: sọ pé lónìí
2: ọjọ́ kẹta.
0: Oṣù kẹfà.
2: Ẹkún mẹ́ta.
0: Tí ń bẹ láyé.
2: Èmi
0: ò ní sún.
2: Ẹkún
0: àdásún.
2: Èmi
0: ò ní bá wọn sún.
2: Ẹkún
0: àjọsún.
2: Èmi
0: ò ní sún.
2: Ẹkún
0: àsunrìn.
2: Èmi
0: kò ní sún.
2: Ní
0: oṣù kẹfà
2: yìí.
0: Ẹkún ayọ̀.
2: Ó
0: máa wá sọ́dọ̀
2: mi.
0: Omijé ayọ̀.
2: Ó
0: máa dé sọ́dọ̀
2: mi.
0: Lónìí ọjọ́ kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Látòní
0: lọ.
2: Àwọn
0: mẹ́ta
2: tí ó
0: ràn mí lọ́wọ́.
2: Ẹ
0: wá pàdé
2: mi.
0: Aláàánú.
2: Wá
0: pàdé
2: mi.
0: Olóore.
2: Wá
0: pàdé
2: mi.
0: Olùrànlọ́wọ́.
2: Wá
0: pàdé
2: mi.
0: Lónìí ọjọ́ kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Ọwọ́
0: Ọlọ́run.
2: Wá
0: ka ayé
2: mi.
0: Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Ọwọ́
0: ìyanu.
2: Wá
0: ràn mí lọ́wọ́.
2: Áńgẹ́lì
0: Olúwa.
2: Bí
0: ayé mi dìde.
2: Lónìí
0: ọjọ́ kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Ọlọ́run
0: mi.
2: Ẹ
0: sàánú
2: mi.
0: Lónìí
2: ọjọ́
0: kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Látòní
0: lọ.
2: Ọwọ́
0: Sedraki.
2: Mesaki.
0: Àti
2: Abednego.
0: Àwọn
2: mẹ́ta.
0: Tí wọ́n
2: wọnú iná.
0: Májẹ̀mú
2: wọn.
0: Kò ṣiṣẹ́
2: fún mi.
0: Lónìí
2: ọjọ́
0: kẹta.
2: Oṣù
0: kẹfà.
2: Látòní.
0: Ire.
2: Máa
0: tẹ̀lé
2: mi.
0: Bẹ́ẹ̀ ló
2: máa rí.
0: Orí kò ní tako
2: mi.
0: Orí kò ní tako
2: mi.
0: Kò ní tako ọmọ
2: mi.
0: Orí ò ní dùn mí
2: o.
0: Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa.
2: Gbogbo
0: ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrórò kan. Ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru. Agbègbè mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru. Agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹjọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dímọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
3: Matthew,
4: bàbá mi o,
3: mo sọ nípa orí lánàá.
4: Bẹ́ẹ̀ni, sà.
3: Orí làbá, àwọn kan sọ pé orí làbá bọ.
4: Bẹ́ẹ̀ni.
3: Àbá fi òrìṣà sílẹ̀.
4: Yes, sir.
3: Mo wá ń sọ fún yín wípé àwọn orin méje.
4: Bẹ́ẹ̀ni, sà.
3: Tá a fi lè máa bọ bẹ orí ẹni láràárọ̀.
4: Yes, sà.
3: Àbí mo bẹ̀rẹ̀ rẹ̀ lánàá.
4: Mo
3: dẹ̀ máa parí ẹ̀ láàárọ̀ yìí.
5: Mo gbàdúrà. Orí ò ní ṣèkà fún ọmọkùnrin kan.
3: Inú ìwé Second Kings.
4: Yes,
3: ní chapter 4.
4: Yes,
3: ní verse 18.
4: Yes,
3: ó nìkan nìyá rẹ bí. Verse 18 and 19.
4: Yes,
3: ó nìkan.
4: Yes,
3: ó nìyá rẹ bí.
5: obinrin yen o ma se wahala ko to ro omo yen lo so ojo kan omo yen ba de mo ori gbo nti bibeli so
1: nigba
5: to omo na si daba
1: nigba
5: to omo yen
1: daba
5: o di ojo kan to jade
1: to
5: baba re lo so do re
1: o
5: si fun baba re pe
1: ori
5: mi
1: ori mi o si so fun modo kan pe
5: baba wa so fun modo kan pe
1: be to
5: ya re lo Matthew
4: baba mi
5: Matthew
4: baba mi
5: ti a ba de jobo orun
4: yes sir
5: man to bi omo yen ta ba jo pade ni jobo orun o je mi ni igba ti meta o pe kini reason number 1 iyawo ori o tete bi mo ai mo yi odun ni a fi bi omo o wa wa lenu ise omo eyo kan soso tan bi o di owo mari o ni daddy mi ori o ori o ta ni ma fi sele ti o gbe omo lo hospital ti o wa ma pe ya re pe pade wa lo hospital ko se be o wa gbe lo modo o yi wa ma do awon baba kan wa won o na ni omo
4: ni
5: to kan won iya gbe omo bi a se gbe ibo lo gba lo odo woli o lo ba woli pe woli nkan de loju ese abe ji oku omo yen aje pada bo egbe won lori yin nbo ni a ti pe ori ibo won ti pe eleda re eleda re oni da won lohun ori ire oni gbabode ori ire oni gbabode ori ire oni gbabode eda ri oni gbabode o si ki gbe oni ori mi abi be ko ni ori mi loju ese nkan de se ah aye oni ti bi ori mu o Matthew
4: baba mi o
5: tori ba nyo yan lenu aye oni so kata kata abi be ko te ba nwi iru yo ma wi iru mama ori to gba wale yi ori yo ni tako o ori o ni gba oje o wa nko awon orin marun e je nko awon orin dele laaro yi
4: sugbon
5: kin to ko dele won kan sa won kan be ninu ori o iwo owe Rome chapter 12 ni verse 20 owe Rome chapter 12 verse iwe Rome 12 verse 20 en yo
1: bi ba npo ta re
5: bi e bi ba npo ta re
1: o ni
5: onje ni ofu
1: o ngbe ba ngbe
5: o gbe ba nbe
1: fun
5: lomi o
1: ninu sise be
5: nipa be
1: iwo ko eyin na le ni ori
5: ye Matthew ase mo atun ma fi ebun o ina sori
4: eyan
5: wa ni ya wa jeun kongo kongo eno re aso je on ko ina o ni omo bo jaja o iwo wa na le lori mo gbadua loruko Jesu awon ota re ori won ma jona en binu ni ori won ma jona ori awon ota ori won ma jona oni ori won ma jona lato ni lo a o sa na re o ri ran lowo ori ori ti eyen wa ma ba so awon nkan kan be Matthew ma se sori re number 1 ma fi owo to fi jeun to se wotan ma fi nu eleda re iwo si ni o ma try re Matthew elekeji ori re yen ma gba pe eni ma gba ki eni ti o di atun bi ologogoro ma je o ma fowo kan ori re mo onigbo onisiga wa baba gidi taye re wulo o ma se kini o Matthew ori bi pe iwo na sa me ti gerun abi e ko geri geri to gerun Jesu ke lo ko re ke lo ko e ke lo ko e
4: Matthew
5: so baba ni won se tele ko to gba si ru wa why to je pe wo mo nbe fun tori pe mo ri pe aye re mo lo je ma gbe fun mo gbadua ori o ni ba oje opo ni ori o ni ba oje elomi o ma won ka gegege ga wa to kiesi olu aso toto tan o wa so le mo wa fi nu le aso re to wo lorun to gun re ma je mo re o ti wa lara re o wa fi nu le mo asajo ti Jesu be aso ti Jesu mo gba lorun re mo wo ni o si sise wo so mo gbadua aso ti Elijah o si sise wo so aso ti e olotan o wa lari korira e ko won se ni koyi iwo gan ti se rira si ara re ori o ni tako o wa mo wo nkan sa ori o ni tako o wa ma gbo amo ori yen so mo pe mo nba ori yen nba bo lanu mo ti ko marun melo la kalanu ati ko merin lana ele karun o wa ma so yi pe ori

0: gbàgbọ́dé.
1: Lọ́jọ́ tọ̀rọ̀ tèmi yóò dayọ̀ orí mi. Orí rí ò ní gbàgbọ́dé. So wá rí orin ẹlẹ́ẹ̀kẹfà. Ó máa sọ wípé orí mi yé máa ṣe sùn lọ́jọ́ ayọ̀ mi.

0: Flash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yes. That's right.
1: We are still the best. We are Splash 105.5.
3: You already know.
4: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
5: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
6: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
7: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
8: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Púpọ̀ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lónìí back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,50,000 naira, 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta, tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ladelu FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
9: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Indomie wrappers on your table.
1: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
0: Something big, just like that.
1: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
0: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
2: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomie moments.
3: Sun King, àwọn tèmi nìyẹn.
4: Sola ti ora lọ́dọ̀ wọn ṣé kò tí ì tóni.
3: Kì í ṣe Sola nìkan ni wọ́n ń ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ nìyẹn o, bí Emeka ṣe ra Tecno rẹ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fọ́ra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán.
5: Bẹ́ẹ̀ ni o, bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀díẹ̀. Wọlé sí ilé-iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí, tàbí kí o bá Ava sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Mọ́gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbà lóde.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
0: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ẹ̀sìn. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday ní Wapa.
4: Mommy, today Golden Mom get me quite well.
5: My own self.
6: Mommy, you try. But I beg, suffering with this milk.
5: Not be me, oh. Now the Golden Mom 3-in-1, it don't get milk inside.
6: Milk inside?
5: Since when?
6: Get Golden Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Golden Mom, make every day golden.
7: Everybody come outside, oh!

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lónìí back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kẹ́. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year
4: Cashport.
3: Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira, 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
5: Gbé bọ́dì ẹ̀.
3: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ladelu FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
5: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé.
3: So ti cashier, ọmọ mo ti cashier.

ìmúdò oró orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tàn yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: Wake up.

0: Ṣade, kí ló dé sí lánàá Indomie ṣe wá kun orí tábìlì rẹ báyìí?
1: Mo ń kọ́ àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
3: Is it okay to make fun of our tooth? Let's have a talk.

0: lo le se afomo re lokan awon eyan
1: yi olorun sanu fun wa
0: olorun yo di wa mo
1: ah o da pelu ye
0: mhm e kule
1: ah be ni
0: ti fun te do lagbede
1: olorun gbo
0: tola ni lojo ko legbe mi abi nbola ni nbe nwaju mi
1: be no bimbi mo bi
0: owo mi ni kan tan laarin
1: ele e meta ni meta niyan ikan to re mi
0: emi ni kan laarin kegeri de kege ah olorun lo
1: do eh o bimbi omo so sabi o
0: won ni emi ni kan laarin kegeri ge kenge
1: mefa we royin mefa
0: ti ma karoyin to karoyin
1: eh
0: ki to karoyin
1: eh eh
0: are ri bayi bi
1: abi
0: eh lolowo so mi
1: oboju oko
0: eh ba sadua pa lowo so mi
1: o ba soju oko
0: mm
1: abi suru
0: wallahi ele mi le mo
1: fi suru a kin pe ku oju me tun ku oju mo esi ku oju mo mo eyin ololufe wa jake jadu agba nla aye oju owuro yin na lagbede
0: beni
1: a gbe wa eyin na kuku gbo eh kolohun oba ko jowo ko fun wa ni oju ojo to dara ka gba iroyin ayo ka gba ipe ayo keledura ko se awon omo wa ko se won ni riri eh tori bi pe kolohun ko saanu gbogbo apata ni sowogun
0: eh be jan ba so lodo amaye tutu
1: opolopo abiamo ni ole sun ni ole ewo adura lelomi ngba ni koro yara re awe nbe nbe elomi nbomi loju yeri yeri gbogbo e gbogbo epata igbe waye okan lohun ledumare lara
0: ami o
1: a si ri esi ayo ni kia kia kia baye te fota doro yin lagbede be kan na mo lu abila wa npe bi ekan ni ti o le jamba kan nu
0: olohun
1: ekan ni to nfi ojojumo ko bere fa won ololufe ni
0: yes.
1: ba meji ko afofun yin aje olohun ebe ni akoyin je lo nje be
0: yes.
1: nitori na nko e je ka lo si asaye lujara ka pade ni ojo po ti Facebook
0: nitana/fm105.5
1: Ibadan e like e love e share comment yin e je ki o ma gbera tola ni alade laja loruko temi ye royin ni awo ko sere omo ton so ton so ton gboro aye
0: yes
1: apero ire omo luabi one ori yin o wa mbe
0: kule o ma ni fowo se na loruko temi ojulo wa ni ikai presenter yin na ma tori o iliasu loruko te so ma mala meji pa meji kuni
1: ka
0: sapa re oni toro moyen ni
1: sapa toro moyen
0: ti ti sapa ba toro moyen yo don je ni eh
1: ilani ege o
0: eh
1: oyo gan
0: aha
1: ilani ege o oyo gan
0: bi bola to ri kan bayi wallahi
1: eh
0: eh lowe lowe ni o ye mi na ele ele ma era la pa be da mi free mi go ko break
1: kaju ara ni kaju
0: te ba ri
1: won ni yen na
0: eja abokun
1: eh eh
0: teyan ba ri obokun so ye yin debe
1: eh
0: lawon aye to ti lapere
1: eh
0: eh ewo en tete ju
1: okay
0: mama igbe te ina o fe mo tete lati mo gbonu e fe wo bo le bokun se to o ku si lowo eyin no olorun no
1: olorun
0: mo number le
1: eri mo eri mo eri mo
0: Eh
1: eh awon eru to tobi bayi ni le asu mo fe
0: iro se mo yi to sele na ni pe eni la na ni se won la
1: abi
0: eh ko yo
1: mo fi mo gbe to tobi to tobi to tobi to tobi
0: to le hayan lorun ni yin godo ko ja
1: mi bembe to sala bembe
0: so mo yi pe awon mo ko la lafo apoti gun na o ma nwa o keke yan o ma gede nnu e
1: awon da
0: eya to ba ri fere fere bayi
1: yo
0: jip lala lo da giru eyan be o ma wa
1: okay
0: you get it
1: beni ko da ki egun o ma mu egun sonu okay
0: komo
1: di egun
0: ko ye mi ma I don't get it
1: two power race to egun
0: I don't get it
1: I got
0: no daddy
1: o da ni bayi meta mere la mo gbe fun yin
0: yes
1: orile de nigeria won ni egbo baba so beyin oba ni kabeun
0: yes
1: eje awi konko loju oloro
0: oloro
1: won ba gbo kene to fe dowo
0: ko si
1: won ni olohun ti ari gbogbo eleyi ta so yin a ise joba warawa di o e se joba warawa la nse nigeria won ni lapa bo a ti mo n to nje ise joba warawa
0: so po olohun
1: a je ngbo
0: a
1: ta lo so be ehe e fe gbo yen ngba ba wo are gbogbo nko hun a se be a te se ti gbo yin o
0: yes
1: sugba abala keji nko won ni egbo won ti fidi amule ni pele te abia won ni eni eleni oni oloniyan eni to je olutoju eni onisegoyinbo sáwọn ọkọ̀ ajínigbé ti ń palẹ̀ mọ́ òun wọ́n ní ọtí fìdí ẹ̀ múlẹ̀ wípé elédùà ti ṣe ní rírí
0: ọlọ́run ṣeun
1: àdúpẹ́ kọ́lọ́run jẹ́ kí ròyìn ayọ̀ yẹn kọ́lọ́run jákèjádò gbogbo ìpínlẹ̀ tí wọ́n ti jí àwọn èèyàn gbé
0: àmì ó
1: ní ọ̀rọ̀ dé dúró àgbọ̀yẹ́bẹ́ ṣe ti gbọ̀nyìn láàárọ̀ òní.
0: Ok, ẹ jẹ́ kí èmi náà mú bròyìn láti àkàtà nùwé ìròyìn ti Daily Post. Ìròyìn tó kẹ̀dẹ̀ ń jáde ń bẹ̀ àkọ́dà àwọn ìròyìn tó jáde ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́tún ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́sì olófẹ́ pọ̀ jù nínú àwọn ìròyìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà we take you there.
1: Àfisúrù.
0: Gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá náà dey carry last. O lè takú gómìnà wa kí gómìnà náà ó mọ̀ fún ọ lésì rẹ̀ padà. Gómìnà ò gbé ẹnu fún alágbà fòpin ìpín. You takú mi, I takú you. Wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ó ti dá Fáyọ̀ṣe lóhùn èsì ọ̀rọ̀. Èsì ọ̀rọ̀ náà tí gómìnà sì fi ń dá lónìí wípé ẹ ń bá ma Fáyọ̀ṣe. Ẹ̀yin ará ilé rẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ ẹ̀yin alásùnmọ̀ rẹ̀ tẹ́ súnmọ́ ẹ lè sọ fún òsoko ẹ lè bá a ibi tí bá ti gbọ́ ẹ sọ sínú rẹ̀ fún kọ́ gbọ́ nínú àwọn ọmọ létí wípé you need prayer o onílù àdúrà
1: sàn-án
0: ṣé gómìnà ló sọ sá let me see. Wàhálà gómìnà ló wẹ o gómìnà ló sọ o wọn ní Fáyọ̀ṣe nílùú àdúrà o ẹ má dákẹ́ o wọn nílùú àdúrà gan o èmi ò wí jù bá lọ.
1: Sọmọ ikú ń gbà kan fọ́nà kan máa lọ ń bì wọn á ní ẹ̀mí mímọ́ lórí nílò.
0: Iná ẹ̀mí mímọ́ lórí nílò. Wa yẹ̀yẹ̀ máa ń dùn yẹn o.
1: Àdúrà ni bàbá òsoko.
0: Everybody náà nílò prayer náà.
1: Bàbá tó lórí igi tó lọ sọ
0: kalẹ̀. Mo nílò àdúrà. Everybody is any prayer.
1: Wọ́n ní di prayer.
0: Wọ́n
1: ní di prayer. Ọwọ́ mi sí my hand.
0: It's a prayer.
1: Bàbá ní di prayer.
0: That is a prayer point.
1: Another prayer point.
0: Ọlọ́run sànú. Ilé ẹṣẹ́ ààrẹ náà tún sọ̀rọ̀ lápá bí wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé nínú àwọn ìgbìyànjú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sà àwọn tí ò rí ọwọ́ rí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jẹ àǹfààní ẹ̀ lọ rẹ́kẹ́rẹ́kẹ́ lápá bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ilé ẹṣẹ́ ààrẹ náà ló sì ń sọ̀rọ̀ wípé bí èèyàn bá sọ tẹnu kì í bó àfi tí àbá parọ́ ló kù ṣe rí ìgbéga tí ń bá ìlànà ọ̀rọ̀ ìbò orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ àbolẹ̀ yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò àbolẹ̀ wa Nàìjíríà ó yàtọ̀ sí bá a ti ń ba bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iléeṣẹ́ ààrẹ lọ sọ̀rọ̀ lórí rẹ̀ wípé pé kò sí àgbéga ìrọ̀ ẹja sọ bó ti tọ́ ìta àbá ni ẹ parọ́
1: ẹ̀rọ náà wọ́n bá mi bí
0: we are moving.
1: Tótó ni àdúró sójú kan
0: ìdúró ti ẹ̀ sí
1: ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìjọba àti ìpínlẹ̀ ṣe àti sọ gbogbo ilé
0: ìgbìmọ̀
1: aṣojú sófin àwọn náà sọ pé kò léwu bẹ́ẹ̀ ni ààrẹ náà pẹ̀lú àwọn náà lọ dáa bẹ́ẹ̀
0: ọkàn bàbá tiẹ̀ wà ń bẹ̀
1: ẹ dákun kí ni tó ń dá wa dúró ná
0: ìṣe ìgbésẹ̀ ni
1: níbi ká mọ pẹ́pẹ́pẹ́ náà ni kọ́lọ́n kó yọ wá ń bẹ̀
0: ayàsáré bujó
1: kálọ̀ odò báyìí kásùn sódò kejì ààrẹ ń gbà kan rí ní orílẹ̀-èdè nàìjíríà àtiku abubakar babachiel wal àwọn sọ̀rọ̀ ó ní yẹ́sìkẹ́ mọ bọ́ta o bẹ́ẹ̀ ni bí bọ́ta tí mọ bọ́ta tara tọkàn ni mo bẹ̀rẹ̀ sí ní sọ fẹ́gbẹ́ pé àbájáde yẹn pé àtiku ó gbẹ́gbẹ́ olúborí nínú ètò ìdìbò abẹnú ti ẹgbẹ́ òṣèlú ẹ̀ adc ó ní ìdí ẹ̀ nìyẹn mo bọ́ síta ni pé láyé èmi ò ní gbà o mi sì ní gbọ́ ó dá lápá abẹ jẹ́ ká tún lọ sórí ọ̀rọ̀ mìíràn wọ́n ní ẹ̀gbọ́ bí abánikàwò wá ẹgbẹ́ òṣèlú ti adc náà ni àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní àwọn gbóngbóngbóng kọ̀ọ̀kan kálukú wọn náà ni wọ́n ni bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé ẹ dákun nítorí ìtọ́lọ́hún àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí hùn ẹ̀ ń gbéra yín lọ ilé-ẹjọ́ náà nípínlẹ̀ Gombe ẹ já mi lórí ẹ̀ aráalé ọmọ ìyá ni wá ẹ lọ sọ fún adájọ pé ẹ pẹjọ mọ o ṣùgbọn lẹyìn ìyẹn ká lọ sí ìpínlẹ ti delta àwọn ni ọmọ àgègè ń kọ ẹni ẹlẹni ọnìyàn ọlọnìyàn níbo lọrọ ẹ dé dúró lágbo ẹgbẹ òṣèlú ti apc ìyẹn ìwé ìròyìn ló gbé o bí a bá tún wá wò wá wọn ní ọgágun ẹyin tí lè ṣe ọmọ ogun ojú òfurufú ní orílẹèdè nàìjíríà bá ti ṣèkìlọ pé ẹ wo ẹ jọ o be ba se se yin gege bi ologun e jowo jare e gbodo para ilu mo e sise yin enbi oran yin ni e lo awon te ni afojusun lati fi ofin kolu ni e lo ba ara ilu kankan ko gbodo ku o asitani asise ni ile se omogun ojo ofurufu ko ni gba lo we enikeni
0: okay ka to lo si akata odo abi mbola sadiq omo sansan bi owo nu oro to ni se pelu ijinigbe lowo iya awon agbeban won tun pada ji awon odo bi meta kan gbe o ni ipinle ti plateau awon odo ipinle plateau ni ipinle kogi o won kede n bere fun million lona 20 naira 30 million naira ama o olawepo ashim na lo ti soro wipe bi a ba fe ja ajabo ogun ajabo kuro lowo pe ni je itu abo ni orilede nigeria a fi ki awon orilede to mu leti wa ki ise alagbara ko waye ka jo fowo sowo po lati gbogun ti ipenije itu abo ni apa aya yin gege ba ti wa yi koda ni ipele plateau awon egbe awon oluko nibe Nothing ke gba jare bayi wi pe e gba wa o ko wa fo ti wa doju e nseyin toro ti doju e nseyin awon oluko ati awon akeko nanjigbe o ijoba e ma sun e dide fuya
1: o da je ka lo se ka ikede ati pe lowo je kan ni omo lo abi obimbim omo sosan bi owo
0: abi ori po ye
1: o se tan lati pin owo yen fun yin
0: Yele ninje
1: egoju e na so
0: yele ninje
1: o bara won dogba o si gbogi dada
0: ogbo ah to ba je yan ni sigbo fashion
1: ogbo
0: olo sigbo fashion
1: ogbo eji to n soro
0: be ogbo fashion na like
1: ogbo gba ni ko kun owo yan mo so joro
0: ehn
1: so ti yo ba ehn oya ogbo gba
2: Flash FM 104

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí okun láì jókòó ṣe ìdánwò jam rárá ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi medicine, nursing, pharmacy, engineering, law, IT and business studies. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀ ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
2: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Wàá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
3: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and 4 dedicated channels. Yes! Get a special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
6: Bẹ́ẹ̀ni ajẹ́pọ̀ tó bá ti yá kò gbọdọ̀ tún gbìdánwò àti lọ́jà lórí tábìlì kan ní tọmọlúàbí.
7: Yes.
6: Àyìn olólùfẹ́ wa, ẹ máa fi ọkàn gbàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
7: Kígbésẹ̀ ó sì máa tẹ̀lé.
6: Kígbésẹ̀ ńlá kó sì máa tẹ̀lé torí pé
7: àbí ìgbésẹ̀ kádùá ó sì tẹ̀lé.
6: Ìgbésẹ̀ ni ìgbésẹ̀ gan ni kókó. Bá a bá gbàdúrà látòní dọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìrọ̀lù ń tọ̀hún pa. Ọ̀dà lórí ọ̀rọ̀ náà ni ẹ jẹ́ àfọ̀ntọ́ba jọun, ẹ jẹ́ ká fi wéhùn. Ká lọ sí ẹ̀kẹtẹ ẹnìkan ò tó gbajúgbajà gẹ́gẹ́ bí agbẹjọ́rò tó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn lágbo òṣèlú. Èèyàn Délé Fárótìmí, ẹni tó sọ̀rọ̀ ọ̀hún yáyà wípé orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbìdánwò débi tá ṣe àmúlò ìṣèjọba àwọ ara wa o. Nígbà tí Délé Fárótìmí, ẹni tó tẹ̀síwájú náà tó tónu rẹ̀ pé ẹ̀gbọ́, bí a bá wọlé kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ìṣèjọba àwọ ara wa o, ìṣèjọba àwọ ara wa o, wọn ni rárá. Àti ìmọ̀ tí wọ́n ń pè ní ìṣèjọba àwọ ara wa, ṣùgbọ́n o, ẹ̀rí nǹkan tá à ń pè ní àwòrán òjijì ìṣèjọba àwọ ara wa. Òun náà ni orílẹ̀-èdè Nàìjíríà ni ó gbámú tí ẹ ń sọ pé à ń ṣèjọba àwọ ara wa. Wọ́n ní ìdí ẹ̀ ni wípé tá a bá ní ká wò wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka ìjọba, àwọn tó dipò kànrìnkànrìn mú iléeṣẹ́ ìjọba o, wọ́n ní bẹ́ẹ̀ bá wò ó, ọ̀pọ̀ wọn náà ló jẹ́ wípé ọ̀daràn jọ̀hún náà ni ẹ mú tí ẹ ní ọya. Ẹ máa tukọ̀, ẹ máa ṣàkóso, ẹ máa ṣolórí, ẹ máa ṣe àdàrí o. Nígbà tó ṣe atótónu ọ̀hún sí ọwọ́ iwájú, ó ní ohun tí a ń pè ní ìṣèjọba àwa ara wa tó jiná dínú gangan. Bí a bá ní àgbékalẹ̀ ẹ̀gbọ́, ó díjú pin ni, bẹ́ẹ̀ ni kò gbọ́ nǹkan kan, kò dá àyàn mọ̀, iná ni kò mójú ẹni tí ó dà bó ti ń wò kiri ọmọ. Ó ní àkọ́kọ́, ìlànà ètò ìdìbò wa pẹ̀lú ẹ̀yin náà tún nípa tó ń kò. Bí a bá ń sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti ìmọ̀ tá à ń pè ní ìṣèjọba àwa ara wa òjijì ẹ̀ fírí báyìí, ó ńlá kan rí tá a rò wípé a rí ní tó tóbi. Ó tẹ̀síwájú nínú àtótónu náà, wọ́n ní bí a bá sọ ká lọ tààràtàrà sí ìlànà ti ìṣèjọba ti iléeṣẹ́ ààrẹ, wọ́n lẹ́yìn náà rí wípé àkọ́kọ́ náà ẹ rí pé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ bá a bá mẹ́ni àkọ́kọ́ bóde Godswill Akpabio Ahmed Lawal. Wọ́n ní sẹ́ríyàn méjèèjì tá à ń sọ nípa rẹ̀ yìí hùn. Ẹ gbé wọn sí ẹ̀gbé ara wọn, bẹ́ẹ̀ bá gbé wọn sí ẹ̀gbé ara wọn, ǹjẹ́ wọn kọjú owó bí? ti akoju osun na won ni no nigba ti won teso waju ninu atotonu na won won ni dato fele yin e je ka lo sinu awon ilana ofin eleyi to se atokun bi ase ndibo ni orilede Nigeria won leyun se nde bayi o won ni idajo tun waye lakata ile ejo an melo ni amulo e dakun e ka ise joba melo lo se amulo idajo ti ile ejo to ba se ilana ofin to se amulo ofin to wa salaye pe pelu ilana ofin o en ti oko bere ko leja mbakan oni eje mo pe melo nu won o ni won se be ti won se amulo ofin won ni yato fun eleye ba bo wa lo si eka eto idajo ni le ti eka eto idajo ti o ti lagbara won ni eyin na mo ru nkan baun se a wa se joba wara wa o na la tun le pe yi bi won ni otan be opolopo ibere nbe o to si je wi pe e se joba wara wa ta so pe en la nlo e se joba wara wa ni to si jina tefe tefe tofe tofe so nta n pe ni se joba wara wa won ni akoko bi a ba se amulo e se joba wara wa e ka eto idajo ogbodo duro ton yoyan bo ba duro ton ogbodo le se ojuse re bo ba se ojuse re ogbodo se amulo ofin won ni yato fun yun ni orilede ti Nigeria e ka eto idajo wa bo pofin bo la ofe kale bayi to fo le to si fo winni winni to salaye e to si salaye pe ofin yi o in to wire eyi o ofin to ba lo re oni ko sise orilede Nigeria e jawo lati ma so pe en se isejoba awara wa ni orilede Nigeria orilede Nigeria ko ti gburo tabi se idamo debi ti o se amulo isejoba awara wa emi kemi so be o tele farotimi awi konko loju oloro
7: iba
6: won foro won mole laaro yi o
7: alagba
6: e wa iroyin daily post lo je arigbo eyin na enowo gan keka so we waju
7: eje ki emi na o tun mu oro to gbe oro itu aburu ka mu wa pelu igbiyanju ona abayo si ibi ki nkan tin yegere ati tin je nkan ti o nfa ti a fin wo ipe to awe awe bo o kuro lowo ipenija oro eto abo ni orilede Nigeria
6: olagbara
7: won ni bi aba jagun ajaye bi aba si we awe bo kuro ninu ipenija oro eto abo ni orilede yi afi ki igbiyanju ifowosowopo pelu awon orilede ta jo mole tira wa ti won je neighboring country wa ti awon na won gbe igbese latodo titi won ba wa ba npa na re nbi ti won gbe igbese lati akata won bi igba te eyan fina sori orile sun ni eni ti se oludije si ipo are lati nu egbe oselu ti a court party Gbenga Olawepo Hashim o na lo mo pepe yi wi pe ifowosowopo ati igbore eniye o gbodo waye laarin awon orilede to mule ti orilede ti Nigeria baba fe jagun ajaye ku lowo idojuko ipenije eto abo Olawepo Hashim eni to si paye oro yi ninu iforowero eleyi ti o se oni e ma wule ja fi eko tana fura wa o orilede Nigeria o le bo ba ba ri fowo so wo pa awon orilede to mu le ti wa gege bi o ti se alaye oro wi pe gbama gbama ipenije eto abo bo tin gbogo si to si tun ga si alaborun wa fe di ewo mo wa loro orilede yi oni se apo oke oya orilede Nigeria nikan ona ni kini tin waye tele kere kere kere alaborun si dewu ma wa lorun ni gusu iwo orun orilede yi ti pinle oyo lo tun di tutun ayanra bayi bi won ti ko awon akeko ati awon oluko ninu igbese tonton to wa sese nbi ipe igbese papapa
6: oni agbara
7: lori oda abayo si iyun ikan awogerengbe
6: okay
7: ti mo ba ku lapa be ohun ti mo wo inu iwe iroyin daily post le kan si ile ise are ni soro lapa bi kora eni to je olubadamaran pataki si are lori oro royin ati ibara lu soro Daniel Buala ona lo se afomoro o pa bi o si yabidun re wi pe gbogbo igbiyanju awon alakale eto ti ijoba isakoso are Bola Tinubu to nse awon ti ri anfani re je julo bayi ona ni awon ti o ri owo hori the mekono orilede Nigeria the poor Nigerians ene won je anfani re so mo para mekono Nigeria na ni wa
6: emi o si nbe mo se de lat America la
7: ya sorry ma so ma ke si mani ba kuri e si owo ki gbogbo e kokun mu ka ma riwo na ka ma ro njeje
6: ani kan fun wa laabo
7: kaabo si duro ori
6: gbogbo eyi o si won je alisi mi lori abo wa
7: Bwala wa salaye oro yi ninu iforowero kan to se lori ero mo mawora oni gbogbo awon lana eto ti isakoso are Bola Tinubu to nse se ri gbogbo awon ti kini un ba gangan ti won si ri anfani re je awon mekunu ti nbe ni igboro lowo awon gangan the common man on the street ina ni won ri anfani re je ju bayi to si je intin do ma ile ise are na nino lowo bayi ban ti wi mo ka o don't come for me o
6: weroyin lo ko na come for me then I come for you
7: taku for taku
6: eh o come for me
7: won ti eni wa fun a why ngba de sa ala po se buala da eni o so sa lo ko
6: e ma lo wa
7: dale buala lo so
6: o ya mi lenu
7: ko ju be lo
6: ni temi na iwe emi o en ti o so o me kunu ku ne no zin so pe o ni riri ntan so nta fe ni pe aniwo fun alabo
7: number 1
6: oju se le so ta ji
7: laya ta la ti eni
6: ta le lo enu se wa ti o ti beru oko wa ti balẹ
7: give us security
6: e koko fun wa niyan na
7: that's all
6: fun wa la won ba se ro mi ta mo mi
7: mama in the lord won ti ba yin wi soro
6: fun wa la won o mi
7: lati nu emi tola de dede soro
6: ah o su mi ni
7: ke dede soro to ba soro inu emi lo ti wa
6: iyaya po olo mo se ti wa ni yalaye
7: amen
6: ki lo de gan
7: adupe
6: o mi ni gba kere a ro mi ero ni bi ki bi ba en lo ba e mo
7: mo bere o mi ero o tin ko ja won na to n bere
6: e si ni e ka ti
7: wa yin lo tu fe ma bere
6: ni water complain
7: njo le waye lo nbere ni anjo ja bere ta nri
6: gan na si ni na na lo bayi ni sin gbogbo e ah okun biri mu kolo ko mo fi ya je wa eh
7: olorun sa nu
6: e na kun tori olorun
7: buki lo de sin lorun ni sin
6: e jo buki olo je bu bayi ni sin
7: arabu kata na nu ni
6: sin be ma ti gbo ko fe lo je bu inu adura ni se so mo jumo ni
7: yo sa gbo wo ko yo si gbo wo gbogbo ah ko ye lo je bu bayi o
6: opo lo je lo layo olorun je obo layo
7: olorun
6: je
7: olorun le lo je
6: lo de gan na emi ati baba le gba ta mo ti abekuta wa ba le lojojo Monday inu adura bayi ni mo mo la mo gba
7: lo ba tin
6: kolorun sanu wa oda e je ka lo si eka ikede ati pelu oje kan ni ti omo luabi e ma lo si atayeli jara ni agbaye ojopo Facebook e se awari / fm 105.5 Ibadan.
3: At such a time as this, when overwhelming concerns become prevalent, when the very foundation of our faith is shaken, wisdom teaches that we do not succumb to fear and withdraw into our shells, but we rise in boldness and take the battle to the enemy's gate. It's time for the mothers of the land, the womb that birthed every life, to rise. Women like Esther, like Abigail, like Deborah, for the weapons of our warfare are not carnal, but mighty through God to pulling down of strongholds. Great women of Nigeria, great women of Oyo State, the Women Intercessory Network, WIN, is calling on us all to rise and pray for our dear nation and state. A fasting and prayer rally scheduled for Saturday, 6th June 2026 at the Amphitheater inside Lagos Salami Stadium, Adamasigba, Ibadan, from 12 p.m. to 3 p.m. Theme, If My People, 2 Chronicles, the 7 verse 14, administering the legendary Mama Bolare. 3 hours of intercession, 3 hours of faith in action. Be there.
8: Sade, why are there so many Indomie wrappers on your table?
9: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
8: Something big, just like that?
9: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
8: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
10: That's right. Don't miss out on My Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
11: Guy, we don't talk since you. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
12: Oh boy, you don't talk. How about? You know the tire.
11: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
12: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
13: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
14: Ite meji omi orogbo lemon ni, sugar edu kan ati iyo. Kí ló ń kọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
15: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
14: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
16: Sátidé agbára, Sátidé agbára. Ìpàdé àdúrà lágbára olóṣù mẹ́ta mẹ́ta ti ṣẹlẹ̀ bí ọ̀wàrà òjò ní CAC All Saints Chapel, Andugua, Báṣọrun, Ìbàdàn. Gbogbo ẹni tó ga láyé ló mọ̀ bí tí wọ́n ń korí wọn bọ̀. Wágbára àlùyọ, ìwọ náà wá forí kórí agbára àdúrà nínú Sátidé agbára. Ọjọ́ kẹtàlá oṣù kẹfà, ọjọ́ kejìlá oṣù kẹsàn-án àti ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí, lago mẹ́fà sí mẹ́sàn-án àárọ̀. Níbi tí wòlíì tó rà ánú ìpè gbà, wòlíì ẹ̀sìkáyàwó Ọládèjì, ajínrere àgbà ìjọ Àpọ́sítì Kristi àti àwọn ìkànnọ́ṣẹ́ Ọlọ́run àlàyé míì, ó ti máa ṣáájú ọ nínú àdúrà tí ó tún ìtàn ayé wa kọ sí rere. Táàsì lẹ́rìí alágbára, ìdí ọjà ìyanojúkoro jó sì ṣẹlẹ̀. Ìwọ ni kò má gbẹ̀yìn. Olùṣọ́àgùtàn ti di aṣòkejì àlùfáà ìjọ. Olùṣọ́àgùtàn yìí ọ̀dẹ́jọ bí alábòjútó àgbà ìjọ CAC àti olùṣọ́àgùtàn ẹ̀sù Ọládélé ààrẹ ìjọ CAC lágbàáyé náà ò ní gbẹ̀yìn láti súre fún gbogbo ènìyàn. Fún àlàyé pé 0825783488. Sátidé agbára, ìpàdé àdúrà ńlá ní CAC All Saints Chapel, Andugua, Báṣọrun, Ìbàdàn yóò ti lọ lágbára jù.
17: Wow, Folake, this your new office space looks really nice. Oh, just take a look at this furniture.
18: Thank you.
17: Anyway, that's not why I came. Oh, your daughter's wedding was fantastic. Eh, Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
19: My dear, it's not who. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
20: You too can get started today. Call 0700-AXA-MANSA or visit axamansa.com. Terms and conditions apply.
21: Ẹ kúlé o. Ibi ń pa kà sí nǹkan sí mi la.
22: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
21: Ìwana, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
22: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
23: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
21: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
22: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
23: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
24: Order! Case 101, the people versus fake power bank.
25: My lord, I charge them for 12 hours. It charged my phone for 8 minutes.
24: And why didn't you return it?
25: Return ke? Then block me!
26: Objection, my lord. If not Jumia, if or just return them now, Jumia they accessible anytime. Free returns, refund intact.
24: Case dismissed.
27: Returning items on Jumia is easy. Open the app, go to account, select the item, and tap return. You also get a refund. Terms and conditions apply. Jumia, joy delivered.

0: Splash FM 105.5.
1: Bẹ́ẹ̀ni a kì í pẹ́ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí tí fótẹ́dọ̀rọ̀ yín ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ̀yin olólùfẹ́ wa ní àtayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Inú ò ní tanwó yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ojú òpó wa tí ẹ̀ ń pàdé ní àtayélujára rí i pé ẹ tẹ̀lé ẹ fẹ́ràn ẹ fìfẹ́ hàn ẹ bá wa pín dáadáa. Ẹ yóò fún yín ní àǹfààní láti máa mọ̀ ní kété táwọn ètò wa bá ń gun àti ayélujára. Wàyí ẹ jẹ́ lọ sákàtà àárín gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Ẹ̀ka rẹ̀ ní ìpínlẹ̀ ti Abia náà ni wọ́n ti kéde ẹ̀ wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan ò tó jẹ́ oníṣẹ́ abẹ oníṣègùn òyìnbó ni àwọn tó ń ṣiṣẹ́ abẹ láti mú kí eegun ara kó bọ̀ sípò. Ìyẹn Dókítà Bonaventures Agocha lẹ́ni tó jẹ́ pé ó há sí ságo ipò ajínigbé o. Ìyẹn ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà níbẹ̀. Wọ́n ní ní báyìí ó ti gba òmìnira rẹ̀ padà. Àdúpẹ́ lọ́wọ́ Elédùà nígbà tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ Abia wọ́n kéde ìṣẹ̀lẹ̀ ọ̀tún náà léyìí tó sì jẹ́ wípé wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé Dókítà Agocha ó lu ọjọ́ mẹ́sàn-án gbáko lákàtà ikọ̀ ajínigbé kó tó di pé ó gba òmìnira rẹ̀. Lẹ́yìn èyí ni ẹgbẹ́ òṣùbà káre fún gómìnà ìpínlẹ̀ ti Abia ìyẹn Alex Oti ẹni tó ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ ti Imo Hope Uzodinma àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ka ìjẹ̀ka iléeṣẹ́ ètò ààbò ti DSS ni wọ́n kó ipa ribiribi o láti rí dájú wípé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn Agocha ó gba òmìnira rẹ̀ padà. Nínú gbọ́dọ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó ẹ̀ka ti ìpínlẹ̀ Abia nígbà tí ó sọ̀rọ̀ Dókítà Ezenwa Ezerike ó tẹ̀wájú inú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ wo akọ̀wé Clement Onajo ló ń tẹ pọ́ dúpẹ́ o lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fún ipa tí wọ́n kó. Wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀gbọ́ oníṣègùn òyìnbó ti yan jígbé nípínlẹ̀ Abia wọ́n ti gba òmìnira wọn padà báyìí. Kọ́lọ́hún ọbájọ́ ìròyìn ayọ̀ yìí kó jẹ́ ó kárí ni o. Àwa tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ní kíákíá báyìí yàjó yàjó ká máa já sí yín létí pé Ọlọ́run ti bá wa ṣe o àti gbúrò ayọ̀ o ọmọ wa ti gba ìdáǹde wọn o àwọn olùkọ́ ti gba ìdáǹde o kọ́lọ́hún ọba kó jọ kó bá wa ṣe bẹ́ẹ̀.
2: Àmì lóní máa ń bẹ kí a tó máa lọ lórí ìfèsì ọ̀rọ̀ ṣé ìsọ̀rọ̀ nìgbèsì sunkún sí báyìí náà sì ni ìgbésẹ̀ gangan. Lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má wò ó pé bí tí ṣe rèé o ẹ má ní bí tí ṣe rèé o ẹ kún fàdúà ẹ wọnú àdúà nítorí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀dẹ́lẹ́ Fáyọ́ṣe o látàrí àwọn ọ̀rọ̀ kùngbẹ̀kùngbẹ̀ hẹrìmọ̀hẹrìmọ̀ kan tó sọ láti àkàtà títí ẹ̀. Wọ́n ní ọ̀sìn ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó wáyé láti pàṣẹ ẹni tí í ṣe kọmíṣánná fún ìròyìn ọmọọba Dọ̀tun Oyelade lánàá ti ṣe ọjọ́ Tusidee. Oyelade ṣàlàyé wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ọ̀rọ̀ tó jáde láti àkàtà Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe lọ bálẹ̀já fún wípé irú ọ̀rọ̀ wo leléyìí nírú àsìkò tí àwọn èèyàn tí nǹkan ń bẹ lára àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí tí oníkálukú sì ń kẹ́dùn lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹnìkan wá fi ọ̀rọ̀ ọ̀hún ní fi ń tàfàlà ní fi ń sọ̀rọ̀ òṣèlú lórí àgbàgbé. Wọ́n ní ọ̀rọ̀ ibà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀ àmọ́ ó ní wípé pẹ̀lú ẹ̀ náà ọmọ Nàìjíríà ẹ mọ́ tó sùn ẹ wọnú àdúà nítorí Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe kó tó di wípé agbami ọ̀rọ̀ òṣèlú báyìí àwọn ọ̀rọ̀ báyìí yóò gbé e lọ o ìṣẹ̀dá ò ní jẹ́ àjè sọ́fìn ọ̀rọ̀ tó sì ń bẹ́ ńlẹ̀ yìí kéètì ó bà náà ní kèébàjẹ́ bí gómìnà tẹ́lẹ̀ náà bá jáde pé àwọn kú ọ̀rọ̀ àwọn jẹ kò tí ì burú jù ṣùgbọ́n lọ́wọ́ yìí gómìnà ṣá ní ẹdákun ẹ má wo bẹ́ẹ̀ o ẹ kà má wo ràn o ẹ sá máa bá gbàdúà toró nílò àdúà
1: àdúà tí wọ́n ti gbà débi ó dé dúró ọmọ wa la nílò àdúà fún báyìí kọ́lọ́ kọ́ ṣàánú fún wa.
2: Àmì o ọjà wa rílé.
1: Ó dáa kọjá ibi tí ó ti máa rókè lórí ètò fún tẹ̀dọ̀rọ̀ yín fún ti òwúrọ̀ òní àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa aago mẹ́sàn-án ní òwúrọ̀ la àkọ́tún ẹ̀ ọ́gbẹ́ wa aago méjì lọ́sàn-án ní gbàǹkọ́ gbé ọ̀làfínkà ìjà títí ọ̀la tọ́lá ni aládélájà lorúkọ tèmi yẹ̀rọ yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbúra ayé àpẹ́rọ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ̀.
2: Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsè ń tà yín náà ni Iliasu naa ni oruko ti ema mesi gege bi eti ma lọwọ yi temilade aloko naa ni e ba pade to ba di ni ago mewa lori eto ilobirin alejo re pataki naa ni Tayo Adejuma lori eto ilobirin oro to kan awon obirin jaja live ni laaro
1: o loro yen kan ko
2: ba sa lagun mokanla lagun mokanla
1: o je o gbe si ayo bye
2: bye bye ami o lagun mokanla
1: so mi lara na si ko mo wole eh ah eyin o
2: olorun ni aye obo ko te wole laaro e ja mo nta nse o
1: e sora yin
2: obo ko obo ko ni sa wole
1: eh yo lo ju kokoro
2: iro iye soju kokoro nta ba ri ni awi we if you see something
1: say something agara godo nbe lowo mi wo mo se
2: yo
1: enti pa
3: Splash 105.5 FM, the integrity station.
4: Spread your wings on Splash 105.5 FM.

0: pẹ̀lú lílò dédé. Ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn. Dettol be 100% sure.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
6: Oh boy, you don't talk. Haba, you know the tire.
5: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
6: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100

0: lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ ọ̀tún ni Abimbola Sadiq òkè tó ga jókè òkè tó plenty Túndé Ọláwúwo lolóòtú ètò yìí o Adéronkè Adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamavinga ti gangan ẹ̀yìn tèmi lónìí lọ́jọ́ rú ọjọ́ òní rú fún wọn òní dàrú fún wa o lọ́jọ́ tẹ̀bí bá ń palẹ̀ àní sínlé lọ́jọ́ tẹ̀bí bá wá ń pọ̀nà ànírìn lọ́nà láṣẹ Elédùmarè ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kọ́kújẹ́ ní gúnjẹ́ rẹ̀ ẹ̀ ní máa yan fònà ó yá lóní kọ́mọ́kọ́mọ́ lóní wérewéré lóní kí á mọ́sá lóní wárasísà ẹ gbọ́ ìyẹn sójú pọ̀ kan ní bandore facebook wa splash fm 105.5 ìbàdàn ẹ o láti ṣe kíni láti wò wá ìyẹn lápá abẹ̀yẹn àkọ́kọ́ nìyẹn bákan náà lè fèrè ń gbà ń ṣọwọ́ lórí àwọn tá a bá mú wá lórí ètò ìjà wọn sí i ìyẹn láàárọ̀ títò ní a sì ká ìyẹn sì yín létí ẹwẹ́ fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣàkàṣì ẹ̀ *347*1004*1#*347*1004*1# òun náà lẹ́fìta láti jẹ o ìyẹn lójú òpó káàṣì ẹ̀ torí pé kàkà kí sápá kó fi yín kàt cruise kí mọ́nìkẹ́ máa ṣe mọ́nìkẹ́ máa káàṣì ẹ̀ ni ó dẹ̀ dìde tọ̀dán kẹ́ cash out lórí káàṣì ẹ̀ bẹ́ẹ̀ sì rè media cash port ẹ̀ ó máa wáyé ìyẹn lóṣù tá a wà yìí àtàkókò ìlọlẹ́ sì ti máa ta tẹ́fìlẹ̀ láǹfààní láti jẹ ìyẹn fún ọjọ́ iwájú kò ní í bàjẹ́ *347*1004*#. Tàbí kẹ́ ẹ lọ www.cashier.ng. Ok. Máa buwó ta láàárọ̀ tòní o. Ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀. Máa buwó ta ìyẹn fẹ̀yìn tèmi. Ó dáa. Lákọ̀ọ́kọ́ ná ẹ kó tó di pé máa wọnú ìròyìn lọ ní sànsàn láàárọ̀ tó ní ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yẹn nípa ohun tó tún mú láyà wa lákòókò yìí gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ láti bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ìyẹn lórí ètò ìjà wọn sí i lórí wípé àwọn ọmọ wa ẹ dákun ẹ bá kó wọn padà ẹ ò ní òun náà ló pe ogúnjọ́ eléyìí tí ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ tó bani lọ́kàn jẹ́ tó ń gbomi lójú àwọn abiyamaye tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tó lé ní ogún níye tó fi mú àwọn olùkọ́ wọn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n jí gbé ìyẹn ní ilé ẹ̀kọ́ wọn níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní àdákẹ́ mímọ képe ẹ̀yìn tọrọ kan o ṣẹmọ pọ́rọ̀ yìí ó tún ti ń fa ìfẹ̀hónú hàn jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà torí wípé kódà àwọn èèyàn ti ń darapọ̀ máwọn tó ń fẹ̀hónú hàn nípínlẹ̀ ọ̀yọ́ o ìyẹn ní àwọn ìpínlẹ̀ míì lórílẹ̀-èdè nàìjíríà ni pé gbogbo nǹkan báyìí aláàfẹmọ́sẹ̀ ìlú àbújá ni ìpínlẹ̀ edo ìpínlẹ̀ rivers cross river akwa ibom benue ìpínlẹ̀ abia anambra taraba nasarawa ọ̀sun ìpínlẹ̀ èkó niger àtàwọn ìpínlẹ̀ míì òun náà ni wọ́n ti darapọ̀ mọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ o tí wọ́n fẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ yìí pé ẹ dá àwọn ọmọ wa padà ẹ dá àwọn olùkọ́ wa padà o àwa ń ké sí ìjọba tọrọ kan ìjọba àpapọ̀ ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ikọ̀ elétò ààbò látòkè délẹ̀ gbogbo wọn náà là ń ké sí ẹ bá wa káwọn ọmọ wa padà o àtàwọn olùkọ́ kan bá wa ìyẹn láyọ̀ àtàlàáfíà orílẹ̀-èdè nàìjíríà ò ní í bàjẹ́ ó dáa ẹjẹ́ lọ́nù ìròyìn eré ìdárayá tí mo kó wá láàárọ̀ tòní tora ti ní eré ìdárayá tẹ̀kwọ́ndò òun náà ni màá ti kó torí ìdíje eré ìdárayá tẹ̀kwọ́ndò ìyẹn africa taekwondo championship nílẹ̀ adúláwọ̀ ó ń lọ lọ́wọ́ ní bamako lórílẹ̀-èdè mali o tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà àwọn lọ bẹ̀ láti lọ kó tán ni àmì ẹ̀yẹ tó lè nàìjíríà gbà lákòókò yìí ó ti ń lọ bíi méje o torí gold medal mẹ́ta silver medal kan àti bronze medal mẹ́ta òun náà ni orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ti gbà nínú ìdíje náà haruna usman eléré ìdárayá ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣe dáadáa o ìyẹn ní under 40 male category àwọn tọ́jú orí wọn wà lábẹ́ 40 ọdún àwọn ọkùnrin tó ń kópa ìyẹn níbẹ̀ kódà para taekwondo eré ìdárayá taekwondo fáwọn àkàndá ẹ̀dá matthew udom tó ṣojú orílẹ̀-èdè nàìjíríà òun náà ó bá wọn tá a tán délẹ̀ ni jordan ni ó gbà mí ẹ̀yẹ fún orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ àjọ tó ń ṣe ìdárayá taekwondo lábẹ́ ààrẹ wọn ọ̀nà táyọ̀ pọ̀lá ó fi ìdùnnú rẹ̀ hàn pé ní bamako lórílẹ̀‐èdè mali àwọn orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ṣe dáadáa ẹwẹ́ eléré ìdárayá ẹ̀kẹ́ mímu mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ fún orílẹ̀‐èdè nàìjíríà ìyẹn wrestlers àwọn náà ni wọ́n ti dé mongolia ìyẹn fún ìdíje 2026 world wrestling third ranking series eléré ìdárayá ẹ̀kẹ́ mímu títí àgbáyé tó dẹ̀ jẹ́ wípé àjọ tó ń ṣe eré ìdárayá ẹ̀kẹ́ mímu ìyẹn nigeria wrestling federation àwọn náà ni wọ́n ṣe ń tì fún àti rí dájú pé eré ìdárayá ẹ̀kẹ́ mímu lórílẹ̀‐èdè nàìjíríà ó gòkè àgbà lára àwọn tí wọ́n ti dé mongolia láti ṣojú orílẹ̀‐èdè nàìjíríà láti rí mercy genesis ìwọ̀n 50 ni 50 kilogram òun náà ní ń gbé ogun sanya christian àtúlọpẹ agbọn kìlógíráàmù tí wọn rẹ tó 53 ló ti ń kópa fún orílẹ̀‐èdè nàìjíríà kọ́láwọlé esther ọmọláyọ agbọn kìlógíráàmù tí wọn rẹ tó 62 òun ló ti ń kópa òjò dàmọ́lá anna òun náà ti lọ ìyẹn fórílẹ̀‐èdè nàìjíríà wà lára àwọn tó fórílẹ̀‐èdè nàìjíríà lẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ ajé tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti gba mongolia lọ láti lọ kópa ọ nínú ìdíje eré ìdárayá ẹ̀kẹ́ mímu ti tòde àgbáyé ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ ókè àjọ tó ń ṣeré ìdárayá orí ọ̀dàn orílẹ̀-èdè nàìjíríà ìyẹn athletics federation of nigeria àwọn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ́ wípé national trials fáwọn tó bá wù láti lọ kópa ìyẹn nínú ìdíje commonwealth tó máa wáyé ní glasgow lórílẹ̀-èdè scotland ìyẹn ní ọdún tá a wà yìí national trials ti ṣílẹ̀ o ìyẹn ní yaba tech nílùú èkó sports complex wọn òun náà ni wọ́n lò tó dẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí afn gẹ́gẹ́ máa ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ láti ogúnjọ títí da ọjọ́ 22 oṣù kẹfà ọdún tá a wà yìí òun náà ní national trial yóò wáyé tí wọ́n ti kún kálukú jọ ìyẹn nílùú èkó kó tó wá di wípé wọ́n gbérakú lórílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà yìí torí ọwọ́ ọgbà náà wọ́n parí oṣù òun náà lè díje commonwealth òun ló máa wáyé ní glasgow ìyẹn lórílẹ̀-èdè scotland eléré ìdárayá orí ọ̀dọ̀ orílẹ̀-èdè nàìjíríà favour ofili eléyìí tó máa kópa ìyẹn ní world athletics diamond league òun náà ló ti wà ní lane 2 gẹ́gẹ́ bí tí wọ́n jù síta ìyẹn ní àná bí àwọn tí wọ́n sáré ní rome diamond league nílẹ̀ ta ló bí wọ́n ṣe ju orúkọ wọn bí wọ́n ṣe jù ta lára àwọn tí favour ofili tí ó máa bá fà á tí ó máa fi wọ́n gàǹgà láti rí julian alfred ọmọ st lucia bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè america melissa jefferson melissa jefferson wooden tó fi mọ anavia battle tó fi mọ great britain amy hunt àti dina asha smith bí ọmọ orílẹ̀-èdè spain joy bestu àti ọmọ orílẹ̀-èdè france ellen parkshot àwọn tí favour ofili tí yóò mọ bá sánú tó fi mọ elisa valencine àwọn náà ni yóò mọ bá sáré o ìyẹn lérè ìdárayá orí ọ̀dàn onígbà mítà ìyẹn 200 mítà olúwa tóbi lọ́ba amúsàn tóbi express òun ló ti jẹ́ kó di mímọ́ ṣe rí àwọn kan tẹ́ ẹ̀ rí ní shaman tó fi mọ́ èyí tẹ́ ẹ rí tí òun sá lẹ́nu lọ́lọ́ yìí eléyìí tí tóbi ti sá 12.28 seconds ó lóun ò tí ì dé tóun tún lè sá ìyẹn lọ́dún tá a wà yìí léyìí tó túmọ̀ sí wípé ẹ máa fojú sọ́nà pé world record holder ó yóò tún fẹ́ fún àkọsílẹ̀ ara tiẹ̀ gangan ó fẹ́ fọ́ lẹ́nu torí tóbi lọ́ba amúsàn ó lẹ́ẹ̀ tí rí bẹ́ẹ̀sì òun o ní sáà tá a wà yìí òun sì ń ṣe kíni òun sì ń bọ̀ ó ní tóun sá yìí òun close mọ̀ bẹ́ẹ̀sì òun ni ìyẹn ní rabat diamond league ó ní close ó súnmọ́ best òun ni ní 12.28 seconds eléyìí tẹ̀rí àwọn tó ti ganú lẹ̀ wọ́n fẹ́ ṣe kíni àwọn fẹ́ forward record yìí tóbi amúsàn lẹ́nu ó ní ẹ̀wò òun gan òsun òun ò dúró òun ò wararo òun súnmọ́ best òun ni òun ń bọ̀ ọ́ ẹ ṣáà mọ̀ ṣe kíni ẹ mọ̀ wòun lọ́ọ̀kan ẹ̀wò tóbi amúsàn òun ṣe tán láti sẹ́ni bọ̀dì mọ́lẹ̀ lóde àgbáyé pẹ̀lú bó ṣe fojú sọ́nà láti gba diamond league ìyẹn fúngbà ẹlẹ́ẹ̀kẹrin fẹ́ ìdíje commonwealth ó ṣì ń lọ lọ́wọ́ ìyẹn lákòókò yìí wọ́n báyìí pọ̀ 2022 àti 2023 òun náà ló gba diamond league ìyẹn fúnra rẹ̀ nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀ṣun united àwọn náà ti bẹ̀rẹ̀ àtúntò ìyẹn fún ikọ̀ wọn lẹ́yìn ìgbà tí wọ́n rẹ́lí gé o je pe iko ohun won ni fun sa tuntun ele ta won fe mu won ti fidi e mule gbogbo awon oluko ni ko kalu ko gba le won lo ko tun wa tan sibe awon agba bolu ele ta won ba nilo kan mo ba ti yan lo pe je wi pe awon agba bolu me dogun ohun na ni Osun United ohun na ni won da le o pada sita dadi won disappointment la won ba bo iyen lo pin sa yi le to tun mo si pe inu league ipele keje olede Nigeria Nigeria National League ohun na Osun United relegate si league ipele keta tori nu fi gbagbaga bi 18 ogun ami 20 points ohun na le ni o le le to tun mo si pe fi diremi ninu mewa won ta omi ninu meji won deja olubori inu fi gbagbaga mefa ohun na lo fa o ja pe league ipele keta ohun na ti bara won gomina ipinle enugu gomina Peter Ndubisi Umba ohun na lo ti kede o wi pe iko egbe agbabolu enugu Rangers to fi ma won oluko ni won ni obitibiti owo ati le ohun na lo fi da won lola o pe 100 million naira ohun na lo fun won kan lo pin la arin ara won ya won agbabolu o wa je wi pe awon ti won ja won manager won ya won officials 50 million naira ohun lo gbe fun awon e to mo si pa 50 million naira ohun na ni gomina ipinle enugu lo fun iko Rangers International ti lo enugu pelu mo se gba league agboje orilede Nigeria ni saa to tenubodo yi be won fun won nile kan kaluku mule si bi o ba wu won yen ni ipinle enugu si ofo won kan kaluku won pada mo fun yen certificate of occupancy si ofo amo fun kaluku ele to ba gba e mo gbagbe ipinle enugu ohun na ni o gbalejo idije National Sports Festival todun ta wa yi tan pe ni Coast City Games 2026 o de ni pe awon se tan lati se daada be isa tun bo ninu dije elekunjekun ti Adulawo CAF Champions League ohun se tan lati ri pe pile enugu ki won se daada iko agboje obinrin orilede Senegal iyen Terega Lionesses awon na ni won ti foruko awon agbabolu ele ti o kopa ifigagbaga onigbese meji ele ti won fe gba koju iko Super Falcons orilede Nigeria iyen ni ojo alamisi Thursday ola sigbe sekeji osi waye iyen lojo Sunday ni papa asere iko egbe agbabolu Remo Stars ele to wa ni ikene ni ipinle Ogun gẹ́gẹ́ bí àjọ nfl gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìlédè bí orílẹ̀-èdè Senegal àwọn náà ti forúkọ àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n kojú Super Falcons tí wọ́n kojú wọn ti fìlédè àwọn agbábọ́ọ̀lù sì ti ń dé ìyẹn sì bùbá agbáradì ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lílù kẹ́nẹ́ nípínlẹ̀ Ogun lára àwọn tó tó dédé láti rí Asisat Oshoala tó fi mọ́ Fọláṣadé Jami Lucy Adeline Ngbechie Joy Omewa bákan náà tó sìn dè mẹ́yì Ngozi Okobi Òkè Ọ̀gẹ́nẹ́ tó fi mọ́ Ọmọrìnsọlá Babájídé Tony Payne Blessing Nkọ gbogbo wọn pátá òun náà náà ti dé àwọn tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ dé tán dé lánàá tó fi mọ́ àárọ̀ yìí gẹ́gẹ́ bí Mary Akinsola gẹ́gẹ́ bó ṣe fìlédè ẹni tí ṣe agbẹnusọ ṣètò ìròyìn wọn ìyẹn Christy Ucheibe Glory Ogbonna Francisca Odega Comfort Irabo àti Sikiratu Yisa àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ìyẹn lóòrọ̀ ò nínú bẹ́ẹ̀ sì rí ikọ̀ Super Falcons orílẹ̀ Nàìjíríà mọ́ gbàgbé ipe wọn kojú orílẹ̀ Egypt Zambia àti Malawi ní sọ̀rí ẹlẹ́ẹ̀kẹta Group C fún ìdíje ìfẹ̀yẹlẹ̀ Adúláwọ̀ bẹ́ẹ̀ fún gbàgbáradì ikọ̀ Super Eagles ẹ̀yìn àgbọ̀jọ ọkùnrin orílẹ̀ Nàìjíríà ní Warsaw lórílẹ̀ Poland Calvin Bassi Philip Otele tọ́fi Mọ́délé Bashiru àwọn náà ni wọ́n ti dé o sí gbàgbáradì ikọ̀ Super Eagles eléyìí tó wà ní Warsaw ìyẹn lórílẹ̀ Poland wọ́n ní ìgbáradì àwọn fún sọ́mà òun bẹ̀rẹ̀ náà nìyẹn nítorí tó mọ̀ sí pé àwọn agbábọ́ọ̀lù mọ́kànlélógún náà ti wà ní bùbá ìgbáradì ikọ̀ Super Eagles orílẹ̀ Nàìjíríà ìyẹn lákòókò yìí bẹ́ẹ̀ figagbága wọn òní òun ni ó wáyé òǹkàlùkù wọn ṣe ti mú ọ̀kì wọn kàn rìn díẹ̀ wọn nasẹ̀ aago kan àbọ̀ ní lónìí ìgbà tán fi ilé ilẹ̀ ń fi hòtẹ́ẹ̀lì tán wà lọ sí pápá àṣeré tán ti gba aago mẹ́fà àbọ̀ ní tó bá wà di aago mẹ́jọ ó kù ṣẹ́jú 7:45 laago orílẹ̀-èdè Nàìjíríà òun náà ní figagbága yẹn ó wáyé o 8:45 dẹ̀ ni aago orílẹ̀-èdè Poland ṣùgbọ́n 7:45 ní Nàìjíríà ni wọ́n kojú orílẹ̀-èdè Poland Abdulkadir Adérògbà Aláfidà wà àwọn ará ilé lára ọ̀tún ni.
1: Akọ̀ ojúmọ̀ àtọ́kùn akọ̀nà ara ilé.
0: Orílẹ̀-èdè Nàìjíríà àti Poland ìfigagbága àwọn tí wọ́n lọ́wọ́ kọ̀pù òun náà ni ìfigagbága ilé torí àmọ́ àjọ NFF gẹ́gẹ́ bí wọ́n jẹ́ odi mímọ̀ wọ́n ní ifigagbaga yi ara awon summer plan awon pe nta won ni nle fun ko Super Eagles ohun na ni kan gba Poland kan de gba Portugal
1: tabawo pelu igbese ile tan la fa lati gba ye pe gege be se so pe awon orilede mejeji ti won lanfa lati lo sinu deje fi eya agbaye ni so emi lo de ro pe lati wa gbe ifigagbaga kale lati je pe ko mo je pe awon no ti joko lasan awon no sa mo ri nkan kan gba won si mo ri nkan lati mi wona tabawo dai lowo ta wa gbogbo aiko patapata to je pe gba won patapata na ti lo si papa julo awon orilede to se kan daada na ti lo si international break won ba yi to kan ko ti gba ilu re lo so awon agbawo lo re do wa Nigeria na si ri pe awon na un kaluku na ti wale so emi wo ri pe ajo NFM na ri le na lati je pe kokan mo ye pe awon no joko won wa ro si sori aga abi arin gankan se ona na fi mu fi kaba go lore sori na ona na fi gbe lati mo pe ibo tu ni akude tu wa ibo tu ni akude tu kusi iyen fi ko egba wa Super Eagles lati ma fi se igbaradi fun edije ile adurawo ile to nbo ati pe lati ma awa goal wo lo tu ri pe a to ye ka mu wole awon lo to ye ka yo danu
0: okay lori iyen awon agbabaro to ye ka mole ka yo danu Eric Che lo ti ma sa kan ile to ra kan qualifiers na ni pe bere amo latapa bi eja lo sagbo wo ko le pojo owo sugbon ko to di pa lo lojo po ka se *347 *1004 *1# ohun na le fita lati je lojo po yen eja dagbo ko le pojo ta ba pada dija won tin tese waju e ku kale
2: Flash FM 105.5
3: Ite meji omi orombo lemon sugar eduko ati iyo
4: ki lo nko po ki lo de ti eju se ku gbogbo ile bayi
3: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
4: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni se ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemon ti o fun eyin re jile Epsodent charcoal eru adaiba eyin fufu dada
5: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
6: Oh boy, you don't talk. How bad? You know the tire.
5: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
6: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
7: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
8: Wow, mommy, today's golden one is milky.
9: Mine too.
10: Mother of the year, well done. But please, let's be managing the milk small now.
11: It's so meal. This is golden one 3-in-1. It comes with milk already inside.
12: Milk already inside? Since when?
13: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.

lẹ́kẹ̀bọ́dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀?

0: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L E R R I E salary
0: ah boda mi espelli espelli na di salary oya lopin gbianju espelli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Flash FM 105.5
4: pada latojo ada iconic splash 105.5 fm ile fun balagbe felele ni lubadan na lewa lori eto ja won si ile wo wa ni koni bandore facebook splash 105.5 ibadan to da je wi pe ketekete le mo bi kan se lo nle agbara yen ni aro ti toni gaga bi mo se so lojo opo kaase star 347 star 1004 star 1 ash won na le fita iyen ni at ije to ba ti bi 50 nisin a pe en to je iyen ni aro toni be n gbadogba gbagbo ni lojo bi opeyemi peters opeyemi peters social media happy birthday to you baby girl long life and prosperity ibadun odun kan ibadun ojo kan olede senegal idije feye ale adulawo awon odo to jori won wa labi odun 17 asikagbe waye lana omo ayo kokan na takojo lede Tanzania ṣugbọn poliwo mi gba penalty ohun na ni won fi gbewuro iyen si won loju ni papa asere mole elhasan iyen ni rabat lo lede morocco senegal iyen long line of terregans awon na ni won gba idije ile adulawo awon odo o da kodri ajo tori ti wa lafo se gbaja kejadun agbaye ajo fifa awon na ni won ti fidi e mule o ipe awon agba bolu atawon ikolo loko ojo kan won ti mu oruko won won ti file iyan sojo pa ajo fifa ba ni ko ti foko letan e po 1248 players na ni o mo kopa lori je fi eye agbaye to yo po orilede meji din ni 48 nations ni o kopa o be si re fun idije 2026 world cup awon ti won wa sinu ije fi eye agbaye fun igba akoko àwọn agbábọ́ọ̀lù tó wọ́n fún àkọ́kọ́ 891 ni wọ́n àwọn tí wọ́n padà bọ̀ 357 òun náà ni wọ́n ọjọ́ kọkànlá oṣù kejì ọjọ́ kọkànlá oṣù kẹfà 2026 náà díje fẹ́ yàgbá yóò bẹ̀rẹ̀ ní canada mexico United States of America. Òun náà ni yóò ti bẹ̀rẹ̀ wọ́n ti fìdí ẹ̀ mlẹ́kun kálukú wọ́n ti fowó kọ àwọn agbábọ́ọ̀lù wọn ta wọ́n ti fi tàtàn bẹ́ẹ̀ àjọ fífà wọ́n ti wá jẹ́ kí odi mímọ̀ wípé orílẹ̀-èdè iran ibi tí wọ́n gbà já sí orílẹ̀-èdè mexico orílẹ̀-èdè spain ni wọ́n lọ gbà jábẹ́ gbogbo àwọn ìlú tán yí orílẹ̀-èdè amẹ́ríkà gbà ká wọn jẹ́ gbàbẹ̀ wọlé orílẹ̀-èdè spain náà máa gbà wọ mexico nínú eré ìdárayá formula one charles leclerc òun náà ló ti fi àdéhùn rẹ lójú sí dáadáa pẹ̀lú ikọ̀ ferrari tó dẹ̀ jẹ́ pé ṣáájú monaco grand prix eléyìí tó máa wáyé ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ẹ̀ mọ̀ wípé tiletile òun náà ló fẹ́ wáyé fún ìyẹn ní apá abẹ́ ní monte carlo àdéhùn tó tọwọ́ bọ̀gbẹ̀yìn ọdún 2024 ni ó ti wá di wípé ó ti fi àdéhùn rẹ lójú sí o pẹ̀lú ikọ̀ ferrari atọ́dún 2019 ó ti darapọ̀ mọ́ 255 races òun náà ló gbá ló ti sá ìyẹn fún ikọ̀ náà pẹ̀lú bí monaco grand prix bí ó ti ṣe wáyé lópin ọ̀sẹ̀ yìí charles leclerc ti fàdéhùn rẹ lójú sí pẹ̀lú ikọ̀ náà ẹni a lọ sí roland garros ìyẹn ní orílẹ̀-èdè france torí díje french open matakosiuk ó jẹ́ ọmọ orílẹ̀-èdè ukraine obìnrin ẹlẹ́ẹ̀kejì lè ti wọ ìpele tó kọ́kù sí àṣekágbá semi final ìdíje french open lẹ́yìn ìgbà tó fìyà jẹ́ ní nazbito nínú ọmọ orílẹ̀-èdè rẹ̀ náà ni 6-3, 6-3, 6-3 òun náà ni ó fi ná ìyẹn ní court philip katia òun náà ní figagbága òun ni ó ti wáyé ẹwẹ miran dreva ní ìwàkojú yẹn ní ìpele tó kàn mo ṣe sọ wípé ó ti di ọmọ orílẹ̀-èdè ukraine ẹlẹ́ẹ̀kẹta òjekíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ní nazitolina àti diana yastremska tí wọ́n wọ ìpele tó wọ́gbìn sí àṣekágbá semi final ìdíje french open bákan náà alexander zverev yóò kojú jacob mensik ìyẹn ní ìpele tó kàn nínú ìdíje french open lẹ́yìn ìgbà tó fìyà jẹ ojúgbà rẹ̀ eléyìí tí ó kọ́kọ́ kò jù bẹ́ẹ̀ sì rè joan forchesca eléyìí tó òun fi tó fọṣẹ yí novak djokovic ni tó dẹ̀ tó fọṣẹ yí kasparov rud wọn ti nù náà jáde nínú ìdíje náà ìdíje òun tẹ̀síwájú ìyẹn ní òní bẹ́ẹ̀ sì rè mo fẹ́ jẹ́ odi mímọ̀ fún yín o wípé ìdíje eré ìdárayá bọ́lá fi gbà lórí kankéré Serena Williams yóò padà wá ìyẹn sórí kankéré lẹ́ni ọdún 16 òun àti Victoria Mboko náà ni wọ́n jọmọ kópa ìyẹn ní Queen's Club tó máa wáyé nílùú London ní oṣù yìí àmọ́ bóyá yóò kópa ní Wimbledon ṣùgbọ́n Queen's Club náà ni màmá ni wọ́n ti kópa ìyẹn lọ́dún nítorí wípé màmá tó rìtáyà ó ti wá fẹ́ rí fàyà báyẹn mọ̀ pàtó ọdún tó kọjá ni mo ti ń sọ fún yín wípé ó ṣeé ṣe kí Serena Williams kó padà ìyẹn sí orí court wọ́n tẹ̀ ti oyé wa pé màmá padà bọ̀ 2022 nídíje US Open náà ni Serena Williams òun náà ló fi àdàpẹ́rẹ́ ìdárayá bọ́lá fi gbà lórí kankéré ló fi tì ṣé wọ́n ti gbé ẹ ló wá kó ojúmọ́ òkè ń gbé òun náà ló fi tì tó wá dé wípé ó ti wà padà báyìí lẹ́yìn tó ti bí ọmọ méjì yìí Olympia ó padà dé àṣekágbá ìdíje NBA yẹn NBA Finals láàrin New York Knicks ẹ̀ló ẹ káàárọ̀ o
5: ẹ̀ló ẹ káàárọ̀
4: ṣe ẹ takáṣẹ láàárọ̀ bàbá mi orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
5: Orúkọ wa ni Usman láti Ìdó.
4: Ó dáa ẹ ti jẹ 25,000 Mr. Usman láti Ìdó àwọn kọ́sọ́mà kẹ wo pè yín láti béèrè candidate yín ẹ̀yin ti káṣẹ nìyẹn ẹ ṣeun gan-an ni okay. Kódà NBA àṣekágbá ìdíje NBA gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́

0: Àṣekágbọ́ ìdíje NBA ó máa bẹ̀rẹ̀ lálẹ́ ti Tony New York Knicks àti San Antonio Spurs. Òun náà ni wọ́n jọ kúta tó bá bẹ̀rẹ̀ lálẹ́ òní ó ṣeéṣe kó jẹ́ wípé ìgbà tí ó parí ọjọ́ 19 oṣù kẹfà táwa ní parí àmọ́ kó tó di pàmò lọ já sáré jó ilé ìmọ̀ àjọ tó ń rí bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbajúgbajà àgbáyé àjọ FIFA náà ni wọ́n ti gbé àwọn òfin tuntun dé nínú ìdíje ìfẹ́ àgbáyé eléyìí tí a fẹ́ mú yìí. Ìṣẹ́jú márùn-ún òun náà ni wọ́n mọ fún ìṣẹ́jú àyá márùn-ún 5 seconds òun ni countdown tó wà fún goal kick àti pé ó fẹ́ throw àkọ́kọ́ nu ẹ̀kejì ni pé red card fún agbábọ́ọ̀lù tí bá ń dọwọ́ ọbẹ̀ lásìkò tí wà tàkẹ́gbẹ́ ẹjọ́ ń kojú ara yín àbálá àtakọ̀ ẹjọ́ ń bara yín sọ̀rọ̀ fẹ́ jọmọ́ gùn dúkù láàrin ó wà ń dọwọ́ ọbẹ̀ nu sọ̀rọ̀ àbọ̀ ń dọwọ́ ọbẹ̀ nu gbé ṣe pé red card ni ìta bẹ́ẹ̀ sì ni kò sí pà ń kúrò lórí pápá ń bínú lọ ètò orílẹ̀-èdè Senegal ṣe láṣekágbá AFCON kò sí ẹ̀mọ́ bí ìyẹn bá ṣẹlẹ̀ wàhálà yóò sọ tí foul tó bá ṣẹlẹ̀ kobi kó tó di pé bọ́ọ̀lù kó tó di pé wọlé ìyẹn láti set piece VAR ó lè bá wa bójú wò ó bẹ́ẹ̀ sì ni VAR ó lè ṣe àyípadà second yellow card tí wọ́n bá rí wípé kò tọ́ kí wọ́n fún yàn àti corner kicks VAR ó lè ṣe àyípadà rẹ̀ bẹ́ẹ̀ sì ni lákòókò inú ìdíje ìfẹ́ àgbáyé kò sáyè mọ́ fún àwọn àsìkò tí aṣọ́lé tó bá ń gba ìtọ́jú lọ́wọ́ tí àwọn agbábọ́ọ̀lù wà lọ bóòlù kọ́ ni wọ́n létí ìlà táwọn mọ̀ sọ fún wọn pé bí ni ó gbábọ́ọ̀ sí bí ni kí bọ́ọ̀lù bí gẹ́gẹ́ kò sáyè mọ́ lákòókò yóò PLU gé kọ̀línà òun náà ló ti jẹ́ kó tún mọ̀ pé inú ìdíje ìfẹ́ àgbáyé kò ní sí nǹkan eléyìí tí ó jọ kọ́ńtì àbá fọ̀rọ̀ ju nítorí rẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọjọ́ ó ti lọ pé ká mọ̀ lọ Denzel Dumfries òun náà ni kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti táwọ́ sí tí wọ́n fẹ́ gbé Ibrahim Konate náà yóò darapọ̀ ìyẹn mọ́ wọn ládé wọn fẹ́ láti nu kọ Liverpool bẹ́ẹ̀ kọ agbábọ́ọ̀lù Man United Henderson ọmọléde Brazil £35 million òun náà ni wọ́n gbé agbábọ́ọ̀lù náà wá sínú kọ Man United adé ọdún mẹ́rin òun náà ló tẹ̀ tọwọ́ bọ̀ ẹ wo ẹgbà tí mo di ọrùn kì í ṣe ẹgbẹ́ ọrùn gbèsè ẹbí Bọ́lá Sadi ló sọ fún mi wípé ọjọ́ ó ti lọ ṣe tó bá di ọjọ́ Friday a sọ̀rọ̀ nípa àwọn eléyìí dáadáa kò ní jù báyìí lórí ètò ìjà wọn sí láàárọ̀ ti tòní títí ọjọ́ ẹtì Friday tá a mọ̀ pàdé tí Mádé báyìí tẹ̀mílàdé àlòkù náà ni ó wọlé lórí ètò ìlú Benin ìpolówó ọjà ó pọ̀ láàárọ̀ ìmúnirun ajé la lónìí ó pọ̀ gidi gan ni Adẹ̀rùnkẹ́ Adéṣẹ́lá lórúkọ tèmi Abdulkadir Adérògba Láfíìdá 1 àjọṣe láàárọ̀ tòní mo sì ń ga lọ́tún rí mi fọ ẹ má kàn lámì ní gbọ́kú yín ire o.
1: Flash FM 105.5

0: joy, nourishing goodness for every side of you.
1: Ọkọ mi, kí ló ṣe yìí? Ṣo fẹ́ jáde ni?
2: Bísí aya mi. Mi kúkú jáde. Ọjọ́ tó máa lápẹẹrẹ ni ọjọ́ ẹni jẹ́ o. Nítorí ìwọ ni kọ́kọ́ ni wàá lọ sí Premier Healthcare Center yẹn ilé-ìwòsàn alábọ̀dé ti ẹni. A máa jọ lọ ni.
1: Wàá tẹ̀lé mi lọ́kẹ̀. Àbí mi ò bu ẹ dáadáa ni? Àbó nǹkan tó fẹ́ ni?
2: Ó kúkú sí mi bu aya mi. Mi ò kúkú fẹ́ nǹkankan. Wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ fọwọ́sowọ́pọ̀, wọ́n ní ọmọ á wà ní àlàáfíà.
1: Kúnlé, ó ti yí padà o. Àmọ́ àyípadà rẹ̀ yìí dùn mọ́ mi.
3: Bísí ìwọ nìkan kọ́ lo wá sí ilé ìwòsàn alábọ̀dé wa lẹ́ni, ìyẹn mà tún dùn mọ́ mi nínú o.
4: Tí ìyàwó rẹ lẹ́yìn láti fi orúkọ sílẹ̀ kí ó sì bímọ sí health center tó súnmọ́ àdúgbò rẹ̀, ṣe bí Kúnlé mọ àwọn health center tó súnmọ́ ẹ ní ìgbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
2: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Health Care Development Agency (NPHCDA).
5: We've got the city on lockdown.
6: Got my own city that I hold down.
5: We are Splash 105.5.

ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: láǹfààní láti gbẹnu sí káṣẹ lọ́sọ̀ yìí o. *347*1004*1 àṣì ni ó gbé yín débẹ̀. Ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ dáadáa. Káṣẹ dúró lórí ọwọ́ rẹ̀. Tèmi kàn ń ṣe draw ni èmi kọ́ mo ni káṣẹ o. Èmi kọ́ mo ni káṣẹ, àwọn èèyàn ti mix ẹ̀ pọ̀ mọ́ra wọn. Èmi kọ́ mo ni káṣẹ, mo kàn ń ṣiṣẹ́ ilé-iṣẹ́ ni o. Ẹ̀jẹ̀ ọmọ yí wa o. Èmi kọ́ ngọ̀ èmi just presenter lèmi tí mo kàn ń ṣe draw káṣẹ. So àwọn ilé-iṣẹ́ tó ni káṣẹ dá wà lórí ọwọ́ wọn. Pọ̀lú àjọṣepọ̀ tó dúró déédé pẹ̀lú ìkànnì wa lápá bí. Tọ́ ẹ rí pé gbogbo presenter náà ní ṣe draw káṣẹ. Ẹ dákun ẹyin bílì yìí pọ̀, bílì yìí pọ̀. Kí ló dé, èmi kọ́ mo ní káṣẹ, bílì yìí pọ̀. Kí n kó tó di pé kí n tó bọ́ sórí ẹ̀rọ àgbà, kí n tó bọ́ sórí ẹ̀rọ àbẹ̀ lórí rédíò, kí n tó máa bẹ̀bẹ̀ rí pé ó ti débi tọ́lá pẹ̀rẹ̀ ni. Ẹ dákun kìí ṣe èmi mo ní káṣẹ. Ilé-iṣẹ́ àti àwọn ilé-iṣẹ́ kan ní àjọ ní àjọṣepọ̀. Ẹ rí pé presenter ti ń ṣe draw káṣẹ kìí ṣe èmi nìkan. Apọ̀ dáadáa tá à ń ṣe draw. Àsìkò draw kálukú lọ́kàn yàtọ̀. Irú ètò tèmi ni irú eléyìí ní ìsìn tí mò ń ṣe lọ́wọ́ yìí. Lórí ètò mi, n ó ṣe draw tá a bá kó tó di pa parí. Draw yẹn bọ́ sínú program mi. Ẹlòmíì náà lọ́wọ́ ọ̀sán, ẹlòmíì lọ́wọ́ alẹ́. Èrò pọ̀ tí ń ṣe draw káṣẹ, gbogbo wa là ń ṣe draw rẹ̀. So kìí ṣe èmi mo ní. Ẹ dákun bọ fọlọ́run ọba bẹ̀ yín. Ẹbí lèyí ti pọ̀ jù náà. Sálárì ànání mi, owó oṣù lèmi náà ń gbà bí ẹ dákun o. Bó ṣe jẹ́ nìyẹn o, mo rò pálàyé yẹn ó ti yé gbogbo wa báyìí. Ẹ dákun o. *347*1004*1 àṣì ni ó gbé wa débẹ̀. *347*1004*1 ash o náà ni kóòdù tẹ máa sẹ́ndì. Tẹ bá ti sẹ́ndì ẹ̀ bẹ́yẹn, wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún yín. Ẹ wá máa gbọ́ àwọn àlàyé tuntun tó wà ńbẹ̀ bá torí pé pílátífọ́ọ̀mù káṣẹ̀ àwọn àtúnṣe kọ̀ọ̀kan bá kó lè rọrùn fún gbogbo wa. Àtúnṣe tó bá ní pé bẹ́ẹ̀ bá ti sẹ́ndì kóòdù yẹn, wọ́n á dá padà fún yín wípé tí wọ́n bá béèrè tíkẹ́ẹ̀tì tẹ fẹ́ rà, ẹ ti sọ iye tíkẹ́ẹ̀tì bọ́yẹ yọkan àbí méjì ni àbí mẹ́ta. Bẹ́ẹ̀ bá ti sẹ́ndì ẹ padà, wọ́n á wá dá padà pé ṣé transfer lẹ fẹ́ ṣe ni àbí USSD kóòdù lẹ fẹ́ lò. Kó lè rọ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ bá mú transfer, wọ́n á wá gbé àbá account details tẹ́ ti ra tíkẹ́ẹ̀tì yẹn, wọ́n á gbé wá fún yín. Account details náà bá sẹ́ndì sí yín yẹn, yóò wá bíi mẹ́sẹ́ẹ̀jì. Ẹ̀yin lẹ́nu ní account details yẹn láàrin 30 ṣẹ́jú. Ẹ lè mú lọ ọ̀dọ̀ POS kí wọ́n bá yín sanwó sí mẹ́wàá pẹ́ ẹ̀ lówó lórí account yín àbẹ́ ẹ̀ lè sanwó látòrí account yín. Tẹ́ ẹ̀ sì ní káàṣì tẹ fẹ́ fi ta káàṣì ẹ̀ lọ́wọ́, ẹ kàn mú báǹkì yẹn lọ sọ́dọ̀ àwọn ní POS ni. Ọgbà tí ẹ bá ti bá yín san iye tẹ́ ẹ fẹ́ rà báyìí, mẹ́sẹ̀jì ọ̀dọ̀ lórí fóun yín pé ẹ ti wà eligible, nọ́mbà yín ti wà eligible. Bàbá yìí ṣe pé USSD kóòdù lẹ fẹ́ lò, ìyẹn ni manual tó jẹ́ pé ẹ lè lò láì lo data lórí fóònù tó pé yóò gbé yín lọ báǹkì tẹ́ ẹ bá fẹ́. Báǹkì tẹ́ ẹ bá fẹ́ fi ti sanwó, kóòdù rẹ̀ yóò kàn fún yín ni tẹ́ ẹ kàn rà lò lórí fóònù yín tẹ́ ẹ fi sanwó lọ́wọ́ rọ́wọ́ tí ò ní tàbí ṣùgbọ́n bó ṣe jẹ́ nìyẹn. Tó bá dàbí ẹni pé àwọn àlàyé yẹn kù díẹ̀ káàtó, mo máa ń pe nọ́mbà kan fún yín pé ẹ pe nọ́mbà tí mo fẹ́ pè fún yín kẹni kẹ tó béèrè lọ́wọ́ wọn yín pé tọ̀ àlàyé kíní ìfẹ́ rí bákẹ́bákẹ́ o ẹ tàn mọ́lẹ̀ sí fún àwọn wọn máa dá yín lò. Ẹ pe 020-130-6194 tàbí kẹ́ ẹ pe 090-260-6314 WhatsApp nìyẹn 090-260-6314. Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn *347*1004*1 àṣì ni ó gbé yín débẹ̀. Bó ṣe jẹ́ nu mari lẹ́ǹt mọ́ wàrà ro, ìwọ náà jẹ lọ́sẹ̀ bó ti mọ́ sọ pé ìwọ tó ọba ti jẹ láàárọ̀ ọ̀sán yẹn. Mo fún ọ ní kóòdù yìí pé ọ̀sán yẹn tún máa ń sùọ̀ dáadáa jù ní fi gbogbo ẹnu sọ́jù bẹ́yẹn náà lọ. Ẹ já rojú ọjà ká lọ pa àkàdé, àwọn ìfigagbága tí ó wáyé lálẹ́ yìí sọ́sẹ̀sì ọgbà sí àlá ní ẹjá tójú ọjà dé ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime.

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Atabala tó jẹ́ kí n máa borí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Splash FM 105.5.

0: yẹlo kini so MTN ise bebe bebe to si ju bebe lo ni mo ki ka bo pada si tesiwaju eto yẹlo kini so iyẹn fun ti oso ni bi eyin ba sese n darapo mo wa ko so meji ti en gbo lowo ju eto yẹlo kini so lo ile ise MTN Nigeria awon na ne kede si agbateru e lati ma fi se igbelaruge fun awujo moniyan ta wa yi sugbon o on ti a se agbeyewu e loso oni ko mo pupo awujo wa na la wa awujo wa ti a wa wa yi o wa ndi fanfa o ndi fanfa ifanfa to si ndi ni wi pe ko si nti obo isori ti na ki o se ko si nti obo fi nsori ti na ki o se ya fi oluwa to bi loba eyin na o si gbianju lati jajo fi oju sunukun wo oro sunukun ti nbe nle yi nkan kan sonu ti an wa lawujo wa en to si sonu ti an wa lawujo wa yi o wa fe ma bi ifanfa ifanfa to wa bi o wa wa ni ipo ikorita meta ti damu alejo nkan sonu lowo obin obinrin so fi esun kan okunrin wi pe okunrin ni o wa lowo re ti o fa won sugbon okunrin na so wi pe in to sonu yi o si ni akata mi akata obinrin lo wa ko wa ye mi mo mo ba bere si ni wi pe e ma da ni oriru e ma da mi e ma to bo opolo mi ki lo sele bayi iwa ta wa ma wo la ba ri pe eh opolopo awujo wa ta wa yi awon obinrin ni gbagbo wi pe inu nti o ye ki o je ojuse okunrin ni lati ke obinrin
1: beni beni won paro
0: won paro
1: beni sir
0: eh adupe lodo olohun won ni igbagbo yen e gba be looto wi pe ka ke obinrin ka ke won loju ke won ni mu fe won loju fe won lo bi bi o ma to ton jojolo
1: beni
0: olorun si to pe obinrin le gan o bẹẹsi ni kò sí àwùjàrí ńbẹ kò sí àṣàdànù ọrọ ńbẹ ṣùgbọn wọn wá ní nǹkan sọnù tí obìnrin ò ṣe tán láti gbà wípé bẹẹ ni ó yẹ kó wà lọwọ kí obìnrin ó lè ṣe fún ọkùnrin láti rí ọpọlọpọ nǹkan ìgbà ṣe mọ nǹkan ọhún.
1: Tó bá ní nǹkan tí àwọn ọkùnrin kún dùn tí wọn fẹràn èmi ń fi òpin appreciation thank you bẹẹni.
0: Kéèyàn
1: appreciate pé ọkọ mi ò ti lọ látàárọ̀ ẹ jókòó ẹ wá wẹ̀ ẹ gbé báàgì yín
0: wá àwọn ọjà máa kókó ni
1: àwọn ọkùnrin àti obìnrin náà ìkókó ni wà ká máa kẹ́ ara wa ni bí obìnrin bá ṣe ń kẹ́ ọkùnrin náà ni kọkùnrin máa kẹ́ obìnrin ṣùgbọ́n ohun tó sọnù yẹn ni appreciation ọkùnrin mi àbí obìnrin mi ẹ jẹ́ a máa mú gbogbo ẹ̀ pọ̀
0: wọn appreciate
1: bẹ́ẹ̀ ni wọn appreciate ara wọn obìnrin mi àti màá sáré pé ṣe bí responsibility ẹ ní kí lóde tó o ṣe kí la tún sọ thank you fún bẹ́ẹ̀ ni ọkùnrin mi
0: obìnrin mi gbà pé responsibility ọkùnrin ni ọkọ ni
1: bẹ́ẹ̀ ni so kò
0: ní ìdí kó òun jẹ́ ó pàkó
1: tó má sanwó school ọmọ kó má san ṣe thank you tèmi ló wọn ẹ kó má san kó má fún wa lóúnjẹ ṣèbí àlọ rojú ẹ ń ta àwọn abẹ́bẹ̀rẹ̀ sí ní fojú burúkú wò bẹ́ẹ̀ náà ni ọkùnrin mi ò appreciate obìnrin mi ẹlò obìnrin mi gan tó jẹ full housewife ó ń ṣiṣẹ́ ju ẹni tó báṣẹ lọ kó tó ṣiṣẹ́ kó tó fọṣọ àfọṣọ ọkọ àfọṣọ ọmọ àfọṣọ tiẹ̀ a tún bí kì í tún ọmọ kan o kì í ṣọmọ kan ló bí ọmọ
0: mi bẹ́ẹ̀ ni obìnrin yóò pọn mi
1: obìnrin
0: yóò tún lọ lẹ́sìn bẹ́ẹ̀ ni mo ti láìkí ẹ̀ báwọn mo gbádùn yóò yóò se oúnjẹ
1: bẹ́ẹ̀ ni yóò tún tọ́jú ọmọ
0: ọkàn nìkan ni ò ní wẹ̀
1: yóò wẹ ọmọ
0: inú mi ń dùn ó di márùn-ún báyìí
1: bẹ́ẹ̀ ni tó bá tún rẹ ìyàwó títí lálẹ́ ọkọ̀ atúni ó yà o kí ṣó ràn lọ́wọ́ lọ́sàn kò ràn lọ́wọ́ lọ́sàn débi tí ó ràn lọ́wọ́ lálẹ́ débi tí ìyàwó á ní òkè o ó yà o o ye ka ma appreciate
0: to love ise ti e na
1: be ne obirin mi to tun love ise seri oko ma lo gbe yawo ni bi ise abi ko re situation yen ni oko a lo gbe yawo mi se won ajijo ma bon le won ajijo face traffic yen ngba to ba wa dele oko a wa no ese sori chia yawo pelu pelu koko shoe e yen na ati suit kitchen lo nlo bo ba ti gbe bagele lo kitchen lo nlo sugbo oko a wa nese a wa dana to ani ah unje yo iyo ku die ka to oye ko ri be kilo stop oko lati support se la lo fe great okay je se re be great la
0: iyen ti o ti ro fofo
1: ipe o ti gbe satije le lowo abi ko ye ko ri oko ati awo luran lowo ara wa la je awon iwe mimo wa gan so iya oko o fe ran aya
0: re
1: bawo lo se fe fife han ki n se nipa towo nikan nipa iran lowo na o tun wa so wi pe aya be submissive to your husband
0: o tun mo si aya bi
1: submissive to your husband
0: so ye yin ko da gbogbo towo re le fun ko e ile mi mo ba yi tun bi ko wa submissive ko ju gbogbo owo
1: ko ba wa ti wa ju gbogbo e le ki won se pe koko wa ohun ti gabale lori ko ma dari boribo
0: okay
1: bene se me pe obirin
0: bi pe opo kini yi o sonu ninu opolopo ile lawujo wa leni
1: o sonu leni o sonu bene a appreciate ara wa
0: ki oko le appreciate yawo e
1: bene
0: ko kan ma lo ko bo ko ni my darling mo kabera kini bo
1: bene
0: abi boya yala ide ayede kan sele laarin oko ati yawo ma ko e ti jo dapo laaro ke to jo ku ni o wa nbo la leni so rasuku le ti bo wa fun
1: eyo ati be na leyan ki n se gbogbo enu na leyan fi n so thank you a tun ni ami abi sorry
0: a obirin ka sapanle okunrin ka ni ibowo fun okunrin
1: obirin
0: mi obirin mi
1: o ni ko deda iwe mimo ti so se bo nla ati quran ati bible won so so ai lana yen na lo ye ka ma ta itele awon lana ta so ni na lo je ki igbeyawo ri bayi to ba ti submit fun oko e oko na to mo pe oke iyawo mi o fun fi o be ni ko na da pon le pada
0: ko gbe ni susura
1: be ni irawo obirin si i like kan flaunt wa flaunt iyawo e
0: so n gbo
1: iyawo mi e wo
0: ka fi se portrait wa go ni
1: be ni bi ya okan na ba se so pe e wo iyawo mi kokko mi na ma ni o se ba le mi e se unsa be ni ko wa interwoven thank you appreciation is very important.
0: Kibo wo si wo?
1: Ben.
0: Sugbon lawujo leni ti abani tanra wa. Opo obirin mi ni igbagbo wi pe ajo ni control no leni.
1: Ah.
0: Boko ba nsogba

0: tí ẹran tí ń ba ayé jẹ́ náà.
1: Ẹ̀mi kúrékúré. Tawalẹ̀ mi kúrékúré ń dà láàmú sí i. Láàrin ọmọ tẹ́ ẹ lù lálùpa àtẹ̀yìn tẹ́ ẹ lù mọ́ pa.
0: Kò bókò wọn iná ọmọ ọlọ́mọ.
1: Ẹ̀rí nǹkan láì ṣẹ̀ṣin. Ó dáa tó ìròyìn kan náà tún lé lẹ́yìn The Nation ló gbé jáde lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí gbàǹkọ̀gbì. Wọ́n ní àwọn méjì kan eléyìí tí àwọn kọlọ̀rọ̀ sí ajínigbé kan tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Benue Adúpẹ́ o. Wọ́n ti padà gba ìdáǹdè. Wọ́n ti dóòlà wọn, wọ́n ti gbòmìnira o. Adúpẹ́ ajá tó relé ẹkùn tó bọ̀ okú ewodo láì farabami. Bí wọ́n sanwó bí wọ́n sanwó a ò tí ì mọ̀. Pàtàkì ibẹ̀ ni pé bá òkú ìṣó tán ẹ̀mí lọ́jà jù. Ẹ káàbọ̀ padà sáwùjọ ọmọ ènìyàn. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
0: Àbí bẹ́ẹ̀ni. Tó jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Zamfara, wọ́n ní wípé ayíkọ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí náà ni wọ́n ti dènà ìkọlù kan. Eléyìí tó fẹ́ wáyé o látọwọ́ àwọn agbébọn yìí náà ni wọ́n ní bẹ́ẹ̀ sì ni mẹ́ta nínú wọn náà ni wọ́n mú balẹ̀ o ní ìpínlẹ̀ Zamfara. Àkùkù mọ̀ gbóríyìn fáwọn ẹ̀ṣọ́ aláàbò wa ni torí ẹ wo ẹnì kan ló mọ̀
1: àbúrò nìkan
0: wà.
1: The Nation ló gbé eléyìí náà lápò ọ̀dọ̀ mi ń bí ohun tí mo sì ń wò ń bẹ̀rẹ̀. Wọ́n ní àjọ tí ń gbógun ti gbígbé lílo títà egbògi olóró nílẹ̀ Nàìjíríà NDLEA lọ́wọ́ wọn ti tẹ àwọn 47 tí wọ́n jẹ́ ẹni afurasí elégbògi olóró báwọn 47 ẹ wá orú àwọn yẹn tí wọ́n tún ní àwọn míì tí wọ́n tún ní àìdáwọ́kọ̀ àjọṣepọ̀ míì bẹ́ẹ̀ bí ẹ̀wọ̀n tí wọ́n fọwọ́ kọ́ra wọn oníṣẹ́ ẹbí ìgbẹ́lẹ́sùn ẹ̀ ní mérídélé. Gbogbo ìpínkúfì ìfàkúfà ìlákùlá ìtọ́kùtọ́ ìjẹkújẹ wọ̀nyí ìmúkùmú. Wọ́n náà ni wọ́n mórí wọn yí dandé tí wọ́n fi ṣì wàá hù. Lára wọn náà sì làwọn tí wọ́n ń gbé sùmọ̀ mi tí wọ́n ń jí ní gbé gbogbo. Bí wọ́n bá ti fàáfin kódà mo gbọ́ débi pé wọn tó mọ fasálángà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyọ̀ àyàn máa
0: ń
1: ṣeré o. Sálángà wọ́n fa gọ́ọ̀mù wọ́n fa mí aláǹgbá. Kí ni wọ́n yí fà tán? Nígbà wọ́n ní àwọn kan ń béèrè fún gúlù àti alẹ́mọ̀ṣí mọ̀.
0: Ìwádìí tó yẹ kán mọ̀ ṣe kó mọ̀ ṣe wọ́n láǹfààní. Ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó yẹ kán mọ̀ ṣe kó mọ̀ ṣe wọ́n láǹfààní.
1: Àfà orí ni wọ́n fi ń ṣe.
0: Wọ́n fi ń gbá. Tọ́ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó náà ló tún ti mú àwọn mẹ́rin kan tí wọ́n fura sí wípé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ní kódà àwọn tó tún jẹ́ agbé nípa láàrin wọn tá a mọ̀ sí hitmen náà ni ọwọ́ tún bà ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ ba àwọn mẹ́rin tí wọ́n fura sí wípé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn ọ̀hún.
1: Ní ìpínlẹ̀ Èkó ilé-ẹjọ́ ti dájọ́ ẹ̀wọ̀n ọdún 15 péré fún arákùnrin kan kó kàn sáré lọ kó dẹ̀ kàn sáré padà dé ṣá o.
0: Just go, just come.
1: JGJC. Lórí kíni wọn ni olùjìbìtì kan tó níṣe pẹ̀lú ọkọ̀ Toyota Hilux kan ni. Ó bá jìbìtì dé 1,460,000 jìbìtì náà lọ bá dé o ní ti Daily Post tó gbé jáde ní ọ̀sán tò nínú ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ńbẹ̀ tẹ́ gbọ́ ní kò pẹ́ kò jìnà.
0: Tọ́ eléyìí náà ni ó wá láti ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe gbé. Wọ́n ní ìbẹ̀rùbojo ìkáyà òkè òun náà ló mà bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n fura sí tí wọ́n ń pè ní Yandaba.
1: Tó.
0: Yandaba.
1: Tó.
0: Àmọ̀ bóyá bọ́n ṣe ń pinnu Yandaba.
1: Wọ́n yan kiri náà.
0: Wọ́n ní wọ́n ń kọlu ara wọn o. Wọ́n ní ìkọlù yìí sì ń kọ́ ó ti ń di ọjọ́ kìíní ọjọ́ kejì ó ti ń di ọjọ́ kẹta báyìí eléyìí náà ló sì ti ń dá ìbẹ̀rùbojo sílẹ̀ lọ́kàn àwọn olùgbé ní ìpínlẹ̀ Kano. Àwọn wo ni Yandaba bó wọn ṣe jẹ́ gbàǹkọ̀gbì ni lọ́hùn kó gbà wá.
1: Tó èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbàǹkọ̀gbì ròyìn la kó wá lọ́sàn-án tòní ṣùgbọ́n ẹnìkan jẹ́ kí lẹ fẹ́ ọmọdé kan ìdájọ́ dáná kó pé kí tẹ gbé ò má jò àjọkọ má ṣe fọṣọ àǹtí bímbọ ara tá a rí nù ẹja rojú ọjà ẹ ǹlẹ́ mbẹ̀rẹ̀ kú kalẹ̀ ọfẹ́ wẹrù ọmọ òtẹ́lú káàbọ̀ ẹ kú kalẹ̀.
2: Gbàǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Babe, why are you frowning for me now?
4: Come and make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
7: Wàá mi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yìí. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
9: Kabielisi, Susan, why are you still doing this to yourself? Living in darkness. Haven't I told you about Bread Trenergy with best energy solutions?
10: What does bread have to do with electricity?
9: Not bread you eat, but they provide energy solutions for homes and companies. Lithium battery, hybrid inverters, solar panel, backup system in all sizes. See, let me shock you. It comes with 5 to 10 years warranty. Oya support lo si gbogbo okunkun ninu ile tabi ile ise re pelu Bread Trenergy. Awon ohun amunawa solar ati inverter losirisi eyi to fini lokan bale ni won se owo won fi fani lapo ya koda warranty odun 5 si 10 gbako wa lori gbogbo ohun ti won ta o ya yara pe won loni lori 0707776 0879 tabi 0708171 9914 or visit us at Daming Plaza opposite Grandest Store MKO Abiola Way Ring Road Ibadan. Visit our website at www.breadtrenergy.com. Bread Trenergy, your gateway to light.
11: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
11: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
12: Me and Maggi,
11: so good together.
13: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
14: Babe, why are you frowning for me now?
4: Come and make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
15: Golden Penny noodles, now available in stores near you.
2: Bangkok Biruni. Iroyin agbosogbanin.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́gbì ìròyìn it's not working it's not a working gbáǹkọ́gbì ìròyìn náà rèé ó fẹ́ bẹ̀rẹ̀ gangan nìyẹn
1: ó fẹ́ gbìnà
0: yá ó fẹ́ gbéra tán agadá máa dàrú ó yá kí nǹkan máa faṣọ sàn yìí mú gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn daily post lọ́sàn-án tòní wọ́n ní àwọn 17 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọkùnrin ṣùgbọ́n ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ọjọ́ orí wọn sì ń bẹ láàrin ẹni ọdún 18-28 years lọ́wọ́ títẹ o ti ọwọ́ àwọn ṣìkan ọlọ́pàá tó tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ abia agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ abia dsp maureen chinaka náà ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn oníròyìn bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ wípé ń bẹ lára àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn afurasí ọ̀hún tí ọwọ́ tẹ̀ wọ́n ní àwọn ibi ìpàdé kọ̀ọ̀kan láwọn ààyè tí wọ́n gbé ń pàdé o nígbà tó sì jẹ́ pé ní òpópónà àbí àsìkò ìgbà tí àwọn kan tí wọ́n ń fẹ́ lọ ṣiṣẹ́ ẹbí wọn ní ọwọ́ tẹ àwọn eléyìí gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ̀rọ̀ ó ní lára àwọn ohun tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn ẹni afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí náà láti rí àwọn ìbọn pónpónpónpónpón ìbọn kúlúbúkúlúbú àwọn ìbọn ìléwọ́nù o tó ti àwọn ọta ìbọn tí wọn ò tí ì yìn mẹ́ta ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìdí rẹ̀ 3 live ammunition àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́tàlá tó jẹ́ pé onírúurú iléeṣẹ́ ló gbé ṣe wọ́n àti àdá járímọ́dì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti àáké kan bẹ́ẹ̀ ni àti fìlà eléyìí tí a mọ̀ sí bẹ̀rẹ̀ tó jẹ́ aláwọ̀ dúdú lára tí wọ́n rí lọ́wọ́ wọn lọ ẹyìn lẹ́yìn pé bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ilé bó pe wọ́n ní tó iléeṣẹ́ ọlọ́pàá wa tẹ̀sọ́ wájú o wípé tó gbígbé àwọn ẹni afurasí ọ̀hún náà ni ó wáyé bẹ́ẹ̀ o látàrí bí ó ṣe jẹ́ pé kùkùlàjà wọn ti ń pọ̀ jù lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ wọn sì ti ń di gbọmọgbọmọ ní òpópónà ti brass lọ́hùn-ún ní ìpínlẹ̀ abia ní abalọ́hún gangan ní pàtàkì níbi tí wọ́n ti ní arákùnrin kan wọ́n yìn ín ní àyìnpa kò wá tán síbẹ̀ wọ́n wá ṣa ní àṣàpà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n ní àwọn ọlọ́pàá náà ló ń sọ ọ́ di mímọ̀ pé tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀dọ́mọkùnrin kan náà eléyìí tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n yìn ní ìbọn pa ní agbègbè ehere ní ìtòsí ìkóríta òpobò ní àbá bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá wá fi ń dá wa lójú pé ogbó tẹ́ ń gbọ́ o lè máa dáyà já yín bẹ́ẹ̀ ni o lè máa dẹ́rù bà yín ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ àwa ọlọ́pàá náà là ń sọ̀rọ̀ yìí o ní ìpínlẹ̀ abia ni o ni lábẹ́ àkóso kọmíṣánná ọlọ́pàá gangan cp danladi isa a ò rí dájú wípé kò sí ibi ìsádi kankan àbí ibi ìpamọ́ kankan àbí ibi ìbùbá kankan àbí ibi ìfarasípamọ́ kan fún àwọn ẹni tá à ń wí yìí o bí kò ṣe pé gbígbé la ó máa gbé wọn kódà táwọn tí ìwà ọ̀daràn wọn yóò máa dópin yóò sì máa di fífi jófin èyí ni ìròyìn tí daily post gbé ẹgbẹ́ burúkú ló ń ba ìwà rere jẹ́ ṣọ́ni bárìn ṣọ́ni bárẹ̀ o.
1: tó ẹ jẹ́ ká gbéra lọ sí ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun ti ṣe ń ṣe ìròyìn kan eléyìí tán ní pé ó ń jàràn kiri lórí ẹ̀rọ ayélujára níbi tó ti ń sọ wípé àwọn agbébọn àwọn báńdíìtì náà ni wọ́n ti kọlu àwọn agbègbè kan àti àwọn ilé ẹ̀kọ́ kan ní àwọn apá àbìkan ní ìpínlẹ̀ ogun eléyìí náà ló sì fi ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn tí ọwọ́ àwọn bà ní agbègbè atan ọ̀tà náà ni wọ́n jẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè ivory coast tí wọ́n sì tó 38 wọ́n ní bẹ́ẹ̀ sì ni ohun tí àwọn mú wọn fún kò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú ìwà ìgbésùnmọ̀mí tàbí ìgbébọn wọ́n ní agbẹnusọ fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun babaṣeyí olúṣeyí náà ló sì sọ̀rọ̀ yìí jáde nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde léyìí tó ń sọ ọ́ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ni ó dúró digbí láti fi rí dájú wípé ààbò ó wà ní orí àwọn aráàlú bẹ́ẹ̀ sì ni lọ́wọ́lọ́wọ́ báyìí ìpínlẹ̀ ogun kọ́ náà ni ààbò wà lórí ẹ̀ o tí àlàáfíà sì ń jọba yàtọ̀ sí ohun tí àwọn kan ń sọ kiri orí ẹ̀rọ ayélujára ibi tó ti ń sọ wípé ìkọlù wáyé lórí agbègbè kan ní ìlú ọ̀tà ifò àtàwọn agbègbè míì tó so mọ́ gẹ́gẹ́ bí olúṣeyí ṣe wí ó ní kò sí ìkọlù báńdíìtì kankan o tàbí ìjínigbé tàbí ìgbésùnmọ̀mí ní ibi kankan ní agbègbè olùkẹ́ community high school eléyìí tó wà ní sango ọ̀tà àti sango ọ̀tà high school eléyìí tó wà ní agbègbè ìjókòó Fadunsin, Ijoko, Atonta, Sangwota, Agbado, Ifo, ati awon agbegbe mi, eleyi to yika, oni ko si nkankan to je isele ikolu ni awon agbegbe ohun o. O tun salaye siwaju si wipe latara bi iroyin ohun se ntan kakakiri, oni won fi awon olopa na ni won si fi won sowo si awon agbegbe ti awon eyan si kaya oke yi lati fi di oro na mule ati lati fi mu da awon olugbe agbegbe ohun loju wipe ko si nkankan to jomo ikolu lakotan. Oni iko eleyi ti mo dabo bo awon ile eko ni ile ise olopa ati awon ti won je oga olopa agbegbe sagbegbe ta mo si DPO ni awon agbegbe yi na ni won si ti gbe igbese iwadi eleyi to ni se pelu eto abo lori awon ile eko ti won daruko ohun ni inu iroyin na to si je wipe ofu to fete asa ti o nikan ohun na ni iroyin na ko si nkankan to jọ mọ ikolu ni ipinle ogun iwe iroyin New Telegraph lo gbe iroyin na
0: o da inu iwe iroyin Daily Post ni mo si wa nibi ti mo tin ri iroyin kan o ti o so di mimo wi pe ile ise olopa ni ipinle Sokoto ni owo sikun won ti te arakunrin ni afurasi kan ti nsowo ogun egbogi oloro be si ni won ni orisirisi awon egbogi oloro na ni won ka mo lowo lasiko igba ti owo fi te awon olopa soro bakan na won ni baye na ni awon koloran si igara olosa kan ta won na fe lo re se kolu ninu ipinu ati eto bu won won ni won ri awon kankan gba lowo won o kina awon kan na ti won ri gba awon eran malu lorisirisi ti won lo jiko lodo awon eyan kan bi kan na ni won fe ma ko sa lo kikida jẹran gbe kikida jẹran ko kikida jẹran ta won ni owo te won be ni ninu atejade oro to jade latodo DSP Ahmad Rufai ti se agbẹnusọ ile ise olopa nbe o soro oni se rite ni afurasi tin gbe ogbogi oloro nti en tin fi nsowo oni owo te leyun lasiko idakoduro ka yenu oko re wo omo yere oko oni ni opopona ti kebi sokoto na ni ikọ̀ ọlọ́pàá tí wọ́n so mọ́ ẹkùn ti bado níbẹ̀ náà ni wọ́n ti mú un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun ti tẹ̀ wájú nù ròyìn lọ́sàn-án tòní o wọ́n ní ẹni afurasí ọ̀hún ẹni tí orúkọ rẹ̀ a máa jẹ́ Umaru Abubakar Gugare wọ́n ní ni ọwọ́ tẹ́ lásìkò ìgbà tí ó ń gun tatagànràn kan kọjá tatagànràn tí ò ní nọ́mbà ìdánimọ̀ kankan ẹni tá a furasí leléyìí àtòhun àti ẹni afurasí mi bẹ́ẹ̀ kan tí ó jẹ́ pé eléyùn oríbi fẹ̀yìn gbégbá mọ́lẹ̀ ó jápa ó mú skrobi àwọn ọlọ́pàá sọ̀rọ̀ wọn ni ìgbìyànjú àti akitiyan láti wá àwọn ẹni afurasí ọ̀hún náà ni àwọn fi ṣe alábàápàdé àwọn egbògi olóró lóríṣiríṣi èyí tó jẹ́ jẹ́ pé ní pàtàkì èyí tí wọ́n rí ń bẹ̀ wọ́n kọ́kọ́ rí igbó kúkúyè tí a túmọ̀ sí katabao bẹ́ẹ̀ ni wọ́n tún rí àwọn kan náà Axol, wọn tún rí kan Benzisol àti D5 tablet àwọn oògùn oríṣiríṣi tó yẹ pé oògùn olóró ni wọn wọn ni ṣe mọ̀ pé ńgbà míì wà tó yẹ pé àwọn oògùn yìí lílo wọn kọ́ níṣòro o ṣùgbọ́n àṣìlò rẹ̀ ni wọ́n máa ló ti di pé àmọ́ mọ̀ ṣe láti sọ di nǹkan olóró bí àpẹẹrẹ oògùn ikọ́ tí àwọn kan tí wọ́n mu àmújú rẹ̀ torí epo ni kò dín nínú wọn fẹ́ high kan lè máa wo gbọ́ àwọn èèyàn tó kù kan máa lò lójú wọn high and low ẹpẹ̀lẹ́ olúwaye voltage omukumu tó nínú ọ̀rọ̀ mi ìṣẹ̀lẹ̀ mi ẹ̀wẹ̀ 30 oṣù karùn-ún tá a lò kọjá lọ náà ni ikọ̀ ríjú tiléṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti kò gbérégbé àwọn agbésùnmọ̀mí níbẹ̀ náà ni wọ́n ti túṣìírí àwọn kọ̀lọ̀ràn sí ìgárá ọlọ́ṣà kan tí wọ́n fẹ́ ṣe ìkọlù ní agbègbè ti Zabori àti Tambaranga àti Gidan àti Abule Yero gbogbo ẹ̀ wọ́n ń bẹ ní ìjọba ìbílẹ̀ wa Mako. Wọ́n ní tọ́ ìfitónilétí kan tó ní agbára pọ̀ òun náà ló tó àwọn ọlọ́pàá létí tí ó sì jẹ́ pé wọ́n fi lọ rí ṣẹ́bùrú wọn ní òpópónà wọ́n ti di hámọ́ra gidi gan wọ́n fẹ́ lọ rí ṣiṣẹ́ ẹbí ni wọ́n tún fẹ́ lọ pa nǹkan lẹ́kún káwọn lè máa jayé lórí TikTok kan tún máa fowó hàn sí gbogbo èèyàn wípé ọ́bì àwọn dàgbà bí onú ògbò fúnjọba kí ni adie ijoba le se ko wa fe ijoba na looto lori aye lujara igara olosa ati awon ajinigbe won foju han a o si ri nkan se si ati egbo ti gba ti won ni won fara pamo sose wa yo won sose won foju han ni pa ba wa re ni gbe won nja ni fe ma bere pe abomo ya yin ni won ni ben ko gbin ni o ibere pe si je won pe
1: iyun deep
0: ko ni lo idahun
1: o deep deep gan ti dede yo baba yi
0: o deep bayi
1: o deep o
0: deep bi deep
1: o ti da to won ni iya kan ati pastor re oluso agutan re boyo lo nso ni boyo lo nso pastor ni
0: won
1: jo nso ra won won ni won se be won na omodebirin kan to je omo iya yi titi emi si fi jade lẹnu ọmọ yìí ni agbègbè kan tán ń pè ní wula ní ìjọba ìbílẹ̀ Bòkí ní ìpínlẹ̀ Cross River. Wọ́n ní ìpapòdà ọmọdébìnrin yìí ọmọ ọdún mẹ́rìnlá tí wọ́n porúkọ rẹ̀ ní Nancy Peter. Àwọn náà ni ó sì ti dá awuyewuye sílẹ̀ ní agbègbè ọ̀hún. Àwọn ará agbègbè ọ̀hún kọ́ wọ́n sì ti fa pásítọ̀ ọ̀hún. Wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Àwọn èèyàn náà jẹ́ kó di mímọ̀ wípé iyọ́mọ yìí náà ni wọ́n sì tí ì rí o látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ó dá ìnípo ti sá lọ. Nígbà tí ìkáyàsókè ń kọ́ tó sì tún ti ń kóra jọ ní agbègbè tí ilé ìjọsìn wọn tí ó wà. Wọ́n ní lára àwọn ìwádìí tí wọ́n kọ́kọ́ ṣe náà ló sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọdébìnrin tó dágbére fáyé yìí náà ni ìyá rẹ̀ arábìnrin Agnes Peter ẹni ọdún 45 years náà ni ó kọ́kọ́ ná lórí ẹ̀sùn wípé ọmọdébìnrin ọ̀hún jalè. Wọ́n ní pégbà tó yá ni ìyá ẹ̀ kúkú fà lọ sọ́dọ̀ pásọ̀ wo ní sì mú ọ lọ́dọ̀ pásọ̀ lónìí pásọ̀ ó fojú ẹ̀ hàn mọ̀ pásọ̀ ó fojú ẹ̀ hàn dé pásọ̀ ó fojú ẹ̀ pásítọ̀ ọ̀hún náà ni wọ́n porúkọ ẹ̀ ní pastor Samson Romandago ẹni ọdún 43 years. Wọ́n ni pásítọ̀ ń kọ́ kàkà kó sì bá wọn dá sí bọ́mọ yìí yóò kó ba sọ ní ìtúbí ìnùbí tọmọ ọ̀hún yóò sì fi ní ẹ̀mí ìtúbá tí ó fi sọ bó ṣe jẹ́. Wọ́n ní ṣe ni pásítọ̀ tún mú kòbókò ẹ sì mọ̀ pé ìyá ẹ ti nà tẹ́lẹ̀ pásítọ̀ náà bá mú kòbókò ló bá bẹ̀rẹ̀ sí ní nà yìí títí tọmọ náà fi dákú. Wọ́n ní pégbà tó yá wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan ní agbègbè wúlà yìí láti gba ìtọ́jú. Wọ́n ní ibẹ̀ gan-an ni àwọn elétò ìlera ti ní tọ́ ẹni tẹ́ ẹ gbé wá ó ti jọ àwọn lẹ̀ o. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River eyín ni Sunday Itopa Akata náà ló wá fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní bẹ́ẹ̀ sì ni ìwádìí ti bẹ̀rẹ̀ lọ́gán. Bákan náà ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún sọ̀rọ̀ síwájú wípé kódà àwọn tún gbọ́ wípé eyín ni lórí ẹ̀rọ ayélujára wípé ọmọdébìnrin ọ̀hún kọ́ náà ni ó ti fojú winá ìfipábánilòpọ̀ ní akoto ja ọmọ ọlọ́run ó sì ti jáde láyé. Ta ni ó gbẹjú ẹ̀rù ìwé ìròyìn The Nation kọ
0: àwọn ìmọ̀ lóríṣiríṣi ṣe wá dórí lúlù àlùpà
1: bóyá n tójú ẹ̀ ń rí gan ló jẹ́ kọ́kàn ọmọ ọ̀hún ó le torí gbà míì téèyàn bá ti tọ́jú ọmọ jù tá ti fìyà jẹ́ jù
0: yóò pe ọ̀rọ̀ ní dé
1: bẹ́ẹ̀ ni yóò wá di ọlọ́kàn
0: nílé bí ẹni tí náà ti jó ni tí náà bá jó èèyàn dáàyè kan ibi tí náà jó èèyàn tó bá yá ẹni ò ní mọ̀ pé náà
1: kò ní mà lára kò ní mọ̀ lára mọ́ ṣáfẹ́ lọ sójú di ọjà ni bóyá pàápàá.
2: Báńkọ̀gbì báńkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: S-E-L-A-R-R-I-E sálárì
3: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Is it okay to make fun of our tooth gap?

0: káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́ gbìròyìn ló ń tẹ̀síwájú nìkànnì splash 105.5 fm the integrity station promoting right values. Ìwé ìròyìn the nation rè é lọ́sàn-án tòní òun náà gbé gbáǹkọ́ gbi tiẹ̀ wá o. Ìròyìn tó sì ń bẹ́ ń bẹ̀ rè é wọn ni ikọ̀ ìríjú ti àwọn ọmọ ogun ilé wa tá a mọ̀ sí operation wild stroke. Wọ́n ní òun náà ni wọ́n mà ti dóòlà àwọn méjì kan kúrò níbi akóló àwọn kọlọ̀ràn sí ajínigbé o nígbà tí ọwọ́ wọn kò ṣàìtẹ́ àwọn ẹni afurasí ajínigbé ọ̀hún ní agbègbè Antec Zongo ní ìjọba ìbílẹ̀ Makurdi ní ìpínlẹ̀ Benue. Nínú ọ̀rọ̀ tó bóde látọ̀dọ̀ agbẹnusọ ikọ̀ ìríjú ọmọ ogun lẹ́wà ọ̀hún jagunjagun Ahmad Zubairu ló sọ̀rọ̀ yìí o pé ní ọdún yìí lásán àwọn ìkọlù látọ̀dọ̀ àwọn darandaran ní agbègbè ti Gbajimba Agasha ní ìjọba ìbílẹ̀ Guma ní ìpínlẹ̀ Benue lọ́hùn-ún náà ni àwọn ìkọlù lóríṣiríṣi ti tara bẹ́ẹ̀ wáyé látọ̀dọ̀ àwọn darandaran o bẹ́ẹ̀ tí wọ́n sì gbé àwọn lọ síbẹ̀ tán taari àwọn lọ síbẹ̀ láti lọ ṣe ìkọlù fún àwọn kọlọ̀ràn sí ọ̀hún. Wọ́n ní dìde táwọn sì débẹ̀ náà ń kọ́ àwọn méjì kan làwọn rí tí wọ́n ti farapa. Wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí tí wọ́n jẹ́ ẹni tí àwọn ajínigbé ọ̀hún gbé tí wọ́n sọ dẹni ìdè lápọ̀ ọ̀dọ̀ tiwọn làwọn sáré gbé wọn lọ sí ilé ìwòsàn abẹ́lé kan ní Gbajimba fún ìtọ́jú tó pé nígbà tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní tọpinpin tọpasẹ̀ àwọn ẹni ibi ọ̀hún ní àsìkò kan náà. Bákan náà wọ́n nígbà tó dijọ́ kejì ní kọ̀rídò ti iléeṣẹ́ ọmọ ogun lẹ́wà o ni wọ́n tún fèsì sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan ní òpópónà ti Antec Zongo ní ìjọba ìbílẹ̀ Makurdi ní ìpínlẹ̀ Benue. Àwọn ọmọ ogun lẹ́wà wọ́n ṣẹ́bùrọ̀ ọ̀nà wọ́n pàdé àwọn ẹni ibi ọ̀hún nírònà ó di lẹ́sẹ̀ ògbèjì jagunjagun ló lójú gbara o. Wọ́n ni wọ́n bá rí wọn nígbà tí wọ́n rí wọn lọ́n bá họ àwọn méjì tí wọ́n jí gbé tí wọ́n fẹ́ lọ rèé máa fi wọ́n pawó lọ́n bá kúkú yá fàwọn eléyìí ńlẹ̀ bápá ọ̀bá ṣe é ká mọ́ ó dàka lérí ọ̀kan nínú wọn ṣá ọwọ́ tẹ́ nígbà tí àwọn méjì tí wọ́n fẹ́ jí gbé máa fi wọ́n gbowó ọ̀hún tí wọ́n mú wọn darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Zubairu sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi akitiyan eléyìí tí àwọn ti sà lóògùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ikọ̀ elétò ààbò gbogbo láti dojú gbogbo tó ń jẹ́ ìwà ọ̀daràn bolẹ̀ ní àwọn agbègbè ọ̀hún o eléyìí tó jẹ́ pé wọ́n ti ń ṣe ó ti pọ̀ lápọ̀jù. Wọ́n ní tọ́ ìfẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tàwọn àwọn ò dúró rárá bí ti wù kó mọ̀ o gbogbo àwọn kan sì tún ń bẹ náà tó jẹ́ pé nípa káṣòwò oògùn olóró egbògi olóró náà níṣẹ́ tiwọn gbogbo àwọn báwọ̀nyí làwọn ń ṣèkọlù sí gbogbo wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ ẹgbẹ́ ìjàlẹ̀jáwẹ̀ tọ̀ lódò ẹgbẹ́ egunlẹ̀ẹ́gun lé tó wọn ni ọjọ́ mẹ́rin lẹ́yìn ìgbà náà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀hún kárakára láti mú àwọn ẹni bí ọ̀hún náà làwọn bá ṣakitiyan títí níbẹ̀ náà sì ni ọwọ́ àwọn ti tẹ àwọn mẹ́ta míì tó jẹ́ pé àwọn eléyìí egbògi olóró ni wọ́n ń gbé tí wọ́n ń tà tí wọ́n fi ń ṣe káràkátà iṣẹ́ ibi tiwọn tóun ti àwọn nǹkan míì tó jẹ́ egbògi bẹ́ẹ̀ ni wọ́n tún ká mọ́ wọn lọ́wọ́ o àti tatagan tàbí alùpùpù tá a mọ̀ sí ọ̀kadà kan àti owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ògójì náírà. Ìwé ìròyìn the nation ló gbé ìròyìn yẹn ẹ kú iṣẹ́ o ẹ̀yin ẹ̀ṣọ́ elétò ààbò wa ẹ máa mọ̀ ọ́ ṣe apá ẹ̀yin ó máa ka àyàmọ̀ bó ọ̀ka ọ̀bá káwọ́ ṣé ẹ wá rẹ̀yìn ẹni ibi ọ̀hún bẹ́ẹ̀ bá jáwọ́ ẹyin nu ọlọ́run nu ìgbẹ́lẹ́sùn ẹ ní mérí délé.
1: Tọ́ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èkó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wípé ọwọ́ òun ti ba àwọn mẹ́rin kan tí wọ́n fura sí wípé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n bákan náà ni wọ́n sì tún fi ẹ̀sùn ìgbénipa wọ́n tún fi kàn wọ́n eléyìí tó sì ní kò ní í ṣe kò ṣe lẹ́yìn onírúurú ìwà ọ̀daràn eléyìí tó ń wáyé ní agbègbè Ajangbàdì Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ẹni yìí náà ni wọ́n sì tọpinpin wọn débi onírúurú ìwà ọ̀daràn ọ̀hún gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí nínú àtẹ̀jáde tó fi léde ní orí lójú òpó x rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá sọ síwájú oníṣẹ́ rí àwọn tí wọ́n mú yìí náà ni ọwọ́ bà wọ́n lásìkò ìtọpinpin ìfimúfilẹ̀ kan ní ilé ìtura kan ilé tó wà ní lágbègbè Ajangbàdì ní Ọ̀jọ́ ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o ni awon iwadi ti won si ti koko se ohun na ni o n safihan wipe awon eni yi won lowo si onirunru iwa odaran eleyi to tin waye seyin ni agbegbe ohun o tun soro siwaju wipe koda foran kan na lo n se afihan bi won se seku pa eyan kan ti ko seni to se idamo re ni agbegbe ajangbade ohun ati awon agbegbe to yi ka won ni be si ni won sawari foran yi lori ero ibarini soro ikan lara awon ti won fura si ohun lasiko iforowa won lenuwo ohun na si ni awon ti won fura si ti owo ba na fura ara won na ni won jewo wipe omo egbe aye ohun na ni awon o ti won si ni awon mo awon gba wipe looto lawon ti lowo si onirunru ikolu ati isekupa ayan ati ikaya soke ta won ma nda sile ni agbegbe ohun ati awon agbegbe mi eleyi to yi ka o lakotan ati jade ohun na lo wa joko di mi o pe lara awon iwadi eleyi ti won tun ti se ati awon igbese lati mu awon eni yi na ni awon si tun fi sawari awon iban agbelero meji kan to je ti lewo ati ota iban bi metala eleyi ti won si nigbagbo wipe ohun na ni awon eni yi nlo ti won fi mo hu iwa odaran won ni agbegbe ohun iwe iroyin Daily Post lo gbe ekunrere iroyin na
0: egbe burukun be wa rere je iwe iroyin The Nation na lo tun gbe eleyi gege bi gba nko gbe iroyin ni osan toni ile se olopa ni ipinle edo abi ajo agbogun ti gbigbe ogun ati ilo ogun loro egbogi oloro nle Nigeria eka ti ipinle edo yun National Drug Law Enforcement Agency NDLEA lọwọ wọn ti ta awọn ẹni afurasí 47 suspects le ti wọn si ri kilo ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín mọ́kàndínlógún tó jẹ́ ti oògùn olóró kan gbà ní ọwọ́ wọn 541.47 kilograms. wọn ní ẹni tí ṣe adarí ikọ̀ ti àjọ ti NDLEA ní ìpínlẹ̀ ti ẹdó lọ́wọ́ Michelle Ofoyejo náà ni ó kéde yóò lásìkò tí àwọn tẹ́pẹpẹ àwọn ìrìn àjò àti ìgbìyànjú àti ìtẹ̀síwájú wọn lóṣooṣù bó ṣe máa ń wáyé fún gbogbo ẹni láti mọ̀ níbi tí àwọn oníròyìn sì wà. Ofoyejo ló sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n fara káṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀wẹ̀ lè ta ti rí ọkùnrin 25 àti obìnrin 22. wọn ni náà ni ọwọ́ tẹ̀ ọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń lo oògùn olóró tí wọ́n jẹ́ ní afurasí ọ̀hún wọ́n ní ni ọwọ́ tẹ̀ wọ́n lásìkò tí ikọ̀ tẹlẹ̀múyẹ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lónírò àbájì gan láwọn agbègbè kan tó ti jẹ́ ibi tí wọ́n ti mọ̀ fún ìdámọ̀ iṣẹ́ ibi bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀sọ́wọ́ iwájú wọ́n ní lára ohun tí wọ́n rí tó pọ̀ jù nínú ẹrù ubú tí wọ́n gbé egbògi olóró tí wọ́n ń lò òun náà ni n ta pè ní kùkúyè wà ń bẹ̀ o tí wọ́n ń pè ní igbó wọn lòun náà ló pọ̀ jù ń bẹ̀ lára ohun tí wọ́n tún rí ń bẹ̀ wẹ̀ náà ni tramadol náà ni swinol náà ni diazepam náà ni rohypnol náà ni methamphetamine àti lítà kan ó lé pẹ́ńpẹ́sẹ̀ ti codeine wọ́n dénú 1.4 liters of codeine syrup Casablanca tó káwá tẹ̀síwájú ní michelle ofoyejo náà ló sọ̀rọ̀ pé mẹ́ta nínú àwọn ẹni afurasí ọ̀hún ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ní tòótọ́ nígbàtí àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ti ọ̀ràn egbòogi bẹ́ẹ̀ 94 cases náà ni ó sì wà ní ilé ẹjọ́ gíga ní benin ti sọlọ́lọ́ ìpínlẹ̀ edo tí wọn ò tiẹ̀ tí ì rí yanjú gan ó sọ̀rọ̀ wọn ni ẹ̀ka àjọ ti agbógun ti gbígbé oògùn àti títà oògùn olóró ọ̀hún náà ni wọ́n bá àwọn 21 ọ̀tọ̀ọ̀tọ̀ sọ̀rọ̀ tí wọ́n sì dá wọn lẹ́kọ̀ọ́ lórí bí nǹkan ṣe ń lọ sí o lè ta ti rí àwọn ọkùnrin 24 àti obìnrin 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì dá àwọn eléyìí sílẹ̀ pé kán darapọ̀ mọ́ àwọn ẹbí wọn padà torí pé wọ́n ti jẹ́ wọ́n ti fà á wọ́n ti fìyìn wọ́n ti la ó ti fẹ́ sọ wọ́n dìdàkudà tán kórí ó tó kó wọn yọ kán tó bárò àwọn àjọ NDLEA pàdé tí wọ́n fi tún ìgbésí ayé wọn rọ bí agogo kó lè bá a dá kó lè sun àláwùjọ kán lè darapọ̀ mọ́ àwùjọ àwọn ènìyàn padà Ofoyejo ló sọ̀rọ̀ o wọn ni tó àwọn ò ní tẹ̀tì nígbà kọ̀ọ̀kan o gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú gbígbé oògùn olóró jíjẹ lílá títà fífá títà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títọ́lá àti báǹbáǹ náà làwọn ṣe tán láti wawo re bole tori pe ko si nre kan ti teyin re bo elomi ti teyin re jade elomi bi o ba ti fa kini ohun tan bayi awon tirela ti won ma gbe epo dangote un yo si ma wo bi igba to je pe awon ko ni guitar fi dunlop to mo ek fi dunlop oju ti o fi ma wo ni gba e ta le ni dunlop truck ko wa park is dunlop kwoto igba to ti fa fa ku fa oju ti leri ko se we ko se gbo nonsense@yahoo.com
1: to e je ka gbera lo si ipinle Kano won ni awon olugbe ni agbegbe kawo ni ijoba ibile Nasarawa ni ipinle Kano na ni won ti kominu o lori ikolu kan eleyi to tun sese tun lalewu tan lo nwaye laarin awon omo isota kan ti won mo si yandamba yandaba ohun na ni won ni wa lohun na lo si tin lo bi ojo keta telera won bayi ni agbegbe kawo won ni enikan abi awon ti won je olugbe ni agbegbe ohun na ni won si ni eleyi nko o ti se idiwo fun igbokegbodo awon won ni koda awon ti won ta oja ni agbegbe ohun na ni won le si shopu eleyi ti won si ntoka si pe se ko tun se wi pe wahala mi o tun ti fe didele ni ilu Kano won ni olugbe kan ni agbegbe ohun Muhammad ohun na ni won poruko re o ni awon ikolu gbomogbomo yi na lo ti se akoba fun okowo ni agbegbe na o to si je wipe nse ni opolopo awon ti won ni shop ile itaja ni agbegbe na ni won ko minu lori abo eleyi ti o ye ko wa lori oja won gege bi awon olugbe kan tun se wi won ni ise ti ere leyi to tun se sele yi won lo na lo ti bele lati bi ose meta kan seyin o latara wahala kan to waye laarin awon ti mo wa kake elese meta lati awon oniruru agbegbe kaakiri ipinle Kano eyin ni agbegbe Kawo won ni iya kan ti gbogbo eyan mo si mama mama mama mama abi mama ni mama iro mama mama ohun na lo wa so fun awon akoroyin ni pe wa lo ohun be sile o lasiko ti ko awon ti won wa keke lese meta yi ti won di oju ona pa pe anise ba anya wallahi nobody I go pass for here today kai ba anya ko si ona ohun lo nje be won ni eleyi nko na si ni won bere si ni ma safihan orisirisi awon ohun ija oloro won ni se ni won ju soke ni won fi yan awon loju pe wala anybody I pass here wahala I go happen won ni ohun na si ni won fi dumo huru mo awon eyan ti won ba ti fe lo ona ohun won ni sugbon ni bayi wahala yi o ti dojo kini ojo keji ojo keta eleyi to si tin fa ikaya soke ni agbegbe na to si tin se idiwo fun eto okowo won iwe iroyin Daily Post lo gbe iroyin ohun
2: Bankobi iroyin iroyin agboso gbanin
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
6: O le mo loju looto.
7: Sugbon lilo Hypo toilet cleaner tun bo mo pa awon kokoro ifojuri tun wa nibe.
8: Be ni o, ma gba fa awon kokoro ifojuri daabo bo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
9: I love Hypo.
10: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hotel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
9: Little buddy, big moves. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth.
2: Bankobi. Bankobi Iroyin. Iroyin agbosogbanin.

0: mo pada fe
1: ah eyan ti ri eyan lo si kini o wa rorun ni it's not easy thing no
0: abi o sa n gowo osu
1: abi bi teyan si tin je ni
0: eyan tin se na ni tin je
1: mi si je olorun mo dibi je wa
0: ami o sugbon o
1: e mo fori
0: ko mo ba n mo ba n wo na lo mo tele wo na o aje be o won ni bo won ni bo mo
1: ba
0: o
1: ba pe ni to le pe bo ba feran re ah
0: agaga ti iwo ti won ti e tun wa ri laojo awon ton ma ro pe ori e pe e se mo pe sugbon o deep o deep o deep po amo to ba ti wa pada di pe
1: ah
0: ah
1: de bayi ajori
0: won ni e ni pari yoko a de ma ro pori yin pe ni abi to ba tin gbogbo lohun pe ibi ta ba ti ro pe aba ogbon
1: aba go o deep o deep
0: ah o ma se o ona ti je sa ona fun ona run o da ni mo ba bele nja to ku lori gba nkan gbero yin losan to ni eje mu iroyin yi wa nibi ti ile ejo giga kan ni ipinle eko lohun to kale si ikeja ti dajo waranse sa fun arakunrin kan abdurrahman lawal raji pe ko sare lo ko si sare bo ko lo lo sa lewon fun odun meedogun pere nitori ti o lu oníbàárà rẹ̀ kan ní jìbìtì owó tí í ṣe mílíọ̀nù 24 náírà 26 million naira lábẹ́ irọ́ pípa wípé òun a máa ta ọkọ̀ Toyota Hilux sí o nítorí ta na àṣekọ̀ lọ́kọ̀ọ̀kan tí ó ta onídàájọ́ Ismail Ìjẹ̀lú wọn ni òun náà ni àbí Ìjẹ̀lú ni wọn ni náà ni fàmìsì wọn lọ́run náà ni ó gbé ìdájọ́ ìkalẹ̀ o lẹ́yìn tí ó rí pé lóòótọ́ ni pé Raji ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn torí pé ó díbọn bí epo òun lè ṣe nǹkan kò sì lè ṣe nǹkan kan. Àtẹ̀jáde ọ̀rọ̀ látọ̀dọ̀ àjọ EFCC ló sọ di mímọ̀ wípé ẹni àfẹ̀sùn kan òun náà ni ẹ̀ka tilé àti àjọ EFCC ní ìpínlẹ̀ Èkó ni wọ́n gbé e ní wàràǹṣe sà lórí ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan sì ni gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe sọ ọ́ wọn ni Raji ló gba 1,460,000 náírà lọ́wọ́ Láìdé Ìbídàpọ̀ yún gangan náà lẹni tó sì fẹ̀sùn kan bẹ́ẹ̀ lórí pé ó fẹ́ ra Toyota Hilux kan tí ó jẹ́ ti 2022 ṣùgbọ́n ó kùnà láti gbé ọkọ̀ wá owó dà wọn ni ṣe bíbí ẹ̀bì tí ò bá peku mọ́ kí máa fẹ̀yìn fẹ́ lẹ́yìn ni àtẹ̀bìtì àtẹ́kù alákọ̀rí àtẹ̀yìn gbogbo ẹlẹ́bì tí kó papọ̀ sábẹ́ ara wọn Raji ọjẹ́bí Raji bá ní olúwa mi èmi ọjẹ́bí o pẹ̀lú àlàyé o nígbà wọn ka ọgbẹ́ sí létí lásìkò tí wọ́n wá ń gbọ́ ẹjọ́ yìí ẹni tó rojọ́ ta kó gangan ebuka okongu lè tó jẹ́ pé ẹlẹ́rìí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá mú wá láti máa fi ṣe ẹ̀rí máa jẹ́mi nìṣó àti àwọn onírúurú àwọn ìwé àkọọ́lẹ̀ àfọwọ́lò àfòǹtẹ̀lù eléyìí tó fihàn pé lóòótọ́ arákùnrin yìí àkọọ́lẹ̀ mo pe o ó tó di pé nílé ẹjọ́ tí wọ́n sì ti wò ó nígbà wọn wo gbẹ dáadáa àtọ́ wọn ni ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣá ni ikọ̀ tí ó ń gbẹjọ́rò fún arákùnrin yìí làwọn gbé wá lápọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n nígbà tí ó gbé dájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ ọ̀hún náà ló sọ̀rọ̀ wípé pẹ̀lú àwọn ẹ̀rí máa jẹ́mi nìṣó àrítọ́ka lóníranran tá a ti wò yìí tó sì bá làákàyè mu tí ó sì ṣe pé èèyàn ń jiyàn àbí ní wà wíjàre kankan bíi ti wù kó mọ a rí wípé ìwà arákùnrin abdulrahman lawal raji ọ̀jẹ̀bi ẹ̀sùn nítorí náà ń kọ́ ilé-ẹjọ́ pa á láṣẹ kó o sáré lọ bẹ́ẹ̀ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kó lọ rí lo sà ẹ̀wọ̀n ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ni lórí ẹ̀sùn kan àkọ́kọ́ ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ náà kó lọ jẹ́ ẹ̀wọ̀n ọdún márùn-ún àmọ́ o kò tiẹ̀ sí orí ọ̀fẹ́ pé ó tiẹ̀ lè fi nǹkan kan ṣe onídùúró bíi ti wù kó mọ yálà owó ni àbí èèyàn court all rise ló bá dé o daily post ló gbé o gbogbo èèyàn bá gbéra ọkọ ńbẹ abdulrahman lawal raji 1,460,000 náírà ó sọ ẹ́ dèrò ẹ̀wọ̀n owó máa tán ọmọlúàbí ní ó kù ìbàjẹ́ ọjọ́ kan ò sì tán lógún ọdún ọjọ́ kan là á bàjẹ́ ojoojúmọ́ ayé ní dunni kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí gbáǹkan gbìròyìn lọ́sàn-án tòní ṣọ́ọ̀ṣe ṣọ́nibárẹ̀ ṣọ́nibárẹ̀ o gbogbo ohun téèyàn ọ̀dà yóò dànù ayé o kìràkìtà ọ̀mọ́là o káṣiṣẹ́ bíi ẹrú ò sì dà nǹkan ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lorúkọ mi ẹlifáǹsì olóyínrè ọ̀kan ṣoṣo àjànà òkúta ẹgbẹ́ agbòjì ẹ̀fọn papọ̀ jọ èmi náà kí top striker ọlọ́jọ́ bíi tànáàbí
1: àti wà kan náà tó ti ẹ̀ka kí dáadáa Aunty Salome.
0: Ah, ori lojo bi won. Ah, kia won na.
1: Salo
0: salo. Igbadun ojo kan ni o, emi yo se pupo re loke ipe. O tun dola fakọ tun gba nkan gbe. Just football ti wa n kale fe mighty pankere to yo yi emi kan ni faragba.
1: Temi la da lo koloruko ti temi ire o.

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: SELARIE. Sálárì.
6: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
8: TURMERIC. Turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sípẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ọyá lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
5: Mo sì yóò fẹ́ ọ. Sonia tomato sachet. Ọ̀tọ̀ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
6: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní ₦1,050,000 naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
7: Ṣé kékeré òun lálá.

0: pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ń ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Ṣade kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Wà á mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Little buddy, big moves. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth.
3: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n. Ọgbọ́n.
4: Akábala tó jẹ́ kí n máa bùkátà rẹ̀.
3: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
5: Owó ni Monday fi wá bá.
6: Everybody come outside o.

0: láti dì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
6: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
6: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Auntie, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
3: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
4: Correct. Jesse fees, na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company. They make and market Jesse fees.
5: Ìbúdó òro orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni a lè jọ ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúdú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: ìgbọ̀n mi.
1: Tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ebe la o mo be adua na la mo gba ni gbogbo igba se ledua pe ko mo jawo iso e lori wa
1: se bi somo
0: baba se gbe dugbe to nfi ka ka kiri yi
1: somo won omo to ti
0: ni ko lodumare o saanu eni ni o
1: ma se bi
0: ohun ta si nfi gbogbo igba nfon rere lori eto yi re ta fi pe imu ni ka ko je agbo orun a se bi o
1: awon jade
0: amen ninu eni abiyan nu eyan ade nikan mo se nikan gbogbo wa ko jo nbara wa se ni o
1: imu ma ni ko eni ta so ti e mero fo to ba pa
0: kan tele to hun ti pe a wa sori eto loni nlokun eni gbogbe ti lo bi o bi ogunjo le abi ti won ti ku awon odo ti won kawe nle eko
1: imu se kagidi
2: o se kagidi
1: imu wa nika
0: kile oyo wa nbi tawon kan ti won se be ti won ko won
1: amoru won ko ba fo ta mi omi
2: e fi omi imu nika o
0: se wipe gbogbo gbiyanju ijoba to lori telemu titi di akoko yi awon mo na o ti pada tawon oluko won
1: geregede laye o ba yeye o ba
0: lariwe o tokun eni gbogbe ta se ngba ladua pe kiledu o da won pada layo atalafia
1: to si o tamari tama perege
0: sin ke si gbogbo awon alase pe ki won gbiyanju won gbiyanju
1: nika o
0: tera mo kiledu a o fun won se ka won mo na o si pada ta won oluko won layo atalafia
1: ani imunika o
0: fita de data tun gbogbo se mi tun se se loni
1: imu ma
0: kuro nu ibadan bi kolodu mari o mo sanu eni ni
1: ori mi ba mi
0: bi ohun ti wa ndi gba lotun gba lo si bayi
1: mi o
2: eni bi
1: ori mi o da won mo ori gba mi satileyin
0: ta mo gba na ni wipe kiledu a o petu si gbogbo obi ti kini ohun ba ti nru wa o kiledu o si mo jawo iso e lori eni kokan wa
1: lori mi o da won mo ori
0: ka wa bere eto fun ta leyi olodumare e ba wa pe be ti ma nse o ajuba yin o mujuba o gbalagbara aye patapata porogodo alagbara ti nbe nu ategun nu omi nu okuta ni korokondo ole gbogbo bi agbara se be eto farasin si mujuba yin e joju wa se mujuba afa ti ngbe to yi wo li pastor pastress oluso agutan tun gbo mi ni gbogbo le kile e joju wa se lori eto yi fun ta leyi mujuba gbogbo le mo pe patapata porogodo mo ki gbogbo abiamo aye ni gbogbo le kile ìkúbi ti gbé láǹfààní àti mọ̀ gbétò yìí lẹ́yìn bá wá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ orúkọ mi ò yí padà ọmọọba mukeram adédọ̀tun aṣáde ló kọ́ mi malémi lọ́mọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ ọ̀wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìpókì mẹ́kùn ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ afàtàrí wòran DJ Spider ni studio manager tátúnjọ ṣiṣẹ́ pọ̀ fún ta lẹ́yìn lórí ètò yìí
1: kúnlé
0: a ní fowó ṣe lò lóòtú ètò yìí
1: ṣọba ṣe ìyẹ̀dá o
0: iná ìkúrò nìkan ni splash 105.5 FM
1: ó ní ká gidi imú ní ká o
0: ohun tó pọ̀ púpọ̀ látú òfin ta lẹ́yìn
1: imú má
0: sì tún fún wa láǹfààní ká lè pè wọlé bára wa sọ̀rọ̀
1: bá ṣe bí
0: a fẹ́ ṣe bẹ́ẹ̀ níjẹjọ nẹ́tíwọ̀kì ò fún wa láàyè
1: gbá o
0: ìpè yẹn ń rebete ni
1: mi ò lè gbọ́
0: ká tún gbìyànjú ẹ̀ lálẹ́ yìí
1: láyé láyé
2: imú níka o
0: ajá bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a máa ń ta pè lóhùn ìkìlọ̀ ń bi tá a ti máa ń kẹra wa ń lọ pè wá sákíyèsí ẹ̀já bẹ̀rẹ̀ ń bẹ̀.

ìlú Àkórí la ṣe bẹ́ẹ̀ ti fi kíwà ńlọ labalaye. Eléyìí tá a pè ní ohun ìkìlọ̀. Tá a ti máa ń gbéra wa sákèsí, sọ̀rọ̀ wa ń gbẹ́rẹ̀ pàkọ́. Àwa jí sáwọn nǹkan kan tá a kì í lákàsí. Ohun tó pọ̀ kì í fọkàn sí. Tó sì ṣe bẹ́ẹ̀ tún gbé ọ̀pọ̀ ẹ̀dá ṣubú nù rìn àjò lókè ìpẹ́. Bẹ́ẹ̀ni, pa tó mú ọ̀pọ̀ jókòjókò jẹ́jẹ́. Gbàgbé tí ó pè kí èèyàn gbé nu ilé ẹ̀ pé òun fọrùnrán lódùmarè mọ́jà fọrùnrán nu ilé ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, nǹkan ló ń ṣẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀dá. Látara pé kò mójútó àwọn nǹkan kan. Ó ti ẹ̀wulẹ̀ jẹ́ wípé àwọn nǹkan kan ó ṣẹ̀ bí ó bá ṣẹ̀. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, àwọn nǹkan kan náà wà tí ẹ̀dá lè mójútó níwọ̀nba. Ìbárántí bẹ́ẹ̀ bá gbàgbé, ní oṣù kan sísìn, ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, mo ń fọn rere lórí ètò yìí tí mò ń kì wá ń lọ. Ìyí kálukú dẹ̀jú dáadáa. Gbogbo ẹ̀jẹ̀ á dẹ̀jú o. Ó ti ẹ̀wulẹ̀ jẹ́ pé àmì nínú ẹni àmì ìyọnú èèyàn. Rògbòdìyàn tó ń ṣẹ̀ káàkiri yìí. Bá a ti ń gbàdúrà tá à ń pelédùà. Bí kò ṣe bẹ́ẹ̀ kó ṣàánú ẹni kó sì ṣọ́ ni. Àmọ́ tòun ti bẹ́ẹ̀, mo pé ẹ̀jẹ̀ á dẹ̀jú. Fọn rere ẹ̀ bí ọ̀sẹ̀ mélòó. Bẹ̀rẹ̀ ọdún yìí àkórí ohun ìkìlọ̀ tá a fi bẹ̀rẹ̀ ńlá lábàárìn. Pẹ̀rú ẹni tó bá rìnrìn àjò ọdún yìí, ẹni tó bá ṣe, ẹni tó yàn lọ́rẹ̀, ẹni tó múlámúlégbè, ẹni tẹ́ jọ máa tọwọ́ bàwò kan náà, ẹni tẹ́ ṣe bẹ́ẹ̀ jọ máa rìnrìn àjò. Mo pé ẹ̀ṣẹ́ kan kì í dédé ṣẹ́. Àwọn nǹkan kan kì í dédé ṣẹ̀ sí èèyàn. Kò kì í bá ṣe àwọn nǹkan kan téèyàn ti ń rí téèyàn ń fojú rénà. Àwọn nǹkan kan ò sì lè ku gìrì náà ṣèèyàn bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ mélòó kan náà sẹ́yìn. Wípé níwọ̀n ìgbà tẹ́dà bá ti dẹjú lẹ̀ dáadáa. Irú ẹ̀dá wo gan lèèyàn ó bá ṣe. Àmọ̀ ní tòótọ́, kálukú náà ló ń fẹ̀yìn sí ni ní gbogbo ìgbà yìí. Ní àdìmọ́ ni gbàgì, mo mọ́ ń tẹnu mọ́ lórí ètò yìí. Tó ṣe pé ẹ̀rín tọ́pọ̀ ń rín ẹ̀rín èèyàn gì lásán ni. Ní tí ò dénú ni, irú ẹni bí a sì mọ́ dìmọ́, a sì mọ́ rẹ́rìn sí. Tòun ti bẹ́ẹ̀, tẹni tí yóò fi mọ́ wò wípé wọ́n nífẹ̀ẹ́ òun gan. Wọ́n tiẹ̀ túmọ̀ pé ẹlòmíì tí wọ́n mọ̀ sọ fún un báyìí pé ṣọ́ra fún Mr. Lágbájá o. Ṣọ́ra fún Lágbájá. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè jọ ọ̀rọ̀ ẹ̀yìn ní tòótọ́. Bí kò jẹ́ ọ̀rọ̀ kan tẹ́dà lè wò wípé ṣé ṣe kú jẹ́ kò rí bẹ́ẹ̀. Àmọ́ mo fi pé ẹja dẹ̀jú. Ìyẹn náà lè dẹ̀jú kó ráwọn kankan. Ṣalágbájá tí wọ́n sọ ń pa ẹ̀yìn. Àwọn ìṣesí àti àwọn ìhùwàsí ní àwọn nǹkan kan tó ti fi gbogbo ìgbà pé sọ́ọ̀rì lé lórí. Wọ́n sì ṣe wípé ń bọ̀ ó bá ṣe sọ́ọ̀rì tán a tún padà sí díẹ̀. Kí làwọn nǹkan náà tí wọ́n náà mọ̀ fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Léyìí tó yẹ kó o ti ṣe bẹ́ẹ̀ ti dẹjú mọ́ mú sọ́wọ́ pé ṣé ṣe kó jẹ́ bíi ti Lágbájá ó tún gbàyọ rẹ̀. Ṣe sọ́ọ̀rì ẹlẹ́kìíní, ṣe sọ́ọ̀rì ẹlẹ́kejì, ṣe sọ́ọ̀rì ẹlẹ́kẹta. Ìwà láabi burúkú tó sì ń wù yìí náà ló tún tún wò. Ó yẹ kó o ti mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ lè gbẹ̀yìn bọbọ jẹ́. Bẹ́ẹ̀ ni ìwà ń lọ bẹ́ẹ̀ níjò ni. Kálukú ò ṣọ́ra náà ni màá tún ṣe tẹnu mọ́ fún tẹ̀lẹ̀ ètò ni. Ọ̀rọ̀ ti dọlọ́run ò rọ́mọ rẹ báyìí. Ẹnìkan pè mí nígbà ó kù sátà kí n wọnú kulù yìí. Òun jáde lónìí. Òun bọ̀ tóun wakọ̀ bọ̀ bí òun páàkì sí. Ẹnìkan kò fọwọ́ kan kò òun pé ó kò fọwọ́ gba lẹ́yìn lásán. Ó ní ṣe láyọ̀ òun là gàràgà. Tí òun wò pé àdúrà àwọn èèyàn ò ní wọ́n bọ̀ tí wọ́n ń fọwọ́ kọkàn òun lẹ́yìn yìí. Òun rí láti sáré yọjú níbi sáìtì mìíràn. Òun wò pé àbí ta ni ná. Òun rí pé ẹni yẹn kàn ń lọ fúnra ẹ̀ ni. Nítorí ọ̀rọ̀ ti di pé ojú báyìí làlákàn fi ń ṣọ́rí. Ní òun làgàrà bíi bí ẹ̀mí òun fẹ́ bọ́ jáde lẹ́nu òun ni. Ìyáyédèrè o. Ìyáyédèrè o. Olódùmarè ó ṣàánú ẹni ni. Dẹjú lẹ̀ dáadáa. Ọ̀rọ̀ náà dẹjú. Wà pàtún kó wa pa sí. Ní àwọn èèyàn tó ń bá ṣe yìí. Wo àwọn ibi tó ń rìn sí. Àwọn tó jáde ń lé wí fún èèyàn. Àwọn ọ̀rìn burúkú tẹ́nìkan ti dá ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ máa ń rìn. Lẹ́yìn tẹ́lẹ̀ míì. Tó ti ṣe bẹ́ẹ̀ tó ti sọ rẹ̀ di kinní kan ànùmọ́dárò. Wọ́n pe kí ni bàbá Lágbájá. Ṣáwọn lẹ́ ń sọ.

pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ń ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò tí ń fa àìsàn.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fọ́fọ́fọ́ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́, àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
4: Flash FM 105.5.

deju a mo ri mu la won baba wa man so ja deju o wa koko yi o ja mu kilo yi lo se pataki pupo bi mo se ntenu mo yi o ja mu lo se pataki a ja de ku nle ti to mo lo pade o dagbere fun yawo nle ko to jade ni ru akoko yi mo se so saaju lekan ore to baba rin ni ru akoko yi ore te jo rin ajo kan ni ru akoko yi dakun dagbere eyan ba pe e pe ko wa bi kan ni ru akoko yi ajo ri WhatsApp nle ti jo soro bi to ti ni lanfani ati gbohun sile pe lagbaja n lo pe mi pe ki mo bo so fun re ni be pe ko se kini kan ti won pe ni voice recording won tun pe voice note mo fun pe ko se si e le ke ore mi ja pade mi bayi lola won si ti se si e tun tari e sori WhatsApp mi mo se se ko fe delete e yen ni pe ko fe pare ko be je ki won mo bi to nlo niru akoko yi ki lo fun taleto ni niyan te ju daada so si se be ma fi nkan pamo si ki wa nlo npe pa pe ka mo kunu njo ni fi nkan pamo niru akoko yi dan to nlo pade okunrin pade odo langba nbi kan ora niru akoko yi wi fa awon eyan ko to ku ole a bo sise kan bayi to ku die ka to fa won bi meji meta ti won mo bi to lo ibi to fori le gan o se pataki pupo ku mari oni jade ni ti won wa o aye kan to nfi opolopo idasi da gongo lo lo bayi niyan o aye kan tu niyan to nfi opolopo idasi nu damudabo se ba nwi fun wa se gbogbo aye naa ni o fa tegun si iyan bi kan abi ti o lo mewe tempile kan abi ewe aragba o fi epo ko e si lago kan ru ati kini kan fa won kankan kun kini kan bayi o bere si ni sele pe ki se gbogbo e naa ni alagbara aye wa ni tooto opo si n lo agbara ohun fi dara orisirisi o paṣọ niru awọn ẹda bẹnu aye awọn ọmọ egun fun wa pe ise si tohun iwuwa si ọmọ niyan lo buru ju na lọpọ ẹda fi ṣọṣẹ funra awọn to nje aye gan aye kan nu o bẹẹni mo ṣaaju n bẹrẹ eto yi lalẹ yi pe o ti n lọ bi ogun jọ bayii ti awọn ọmọ ile iwe kódà ẹnikan tun fi fọran kan han mi lana wipe ìwé táwọn ọmọ òun kà lọ́wọ́lọ́wọ́ kó tó di pé ìṣẹ̀lẹ̀ láàbì ìṣẹ̀lẹ̀ wọ́n sì bá àwọn ìwé àti bags àwọn ọmọ yẹn nu classroom mo rí bẹ́ẹ̀ nu fọ́nrán náà tẹni náà fi ṣọwọ́ sí mi ẹ̀jẹ̀ aṣọra o wọ́n fi nǹkan pamọ́ jù lákòókò irú àkókò yìí o nìkan bá ń sọ nǹkan kan tó ń wi sí ọ létí wújẹ́wújẹ́ ìbò dèjẹ́ káwọn èèyàn ó mọ̀ wọ́n lo dínú tòótọ́ ìṣerú àkókò yìí ló gbọ́dọ̀ dínú mọ́ wọ́n wí àwọn nǹkan kankan síta o tó bá ti tún kófìrí àwọn nǹkan kan náà wí fáwọn èèyàn tó súnmọ́ ẹ báà ní dẹni tán wá láṣẹ olódùmarè ìyẹn bẹ́ẹ̀ fún tabala ohun ìkìlọ̀ fún talẹ́ yìí fi nǹkan kan pamọ́ jù ni mo tẹnu mọ́ o jẹ́ káwọn tó súnmọ́ ẹ̀gbọ̀ngbọ̀n kí wọ́n mọ̀ jẹ́ kí èèyàn méjì mẹ́ta bẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ kí wọ́n mọ̀ rin ẹsẹ̀ jápò ń bẹ̀ ká mọ́ lọ sábala tá a pè ní bá mi tán ṣòro mi gbẹ́gẹ́ bá a ti bá mo wà lórí ètò yìí ẹ kú kalẹ̀.

0: kọ́là yìí la pè ní bá mi tán ṣòro mi tí mo pé kẹ́ ẹ fi tó wa létí gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú fanfa láàrin ẹ̀yìn àti ẹnìkan lórí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan dúnkò kò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbà yín lójú ẹnìkan wò wá kò tọ́ lágbègbè yín ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tí mo pé kẹ mọ bonu kẹ fi tó wa létí lórí ètò yìí pàápàá lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi a ṣe bẹ́ẹ̀ fún rere irú ẹni bẹ́ẹ̀ kó lè ṣàfàrọ́ àbí kó dẹ́kun rú wa láàbí eléyìí tó ń wò mo sì pé ẹ lè láǹfààní àti wá sórí ètò yìí wá ṣe bẹ́ẹ̀ kan náà mo máa ń sọ wípé àbẹ́yìn tí ẹ bara yín ní korí ta kò yé mi mọ́ iwájú òṣè lo ẹ̀yìn òṣè padà sí ṣé pé wá lábala yìí tá a pè ní bá mi tún ṣòro mi ẹni tó mú ọkàn ẹlòmíì wúwo tó fi ń wò wípé ó ti pin kò sí nǹkan kan mọ́ kò sọ́nà àbáyọ mọ́ ohun tó lè rí ojútùú sí ni ọ̀pọ̀ sì ti tara bẹ́ẹ̀ kúnu dẹni tí ń lọ bẹ́ sódò tàbí lọ ṣera ẹ̀ ní ọṣẹ́ kan tí ó fi wá gbẹ̀mí ara ẹ̀ kó gbogbo ìdílé sí wàhálà wí fún alábala yìí lórí ètò yìí pé ẹ fi tó wa létí nígbà tẹ́ pè sí rèé fún tabala bá mi tán ṣòro mi 0706 6623 5262 0706 6623 5262 nọmba tẹ pè wá sí mo sì pé tẹ̀yìn bá wà lórí WhatsApp ẹ lè fohùn ránṣẹ́ tàbí àtẹ̀jíṣẹ́ ẹ sì lè pè wá ńbẹ̀ náà 0706 6623 5262 ọkùnrin kan ń bẹ pẹ̀lú mi nù kùlù yìí lálẹ́ yìí arákùnrin yìí náà gbẹ́tò yìí ni gbẹ́tò ìmúníkà yìí pàápàá abala yìí tá a pè ní bá mi tún ṣòro mi èmi ní kété lẹ́yìn ètò lọ́jọ́ náà báyìí òun ti gbojú ẹ̀ tí òun ti sá sọ́tún sá sósì ìkóríta kò yé mi mọ́ tẹ́ ẹ máa ń sọ òun gan-an òun ti bá rọ òun ń bẹ̀ kódà ohun tó ṣẹ́kù ni pé bóyá kó òun lọ́ọ́ pokùn so àbí kò mú pága má ṣe bẹ́ẹ̀ nígbà tóun gbọ́ igan lòun fi lóhùn á pè arákùnrin náà wá ó yọjú sí mi ó wá rí mi ngbà náà àmọ́ àná òde yá àbí ṣèjẹta ni ìjẹta àbí ìjẹta lárákùnrin yìí wá pè mí ó wá fún mi níròyìn ayọ̀ pé nǹkan tí ó yàtọ̀ wọ́n ní kò ní jẹ́ mi nìkan ni màá gbọ́ kájọ wá sórí ètò àmọ́ kí n tó láǹfààní àti jẹ́ kárákùnrin yìí ó sọ̀rọ̀ ẹja lọ sójú ọjà pàápàá tá a bá pàdé àtẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5 Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fáfá. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí
4: mid year cash sport
3: inú oṣù kẹfà yìí owó tó lé ní 1,50,000 naira
5: 50,000,000 naira
3: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
5: gbé bọ́dì ẹ̀
3: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
5: Pẹ̀lú mídíẹ̀ cash sport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
3: So ti cashier, ọmọ mo ti cashier.
6: Indomie wrappers on your table.
7: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
6: Something big, just like that.
7: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
6: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
8: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.

0: 啊是我在是完备成果啊ẹ ti láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹ láǹfààní àti máa wo ètò yìí kétékété bá ti mọ́ wa láti inú kulùgbóhùn sáfẹ́fẹ́ yìí. ẹ ká lẹ́sà o. ẹ ká lẹ́sà. Ẹ káàbọ̀ sórí ètò ìmúníkà kùjà gbòòrùn àṣebi. Ẹ pè mí bí oṣù mélòó kan sẹ́yìn ẹ pé gbogbo ẹ ti sun yín ẹ mọ ibi tẹ fẹ́ dà á gbà mọ́ ẹ wálẹ̀ gbẹ́tò yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Pàápàá bala ìta àpẹni bá mi tán ṣòro mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì wá ń gbà náà ẹ wá rí mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kódà ọjọ́ tẹ wá mo rántí pé ẹ ń sọ lọ́jọ́ yẹn pé kódà ilé ayé ti pin àbí wàá lẹ ṣe sọ́ngbà náà.
1: Gbogbo ẹ ti dópin lójú mi ni. Ẹ mọ̀ ẹni tó ti ń rí jẹ tẹ́lẹ̀ mi ò yó ṣùgbọ́n mo lè sọ pé ibi ò pa mí. Ẹ̀gbọ́n àbúrò ìyàwó àtàwọn ọmọ most of them were depend on me. So ìgbà tó di pé èmi fúnra mi gan tẹ lè bọ́ ara mi inú ẹ̀ níyàwó ti kúrò nílé ti kọ́ àwọn ọmọ lọ.
0: Ó kú ó sì kọ́ àwọn ọmọ lọ
1: báyìí. Kò sí nǹkan mọ́. Gbogbo nǹkan ta gbogbo nǹkan tí mo ní ṣe ilẹ̀ ni every property chairs gbogbo nǹkan tó ṣẹ́kù nílé mo ju bẹ́ẹ̀dì lọ́mọ.
0: Ẹ lágbègbè fẹ́lẹ̀ lẹ̀ ń bí yìí lẹ̀ ń gbé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ibi náà lẹ ti gbọ́ ètò yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo sọ nǹkan kan fún yín lọ́jọ́ yẹn pé kẹ ẹ má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó gẹ́ mo ṣe máa sọ lórí ètò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sì lẹ gbọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ní kẹ gbé àwọn ìgbésẹ̀ kan kẹ ṣe báyìí kẹ ṣe báyìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni. Ẹ wá pè mí lálẹ́ ẹ̀jẹ̀ta kódà voice note lẹ ṣe kódà tí mo ṣe ní lórí WhatsApp mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yá àwọn nǹkan tẹ wí ẹ pé nǹkan ti ẹ ló ti ń yàtọ̀.
1: Bẹ́ẹ̀ni ní bí oṣù kẹrin nígbà tí oṣù kẹrin bẹ́ẹ̀ ó kú bí ọjọ́ mẹ́rin àbí mẹ́ta kó parí. Ẹ mọ̀ àwọn ntẹ́mi ti ṣe sẹ́yìn níbi prayer mo ti rìn gan.
0: Ẹ láwọn èèyàn ti dà yín láàmú ayé.
1: Wọ́n ti dà mí láàmú tí ojú tèmi gan ti rí èmi ó dé stage gan sọ pé òkè jẹ́ kí n kọ̀fínlẹ̀ fọlọ́run nítorí ọlọ́ba fẹ́ ṣe kó ṣe.
0: Mo sọ fún yín gbà yẹn pé kódà àwọn ọ̀rọ̀ kan lẹlòmíín nílò àti gbọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: A ti nǹkan kan tí àwọn kan á sì bẹ̀rẹ̀ sí yí padà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sì lẹ gbọ́ ngbà náà. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ nǹkan ti yí àtọ̀ báyìí.
1: Agbára Ọlọ́run.
0: A dúpẹ́ fọlọ́run. Ẹ dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí àti àwọn tí wọ́n fún wa láǹfààní aláṣẹ àtòjù olùdarí iléeṣẹ́ yìí láti máa mú ètò yìí wá.
1: Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú àti olùdarí iléeṣẹ́ Splash FM. Iléeṣẹ́ wọn ní jóná o.
0: Àmì.
1: Mo dúpẹ́ fún àǹfààní tí ètò yìí fún mi torí ó ra ayé mi padà.
0: Ọlọ́run ṣeun.
1: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn in fact that everybody ò tí mọ most of people ti mọ̀ pé mo kọ̀ ṣáà kò yẹ kí n in fact ó yẹ kí n ti wá tipẹ́ bọ̀ mò ń wò pé ṣe nǹkan tí mò ń ṣe kí ní rí ṣá bọ̀ mò ń rí positive yẹn ń positive changes yẹn ń wá léraléraléraléra so I was like jẹ́ kí n sọ fẹ́ni jẹ́ kí n sọ.
0: Ọlọ́run ṣeun. Ìyípadà náà olódùmarè ò ní jẹ́ òdì bá mi. Ọlọ́run ó jẹ́ kó máa tẹ̀síwájú. Ṣé ẹ dárúkọ yín àbí?
1: Màá dárúkọ
0: mi. Ó yà ẹ dárúkọ yín.
1: Orúkọ mi ni Adeniyi Adedonye Victor.

0: ni Monica ni tooto ko je agbo orun ase bi o awa na nfoju ri o eri bo ti nse lotun to nse losi adua ta ngba ni keledua o se be ko ba wa mowo la bidu o
1: ba ni
0: jejo lori eto yi
1: ni mo se ni ika
0: oro nipa abo na la so
1: ibi mo Asebi
0: nigba ti mo lanfani ati fi isele
1: se mo ri o e sora se ni banida
0: eyi to se ninu owo di estate ta fi juna lose to koja lati bi ose meji ta tin ba bo
1: ni kani
0: lose to koja
1: ba mama
0: a tun fi pe wa sakiyesi
1: ya male barin
0: mo pe odidi estate bo ti tobi to nbe enikan dondon lo wi fun wa njo ta lo be pohun lo n so ari police station kan ti won ko sibe ti won ti o ti pari koda ti won ti gbe signpost si amo ti won o ti pari e titi di bayi the estate now ti tobi to
1: lori ile to po si
0: mo fi pe be na lo se ri lopolopo adugbo ori eto yi lati wi ni jejo mo pe opolopo adugbo nlo wa to se wipe
1: asebi a o ma le gbo
0: ni kan dondo na le ri ti o pe ohun lo de lati bere bi kilometer melo sira won titi de ipari gbon be
1: ju ateni bi
0: o si pe ngba elomi ba ti lohun wo se lale bi ago mesan ma ago mewa le ye o ti pe ohun na lo wa bi kan to ohun fori sun si
1: ile a po si ka ni
0: pe ngba won o ba bere ni be yo wi pe elo gan ni won fun
1: o ma ni ra o
0: si pe gbogbo ojule la won ti o je alakoso community ti nse be ti won gba owo gan
1: ase ni bani
0: ohun ta won eyan wi fun wa la n wi gege bi oniroyin
1: eyin o
0: se bi a fi n fi esun kan enikan
1: e ku ara fu ase ni
0: ti mo soro yen je jo mo pe kala ka gba ipe lori e
1: je ma ro
0: gba ipe
1: ka o imu ni ka o
0: awon yo pe wole lanfani ati ba wa soro lori e
1: ase bi
0: mo opolopo nlo pe wa pe iye bayi la won da lojule sojule ladugbo awon
1: ani bi
0: owo ode
1: ti ba se fe mo
0: moto ohun ti bẹ́ẹ̀ wọn pé ngbà táwọn bá bèèrè lọ́wọ́ ẹni tí wọ́n fi ṣọdẹ ládùúgbò
1: ohun
0: tó ń tó lọ́wọ́ ò tó nǹkan kan arákùnrin kan tiẹ̀ sọ fún mi wípé kódà tóun bá ṣiye táwọn ń san ní àdúgbò àwọn lóṣù
1: ohun
0: tóun ń dá àwọn tí wọ́n jẹ́ neighbors ohun iye tí wọ́n ń dá àtàwọn tó kù bẹ́ẹ̀ tí wọn ò bá pé wọn fẹ́ fún ọlọ́dẹ lówó ń bẹ̀
1: orí mi bà mí
0: pé ó yẹ kíru ọlọ́dẹ bẹ́ẹ̀ kó mọ ogun ọkọ̀ dẹ̀ǹdẹ̀ ni
1: orí mi ọmọ mi lọ́wọ́ ogun tó súnmọ́ ni bí àwọ̀ tẹ̀lé
0: ṣàdédé náà wọ́n pè mí láàárọ̀ yìí
1: orí mi bà mí
2: orí mi bà mí
1: orí mi bà mí o
0: pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹ̀ láàárọ̀ kùtùkùtù òní
1: tó súnmọ́ mi
0: láàárọ̀ yìí lágbègbè challenge nílùú ìbàdàn bí yìí
1: imú ni ká o kò máa fọ tá a mi hàn mí
0: oríṣiríṣi fọ́nrán ló ń ṣe bẹ́ẹ̀ tó ti ń fò káàkiri lórí ẹ̀rọ ayélujára látàárọ̀
1: kò ní irú wọn pọ̀ gan imú ni ká o
0: ìdílé tíṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ sí kólódùmọ̀ rè ó bá wa tù wọ́n nínú
1: o
0: ó sì ṣe àdápadà àwọn tó ṣẹlẹ̀ sí ńlàdúà
1: bá mi lọ́wọ́
0: padà láyọ̀ àti àlàáfíà wa bá mọ̀lẹ́bí wọn
1: púpà ni
0: ṣe ti rí wípé kì í ṣeré mọ́ báyìí o
1: à ń sọ ti wọn
0: bàbá ń pé imúníkà kò jẹ́ agbó òórùn aṣebi àdẹ́nìkan mọ̀mọ́ o
1: ọgbọ́n ti wọn
0: mo wí fún wa ń jẹ èló pé ṣọ́ra ibi tó ti mọ́ sọ̀rọ̀ ẹlòmíì inú ọkọ̀ bòròbòròbòrò ni ó mọ tòbo orobo irú èèyàn wo gan-an ló wà pẹ̀lú ẹ̀ tó jòkó ti ẹlẹ́gbẹ̀ẹ́ tẹjọ wà nú ọkọ̀ ọ̀hún gan eléyìí tó mọ̀ abínú tá ń lẹsẹ̀ márú ẹ lẹ́sẹ̀ mẹ́ta
1: báyẹra fún wọn
0: ìfẹ́ lẹ́lòmíì ó ti mọ́ tòbo orobo ẹni tó sì jókòó tì lẹ́gbẹ̀ẹ́ ò mọ ohun tó gbé sára gan-an tẹ fìjọ́ rìnrìn àjò ọ̀hún

0: wọn jáde.
1: Ọkùnrin tó ń kó àwọn ọmọ lọ ilé ìwé láàárọ̀ yìí náà ni wọ́n pé wọ́n kù gèrè tí wọ́n ṣẹ́bùrú ẹ̀ tí ó sì ṣe wípé arábìnrin yìí àtọ àwọn ọmọ méjèèjì náà wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó lọ.

0: fọ́nrán kan léyìí tí wọ́n láǹfààní àti taari sí mi.
1: Ẹranko láàrin ènìyàn.
0: Àwọn èèyàn kan wà ńbẹ̀ tí wọ́n ṣe bí ẹni ṣe tí wọ́n ń rekọ́ọ̀dù àwọn nǹkan yẹn bó ṣe ń ṣẹlẹ̀.
1: Ènìyàn ni a ò bá mọrú wọn.
0: Àwọn tá a wí yìí àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n ń forí wọn pamọ́ kò sì sẹ́nìkan tó lè dá wọn lọ́wọ́ kọ ọ̀rú ẹ̀ nílùú àkókò náà. Ọlọ́run ṣàánú ẹni ni o ẹni tó jí láàárọ̀ yìí nílé ẹ̀ tó sì ti wo àwọn ibìkan báyìí lòun ó lọ tóun ó padà wọlé lónìí nǹkan báyìí lòun ó tún ṣe láàárọ̀.

0: láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ń jẹ jọ lórí ètò yìí kírú ìṣẹ̀lẹ̀ yìí ó tó tún ṣẹ̀ ẹ já láǹfààní àti gba ìpè bíi méjì mẹ́ta tá a bá lè gba 07069493000 lórí ètò ààbò yìí náà là ń sọ níjẹjọ lórí ètò yìí.
1: Orí mi bàbá mi ò
0: lọ. Tí mo pé àwọn tí ń ṣọdẹ ládùúgbò irú ìtọ́jú wo ni wọ́n ní.
1: Ọ̀dá wọn mọ̀.
0: Ìtọ́jú wo ni communities ń fún wọn. Community ti ṣe ń ṣe bẹ́ẹ̀ ń tojúlé sójúlé.
1: Ìmúnika o, ìmúnika o.
0: The security charge.
1: Ìmúnika o.
0: Lóṣooṣù lọ́wọ́ àwọn èèyàn. Pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹ̀ káàkiri yìí, báwo ni kálukú ó ti mójútó lábẹ́lé? Ó ti ẹ̀ wulẹ̀ jẹ́ wípé ìjọba ń gbìyànjú. Àmọ́ ipa wo gan làwa náà ń kó níbi tó ti kàn wá gbọ̀ngbọ̀n.
1: Olú a ò rí ikùn, ikùn a ṣe bí.
0: Sọ̀rọ̀ tiwa náà ò dàbí múníkà tí ò jẹ́ agbóòórùn a ṣe bí.
1: Máníkà o,
2: irú
1: bá ṣe rí orí èékán.
0: Ní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ayálégbé tàbí tó ń gbé lágbègbè kan àbó míì, ṣé rúùka bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń nà sáwọn tó ń kọdínéètì àwọn kan báyìí lágbègbè wọn?
1: Oníkà gidi.
0: Zero seven zero six nine four nine three thousand. The number to wallet are at Sinukulu.

0: Splash FM 105.5.
1: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni àlejò ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò

0: watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Ibùdó owó orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni àlejò ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúnjú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti dá àǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásópin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
2: Flash FM 105.5.

0: ṣàrà.
1: Ẹ tún gbádùn Ọlọ́run lára mi lọ́jọ́ títò ní. Ẹ tún kọ́ Ọlọ́run jẹ lára mi lọ́jọ́ títò ní sẹ́. Àní kẹ́ ẹ mọ́ wá nǹkan fìdílé, àní kẹ́ ẹ mọ́ fìdílé nǹkan. Ẹ mọ́ ṣí àrẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ti wà lórí ayélujára o, ẹ̀yin tẹ́ wà lórí Facebook wa o, àlẹ́yìn tẹ́ wà lórí Return of Gbenga Adébóyè náà. Ẹ mọ́ ṣí àrẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ jẹ́ wọ́n mọ̀ pa àti dé. Ẹ mọ́ tẹ láìkì fún kẹ́ ẹ tún mọ́ tẹ lọ́ọ̀fù. Èmi náà rèé o, Ọlá Olúwa Zakios náà rèé, The Return of Gbenga Adébóyè, Olúwayé of General Entertainment. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní gbé mi débẹ̀. Orí ètò yìí láti mọ́ gbé yín débẹ̀ o, bí ṣe ń lọ ní àjùlé ọ̀run náà ni. Ẹ mọ̀ gbọ́ pa bàbá yín, ẹ mọ̀ gbọ́ nípa mọ̀mọ́ yín tí ń bẹ ní àjùlé ọ̀run. Alémi náà rèé, èmi náà sì kọ́ Ọlọ́run ọba mi náà ló pé kórí bẹ́ẹ̀. DJ Spider wà pẹ̀lú mi nínú stúdíò lọ́jọ́ títò ní. Òun náà ni amojú òpó ètò yìí. Amojú òpó tó gáyàtà náà ni DJ Spider iṣẹ́. Kúnlé Anifo ṣe náà ló lóòótọ́ ètò yìí o. Ẹ mọ́ bá mi ká lọ káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok àti Facebook, ẹ mọ́ double tap ẹ̀. Ẹ̀yin tẹ́ wà nù ilé, ẹ mọ́ pe àwọn aráalé pé mo ti dé o. The Return of Gbenga Adébóyè náà rèé. Èmi náà kọ́ Ọlọ́run ọba mi ló pé kórí bẹ́ẹ̀. Lásìkò tá a wà yìí, yáa dira ni o. Ní táìmù tá a wà yìí, ọ̀rẹ́ mi yáa dira ni o. Tó bá ṣe pé kìrìsìtẹ́nì ni ọ́, fi sáàmù dira o. Tó bá ṣe pé mùsùlùmí ni ọ́, fi àlèkùránì dira o. Tó bá ṣe pé ẹlẹ́sìn àbáláyé ni ọ́, ọ̀rẹ́ mi mọ́ jẹ́ ntọ́. Yáa fi gbogbo nǹkan nú fa àti àwọn odò àwọn ọ̀rú mọ́lẹ̀, yáa fi dira ni o. Tòró ti di kó lórí odórí rẹ̀ mú báyìí o. Ó ti di kí ọmọ ìyá kó mọ dá ẹgbá yàyà rẹ̀ gbé báyìí o. Gbígbé ni lọ́tún, gbígbé ni lọ́sì. Mọ sọ́ra rẹ o, mọ ọ̀rọ̀ tó sọ nínú mọ́tò o. Mo tún gbé ọ débẹ̀ báyìí ni o. Mọ bá wọn sọ tí ò ṣe o. Mọ kíyè sára rẹ o. Tọba ti ń jáde lọ sọ fáwọn mọ̀lẹ́bí rẹ o. Ọba ti rí pé ee ṣẹlẹ̀ báyìí, yá tètè ná pápá bora ni o. Ayé ò ní mú wa lágbára lọ́wọ́ Ọlọ́run. A ní bọ́ sọ́wọ́ àwọn báńdíìtì o. Gbogbo ti ń jẹ́ Tọlọ́run. Ẹ máa bá mi bọ̀ lórí ètò.

bẹ́ẹ̀ ni yọ́ da fún ọ Abiodun ọmọ rẹ̀ ABCT. Obìnrin tó sọ̀wànù tó lóun ò lórí ọkọ ńkọ́ ìwà ni ò ní. Obìnrin inú ilé máa gbọ́mi lálẹ́ ọjọ́ titòní. Yóò ti tó bí ilé ọkọ méje tó ti wà báyìí. Bó ṣe ń kò ń bì kan bẹ́ẹ̀ náà ló tún ń bọ́ bíbù míì yìí. Ó náà kọ́ ìwà lónìí, wọ́n ti wẹ̀rí ẹ̀. Iyemọga ti sọ fáwọn pásítọ̀ ṣẹlẹ̀ pé ká mọ̀ wá wẹ̀rí rẹ lódò yìí mọ́. Ìwà lónìí ló fi ń kò láti ilé ọkọ kan bọ́ sí ilé ọkọ kejì láìsẹ́ ní jẹ kiní tí ń ṣí káàkiri. Láì fi àkókò wéèsì lálẹ́ titòní. Ẹ já mọ lọ sínú gbàgede ọ̀rọ̀ yìí gangan tá a pè ní alẹ́nilọ́rùn. Ẹ gbádùn mi lálẹ́ òní. Ẹ̀yin olólùfẹ́ Return of Gbenga Adébóyè, mú kẹ́yìn tẹ́ ti wà lórí ayélujára. Ẹ gbádùn Ọlọ́run lára mi lálẹ́.

0: ẹ káàbọ̀ sínú abala lẹ́ni lọ́run o. Torí táìmù wa náà la fi máa ń gé gbogbo ẹ̀ ní kéékèèké. Torí àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa ńlé àti lórí Facebook àti lórí TikTok, wọ́n fẹ́ bá bàbá àti màmá wọn sọ̀rọ̀. Lónìí ẹ bá bàbá yín sọ̀rọ̀ lálẹ́ òní lágbára lọ́wọ́lọ́, ẹ máa sí ààrẹ mọ́ dọ̀bùtà àbẹ́ mọ́ boko lọ́fà. Ẹlòmíì bàbá rẹ̀ lájùlé ọ̀run tírélà ni wọ́n ń tà, bàbá ẹlòmíì granite ni bàbá ẹlòmíì dá rédíò ṣẹṣẹ̀ sílẹ̀ lájùlé ọ̀run. Irú Kọ́lá Ọláwìyí ní ìsìn tẹlifíṣàn lọ dálẹ̀ lọ́run àti rédíò ṣẹṣẹ̀. Ìyá tó bí gọ́vnà Ṣèyí Mákindé, gómìnà ó ti ẹ̀dá bá mu rántí ìyá rẹ̀, ọ̀ràn mi sí ọ ní GTF. Orí rédíò náà yìí sì jíṣẹ́ lálẹ́ òní lálẹ́ yìí náà kọ́ ọmọ gbọ́ mi báyìí ní ìsìn. Torí gbogbo àwọn ẹlẹ́yẹ òde ọ̀run àti tilé ayé wọ́n ṣe pàdé pọ̀, wọ́n lọ fẹjọ́ sun mọ́mí ẹ̀ lọ́rùn. Kí ni tí mọ́mí ẹ̀ sọ? Tẹ́ni wa sọ fún ọ, ń sọ fún ọ lálẹ́ òní náà ni kò jókòó kọ́ ọmọ gbọ́ mi. Ìyá Pàsómà tí máa ń kọrin ohun mo sọ fún imú ní fátírì òmìnira dálẹ̀ lájùlé ọ̀run ní ìyá Pàsómà. Ìyá Wàsó Àyìndé ń kọ́, ekuru ni ìyá Wàsó Àyìndé ń tà lájùlé ọ̀run. Ekuru ni ìyá Wàsó Àyìndé ń tà, wọ́n ní àìtẹ́ ekuru Wàsíù lájùlé ọ̀run. Bẹ́ẹ̀ni kí ni bàbá tiẹ̀ náà ń tà? Ìkànnì tá a wà lápè ní Splash 105.5 FM. Fẹ́lẹ̀lẹ̀ náà la wà káàkiri àgbáńlá ayé, bẹ̀lẹ̀ tí láǹfààní láti mọ gbẹ̀mí Return of Gbẹ̀ngà Adébóyè. Bàbá ẹnìkan tá a mọ̀ sí MK Abiola, àwọn ni President wa lọ́run, Ọlọ́run bá mi ń gbọ́. Ẹjẹ́ ń sí ojú òpólẹ̀ ní apá bí lálẹ́ òní, ẹjẹ́ ń sí ojú òpólẹ̀ Advert ẹ̀ á fẹ́ lọ sójú ọjà. Ọyá ẹ jẹ́ ká lọ sójú ọjà, tá a bá wá dé a mọ̀ pera wa. Ẹ mọ kó ojú lọ́nà, odòjú ọjà mò ń bọ̀.
1: Flash FM 105.5.
2: Ní tìbúdòrò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní 600 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

0: wiri.
1: E seun kaakiri agba nla yi.
0: Ale mi lorun.
1: Nje mo ti de pada kaakiri duniyan ola Oluwa Zakios na re. The return of Gbenga Adeboye re un. Olorun lo de si ori eto yi le fi n gba awon ikede nla nla nla awon ipolowo oja yanmuyanmu nla kaakiri agba nla yi. Emi naa ko Olorun ba mi lo pe ko ri be o. Ẹjẹ́ wá sí ojú òpólẹ̀ fún gbogbo àgbà ńlá ayé fún gbogbo dúníyàn fún gbogbo àwọn ọ̀rọ̀ wà ní Ọlọ́run tí ń láǹfààní láti mọ gbọ́ wa lálẹ́ òní. So ẹ lè mọ pé dádì yín àti mọ́mì yín ẹ lè gbóhùn bàbá yín. Iṣẹ́ wo bàbá rẹ̀ ń ṣe lọ́run? Ṣé ẹ pé bàbá tiẹ̀ wà nínú iná? Ṣé ẹ pé mọ̀mọ́ rẹ̀ wà nínú iná? Alẹ́ ilẹ̀ ẹ mọ̀mọ́ ṣe ti bàbá yín àti mọ̀mọ́ yín ṣe. Ẹ máa bá mi kalọ̀, ẹ máa gbọ́ mi lọ́kẹ́, ẹ máa gbọ́ mi bọ̀. 0706949300 Number tó wọ ìkànnì Splash 105.5 nìyẹn. Ẹ̀yin tí ẹ bá lé èèyàn lọ́rùn, ẹ pè wọlé ká bá yín pe àwọn èèyàn yín tó wà lájùlé ọ̀run. Tàbí kẹ́ ẹ gba apá bí wọlé 0701447 5770. Ta ló wà lójú òpó dìkọlà yìí? Hello. Hello, ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀, wọ́n ti kọ́ tiẹ̀. Àwọn ò tí ì ṣetán láti bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ lọ́rùn. Ta ló tún wà ńbẹ̀?
2: Alẹ́ ni lọ́rùn.
1: Ẹ lóde kọlà yìí, alẹ́ ni lọ́rùn, orí ẹ̀ la wà. Kọ́ ló ń já kọ́ o, bó ti ń sáré wọlé gìrìrì. Ok, mo ti mọ tí ń ṣe fún gbogbo yín. Ẹ lóde kọlà
3: yìí.
1: Ẹ kalẹ̀ o. Màá bá yín mọ̀ tó lẹ́sẹsẹ ni. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá yìí? Láti Ìdó. Ta lẹ ní lọ́rùn sà?
3: Mo ní ẹ̀gbọ́n lọ́rùn rìn.
1: Ẹ̀gbọ́n yín wà lọ́rùn? Ọmọ ìlú wo lẹ̀gbọ́n yín?
3: Ọmọ Yíbò ni o.
1: Ọmọ ilẹ̀ Yíbò? Ok, kí lorúkọ ẹ̀gbọ́n yín?
3: Nkechi.
1: Nkechi, yes, ok. Ilẹ̀ Yíbò. Mo mọ̀ ẹ̀gbọ́n yín. Mo mọ̀ ẹ̀gbọ́n, ìjẹ́ ẹmọṣẹ́ tí ẹ̀gbọ́n yín ṣe lọ́run? Ok o, alẹ́ ilẹ̀ mọ̀ṣẹ́ tẹ́gbọ̀n yín ṣe lọ́run o. Ẹ mọ àwọn tí wọ́n mọ ń bíldì táìsì fún yàn. Ẹ mọ àwọn táìsì tá a mọ ńlẹ̀ máa ra ògiri ilé tá a mọ ńlẹ̀ mọ ilẹ̀ lẹ̀.
3: Ẹyọ
1: ẹ̀gbọ́n yín ní fátìrì ibi tẹ́ ti ń ṣe táìsì jáde ní àjùlé ọ̀run. So let me call your brother for you right now. 09060439771. O ti ń ríngì. Ó ti ríngì o. Hello, ọmọ Yíbò, ẹ kalẹ̀? Ẹra sà, mo wà lórí program tí mo máa ń ṣe ní Splash FM yẹn. Làbúrò rẹ ló bá pè wọlé, mo sì ní mo mọ̀ Ọlọ́run pé ìwọ náà ti lówó. Ó yẹ mọ bẹ́gbọ̀n yín sọ̀rọ̀.
3: Ẹ̀lú àti mi.
1: À ń gbọ́.
3: Ẹ kalẹ̀ ọjọ́ mẹ́ta.
1: Ó lọ́jọ́ kan pẹ̀lú.
3: Àti mi sì ní gan o.
1: Àtàwọn
3: ọmọ yín gbogbo ọlá mi
1: sì ń lọ. Ọ̀nà ń gbọ́.
3: Èmi ó jẹun ká mi láàyè. Gbogbo ìjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀ṣẹ̀ ní mi náà.
1: Ok, ẹ jẹ́ ẹgbọ́n tẹ́gbọ́n yín sọ. Ẹ̀gbọ́n yín ni àyè ṣe tẹ míìsì mi pé òun náà ti míìsì yín pé kẹ́ ẹ má wọ̀rí pé oríire ti dé báyìí o. Ẹ̀gbọ́n yín ni ké ń. Ẹ̀gbọ́n yín ni ṣé tóun bá fún yín ní 30 million ṣe ẹ̀ní pó kéré?
3: Ẹ wò kò kéré.
1: O ní kò kéré o. Ẹ̀gbọ́n yín ni ń sọ fún yín pé tó bá ti di ní alẹ́ ọ̀la. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Alẹ́ ọ̀la ní nǹkan bíi aago 12. Èmi àti àwọn àwa àpíà sí yín nílé ọ̀dọ̀ yín á gbé 30 million fún yín. Ẹ̀gbọ́n yín ni ẹ kàn dì má wọn, ẹ sì kí àwọn, wọn ní sẹ́ ẹ lè ṣe.
3: Mo lè ṣe.
1: Ẹ̀gbọ́n ló ń lè ṣe. Ó ní n tó ń fẹ́ náà nìyẹn, tẹ bá ti lè ṣe á gbowó yín wá. Ẹ má retí wa. Lójú ayé ni àwọn jáde á kàn yọ sí yín lójijì. Ẹ̀yin mọ̀ wọ́n rí n pa àdírẹ́sì ọ̀dọ̀ yín ṣe bá ra ọ̀run là wá. ẹ mọ sùn ẹ ṣàdùn jọ́nà mo ń bọ̀ ẹ ṣeun o. Ta ló tún wà lójú òpó pẹ̀lú Return of Gbenga Adébóyè lálẹ́ òní? Ẹ̀yin wo lẹ ní èèyàn lọ́run? Ṣé bàbá ni? Ṣé ìyá ni? Ṣẹ́gbọ́n ni? Ọ̀rẹ́ ni? Ta ló wà ń bẹ̀ yìí? Kọ yẹn ń já kọ ni. Ẹ já ṣe báyìí 07069493000. Ẹ jẹ́ ń gba pa bí ìwọlé. Ta ló wà ń bẹ̀? Ẹ ló dì kọlà yìí? Orúkọ yín o. Ẹ ló ẹ kalẹ́?
4: Orúkọ mi ni Táìbà.
1: Láti bo?
4: Ọmọ bí láti àgọ́ òwòye.
1: Láti àgọ́ òwòye. Ta lẹ ní lájùlé ọ̀run?
4: Bẹ́ẹ̀. Wọ́n pọ̀ o, mo ní ìyá, mo ní bàbá, mo lẹ́gbọ̀n.
1: Kí ló dé? Gbogbo wọn lẹ fẹ́ pè ni?
4: Mo lẹ́mọ ẹ̀gbọ́n, mo lọ́mọ
1: àbúrò, mo pọ̀ mo ní o. Tẹ́tí ní gbogbo yẹn tún ní ìyá gànbẹ́ àní lọ́bẹ̀ ńlá
4: yẹn. Mo ní gbogbo wọn o.
1: Ẹni sùúrù ìyá yìí láìkí owó náà ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn kò ní bẹ́ẹ̀ yín kíní kankan. Ọ̀ya ọmọ ìlú wo ni màmá yín?
4: Ọmọ àgọ́ òwòye.
1: Ọmọ àgọ́ òwòye. Kí náà mọ màmá yín sí? Ẹ má dáa kọ ya yín lórí afẹ́fẹ́ wọn mọ fo kọ ya yẹn sógun sí yẹn. Kí náà mọ ya yín sí? Kí náà mọ yín sí? Ìyá ìjẹ́ ìmọ̀ṣẹ́ tí mọ́mí yín ṣe lọ́rùn.
4: Mi mọ́ o.
1: Mọ́mí yín ló mọ́ ń bá wa monetize YouTube lọ́rùn. Ẹ mọ̀ àwọn tí wọ́n bá yẹn monetize Facebook, monetize YouTube, téèyàn fi mọ́ ń pa owó. Mọ́mí yín is the best person tó mọ́ ń bá wa yọ dọ́là. Mọ́mí yín sì ní owó.
4: Bàbá mi wá
1: ń kọ́. Ẹ mọ̀ gbọ́ ọ̀dọ̀ mọ́mí yín là sí wa. Ó yẹ ẹjẹ́ báyìí pé mọ́mí yín báyìí. Hello ma. Ẹ kalẹ̀ mọ́mí. Ọmọ yín ló wà lórí ikọ́ pẹ̀lú mi. Wọ́n ní pé òun fẹ́ bá yín sọ̀rọ̀. Ó yẹ mọ bá mọ́mí yín sọ̀rọ̀.
4: Mo ń dáhùn o.
1: Iná ẹ kí mọ́mí yín ṣé bẹ́ẹ̀ ṣe kí mọ́mí yín ni
4: ẹ kí mọ́.
1: Ẹ̀hẹ̀n gbọ́ ẹ mọ sọ tí ẹ bá fẹ́. Ẹ mọ sọ tí ẹ bá fẹ́.
4: Owó ni mo fẹ́ o, mo nídìí owó.
1: Wọ́n lè lò lẹ fẹ́.
4: Mo nídìí 50 million.
1: Ọmọ yín ló nílò 50 million. Ìyá rẹ ló kú oríire. Ó lóun ó fún 50 million. Ó ní dọ́là gan lòun ó fi fún ọ. Wọ́n ní bẹ́ẹ̀ ń tí àwọn ó gbà lélẹ̀ táwọn ó fi fún 50 million. Mọ́mí yín ni tí n bá ti ń bọ̀ sí ọ̀run ní alẹ́ ọ̀tún la pé kí n fi mọ́tò gbé ní wá sọ́run kẹ́ wá gba 50 million kí n sì fi mọ́tò dá yín padà sílé ayé.
4: Èmi ò lè wá sọ́run o.
1: Ó mọ̀ lóun ò lè wá sọ́run. Kì í ṣe pápá yín nígbà tí èèpọn fẹ́ pa yín. Ẹ sì nílò owó.
4: Mo nílò owó.
1: Wá lè lọ. Màmá lòun ò lè wá o, kí ni ká ṣe?
4: Èyí náà lè ràn mí lọ́wọ́.
1: Bó ni ṣe ran obìnrin lọ́wọ́ nísìnyí? Jẹ́ gbọ́n tí mọ́mí ẹ ń sọ. Ọ̀dà mọ́mí yín ní tó bá ti di alẹ́ ọ̀tún la kẹ́ ẹ lọ síbi sàárì àwọn. A drive mọ́tò jáde láti inú sàárì màmá yín, a sì gbé 50 million.
4: Ìjẹ̀bù náà wà.
1: Ẹ lọ bẹ̀ ni. Ẹ mọ gbóbìnrin. Ẹ ṣeun, mo ti pe màmá yín, mo ti pe mọ́mí yín. Ta ló tún wà lójú òpó pẹ̀lú Return of Gbenga Adébóyè?

0: ẹni lọ́rùn.
1: ẹ̀yin tí ẹ ti lé èèyàn lọ́rùn.
0: àlẹ́ni lọ́rùn.
1: ìyà ò jẹyin mọ́ nílé ayé yín o.
0: lọ́rùn ẹ kú oríire.
1: ẹ̀yin tí ẹ lé èèyàn lọ́rùn àní ẹ kú oríire. ẹ lódì kan làyè ẹ kalẹ̀ o.
2: ẹ kalẹ̀ o.
1: ẹ rasa o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá lálẹ́ òní.
2: orúkọ mi ni sàràfà láti bà.
1: sàràfà láti bùsà.
2: ibadan
1: ẹjọ ta lẹ ní lọrùn Mr. Sàràfà.
2: mo ní bàbá bàbá.
1: bàbá. lájúlé ọrùn ọmọ lóhun bàbá yín.
2: ọmọ ìgbà ìkírun.
1: mi ń gbọ.
2: ìkírun.
1: ọmọ ìkírun. ìkírun àgùnbẹ onílé obì mọ ń bọ o ìwé àwọn ìkírun ń dà mo sì rí lẹẹkan. kí ló kọ bàbá yín.
2: Wàídì.
1: mo mọ bàbá yín o. ǹjẹ́ ẹ mọṣẹ́ tí bàbá yín ṣe lọ́rùn.
2: ìmọ̀ o.
1: yọ̀dà fún yín ẹ mọ àwọn tí wọ́n mọ ṣe iṣẹ́ agbẹjọ́rò. bóyá tí kéèsì bá ṣẹlẹ̀ sẹ́nìkan lájúlé ọ̀run tí wọ́n mọ̀ sọ pé èmi ni agbẹjọ́rò rẹ o adájọ́ àgbẹjọ́ ẹ foríjì nǹkan ẹ mọ àwọn tí mọ̀ ṣe báyẹn. iṣẹ́ yẹn ni bàbá yín ṣe lọ́rùn. ẹjẹ́ ń bá yín pé bàbá yín ẹjẹ́ ń bá yín pé wọ́n ní ìsìn
2: ẹjẹ́
1: bá wọn pé bàbá wọn. ọyá o ó ti ríǹgì. hello sir the lawyer of heaven. ẹ kalẹ̀ sà ẹra sà àlàáfíà làwà. ẹ wo ọmọ yín ló ń fẹ́ bá yín sọ̀rọ̀ sa o. bẹ́ẹ̀ ni sà. tẹ́ ẹ mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ fún mi yẹn òun ló wà lórí kọ́ pẹ̀lú mi. ọyá kí bàbá rẹ̀ wọ́n ń gbọ́. ẹ kí bàbá yín.
2: èmi ò mọ tó ṣe ń kẹ́rù mi ẹ bá rí.
1: mo dáre mo bẹ́ẹ̀ ṣe kí ara ọ̀run ẹ ká alẹ́ sá o ẹ kọ́ ọjọ́ mẹ́ta o báwọn gbogbo ọ̀run nǹkan báyìí mo fẹ́ o simple.
2: òkè ní ẹ bá kẹrù mi àti ìyẹn o. àtijọ́ mẹ́ta o.
1: ẹ jẹ́ ń gbọ́n tí wọ́n sọ. wọ́n lè ṣeun pé wọ́n náà kọ́ ọjọ́ mẹ́ta ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ wọ́n lè lò lẹ́fẹ́.
2: adédè 50 billion.
1: 50 billion. 50 billion. ṣé ẹ fẹ́ fi gbà yẹn lẹ̀ ni.
2: àwọn ẹbí mi ṣe tún bẹ́ẹ̀ ni.
1: ókè ọ̀dà ó ti yé mi. bàbá olóhùn nílò 50 billion. bàbá yín làwọn máa fún yín ní 50 billion. bẹ̀t wọ́n kọ̀ndíṣàn léleyìí o wọ́n ní kọ̀ndíṣàn tó wà ń bẹ̀ tẹ́ ẹ̀ fi lè rówó ìgbà léleyìí tẹ́ ẹ̀ bá ti ṣe ni o. bàbá yín ní sọ fún yín pé bógo ti ń jẹ́ ti ọlọ́run prógrámù kan fẹ́ ṣe ní 5 oṣù yìí ní Liberty Stadium. mo fẹ́ jẹ́ oyè olú ayé of general entertainment gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lágbàáyé Liberty Stadium la sì fẹ́ lò gbogbo àwọn òkú tó ti kú pátápátá wọ́n ń bọ̀ wá síbẹ̀. so bàbá yín wá ní ẹ wàá pàdé àwọn ńbẹ ẹ sì jẹ ìkuru tá a máa ń jẹ lọrùn àwọn ó sì gbé 50 billion fún yín wọn ní sẹ ẹ lè ṣe.
2: ìrèwé tí ìṣe tá a ti jẹ fún.
1: kí wàá lẹ fẹ.
2: owó ọmọ fẹ.
1: bàbá olówó ó ní owó. wọn láwọn ò fún yín wọn ní kẹsà pàdé wa ní Liberty Stadium bógo ti ń jẹ tọlọrun. ẹ ṣeun mo ti pe bàbá yín bẹ́ẹ̀ yẹn o mo ti pè wọ́n. ẹlú ẹ̀ka alẹ́ ta ló tún wà ńbẹ.
2: ẹ̀ka alẹ́ o.
1: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
2: ọlábìlẹ́kọ̀ gbàkójọ́ alákàmú lórí àbájọ.
1: ẹjọ́ ta lẹ ní lọ́run.
2: mo ní bàbá lọ́run.
1: ẹni bàbá lọ́run ó yá ọmọ lóhùn bàbá yín.
2: ọmọ lóńgẹ́ ni.
1: ọmọ lóńgẹ́ kí ni ọmọ bàbá yín sí ńbẹ.
2: ẹ̀mí ọlá
1: mo ń bọ ìwé àwọn lóńgẹ́ dà ìrẹ̀lẹ̀. mo mọ̀ bàbá yín lọ́rùn. ǹjẹ́ ẹ mọṣẹ́ tí bàbá yín ṣe lọ́rùn.
2: kíní náà ṣe lọ́rùn wẹ́dà náà ṣe lọ́rùn.
1: wẹ́dà náà ṣe lọ́rùn.
2: torí ọkọ mi ń pàtàkì ọrùn wọn ní wẹ́dà làwọn padà ṣe lọ́rùn.
1: ókè dádì ti ọkọ yín láti ọrùn.
2: wọ́n wá ní. káfíńtà ni wọ́n láwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: ókè
2: pàtàkì wá ní wẹ́dà làwọn ṣe.
1: so ṣé wàá ṣẹ́ǹjẹ̀ owó sí.
2: àwọn ṣẹ́ǹjẹ̀ owó sí mi gbọ̀ fò pọ̀
1: kí wàá lẹ tí wàá fẹ́ pè wọ́n fún. e ti shoot okay npe number won ko lo mo
2: number won pada lo mo
1: o ye je n ba won soro e je npe won mo nbo o o tin ring hello sir the weather of heaven omo yin ni ohun mo n ba yin soro lati ile aye sorun already tele o ni sir dede suddenly lojiji number yin o si lo mo se ogbon ti baba re so
2: kina so
1: won le o si awon ni o ni number won o fi lo mo won lo won ni awon lati gbawo lo ti se sara fa awon lo ti ran ti awon gbeyin
2: mo ma so ko ni la afun ati kana
1: ori pe daddy o paro daddy eni to ba le se boya ola sotunla abi ki ose yi to pari abose ti nbo won lowo kan to ba ti pe awon bayi awon si pick call re
2: to
1: ni to ba di sunday won se sara fun yin sa oni ki nbe yin pe ke mo binu pe ke jebu re oni ke wa fora n lori won ni bo ti e ti so pe nu awon ti yo pe lale yi awon yo si o awon di mo won fora o lori awon da so bu o bo se ri nu e ma bi daddy yin ni yun o e lo ta lo ti wa nbe e lo ta lo wa nbe e je ko ndi radio yin ko mo ba court e ko ndi radio yin e mo so mi do ni kan ra na mu gbe monitor sori na kini ma se yin yen e lo e kale
3: e kale o
1: e oruko yin ati bi te tin pe mi sa
3: tẹgbini lati ijẹbu
1: ijẹbu gba bi le se abire mo
3: oje la fọ oje re mo
1: oya oba wa nko nbe
3: gbo won wa
1: mo si ri daddy gan ni role ngba ti mo nbo ni gbenga dewe mu ni sa bawo ni mu ni dada okay ta le ni lorun
3: baba wa lorun
1: omo ilu won daddy yin
3: omo kokori
1: mo nbo kokori e mo gbo ti we yen dun orun mu ti gbe iwe iwa se orun ni kini mo mo daddy yin si kilo ko daddy yin
3: Emmanuel
1: mo daddy yin lorun je mo se ti daddy yin se lorun
3: mi o mo
1: daddy yin ni eni pataki lorun to ye pe awon ni won ta iPhone 17 18 daddy yin kan nan ta lajule orun won de ni sub si bi ona bi mewa lajule orun to tin ta phone
3: mo ni do la to won ni e ba mi
1: o ye je n pe daddy yin e je ki n pe daddy yin ni sin mo nbo 090 Hello sir e kale sir baba wa Emmanuel oni phone lajule orun omo yin lo wa lori program wa ta mo se Splash FM ati jebu lo ti pesa o eyin na ngbo wa daddy yin gbo program mi lowo won gbo lowo lorun daddy ni ke mo bere nte ba fe pa won se fun yin lale oni
3: mo ti 20 million pele
1: o lo ni lo 20 million won la won fun yin 20 million
3: okay
1: bo ni o se ri gbasa okay se gbo nkan ti daddy yin so daddy ni be se liri 20 million yen gba lile be se ri gba re o won ni to ba ti di ni ola losan ola laago mejila
3: okay
1: pe ke lo si bi Beria Grand awon se mo emo bi ti si won si
3: mo
1: e wa lo si bi Beria Grand won bayi e kan ra duro si bi owo otun won ni bi Beria Grand e sa mo bi ti an kori si ni bi apa otun bayi e wa duro si bi be emi ati daddy yin a de appear sin daddy yin de gbe owo yen fun yin
3: to de se ba mi awon soro ko wa ba ni ile
1: oda omo yin ni pe se le wa bo nle ni okay won la won mo po like yen won la won wale
3: bawo na ma wa ba mi se so
1: oni ba le ma wa oni ngba le ma wa e lo meeting kan lale time le ma pari meeting yen sa okay yes nice one daddy ni to ba di ago kan oru loni ago kan oru won la ma api asin
3: si wa la mama e se
1: won de ma gbowo yen fun yin e seun mo ti pe daddy yin e se gan all right o dabo ta lo tun ni eyan ni ajuli orun ale mi na re olu fun won tan the return of Gbenga Adeboye, Oluwaye of General Entertainment.
4: Alenilo.
1: Alenilorun na ri. E lo di kola yi.
5: Hello.
1: E mo kale.
5: E kale.
1: Oruko yin ati bi te tin pe return of Gbenga Adeboye. Lati Olorun Kemi. Okay. Oya, oya ta Alenilorun o.
5: Ya mi be lorun.
1: Mama yin be lorun. Omo ilu o mama yin.
5: Omede.
1: Omede. Losun State. Oya we awon ede osunda. Mbo. Eh? Omo e kilo ko mo mi? Iya kini?
5: Amake.
1: Eh eh.
5: Ya
1: bij. Ah! Mama yin. Iya yin lowo lorun. Inje mo se ti mo mi yin se lorun.
5: Ina se.
1: Ah! Mami yin mo ni owo koko ni mami yin se lorun koko ni won ta fa mi yan I mami yin ni yawo keta si barista lajuli orun tori bari tin korin lo pada fe mama yin si lo won ri gbe mu gbe mu bayi e je npe mami yin e je npe won Hello ma e kale ma mami oni koko lajuli orun tin ta koko fa won oyinbo orun Erama, omo yin mo wa lori ise omi mo ni. Olorun fe ba yin soro. Oya mo ki mama re. Hello? Ah, ele o ki mami e o. Ah, mo dare. Mama e mo lo Olorun ba yin soro mo. O ti sa lo. Ta lo ti wa nbe? Hello?
6: Hello.
1: E ka le sa.
6: Eh, ni ra wore le wa ara bo ko yawo e lati lo mi.
1: Baba wa ala ba ira sa.
6: Ba mi pe njo si mo fe je ba npe mo mi loni
1: ehn se reyin ti a pe mo mi yin aba pe dadi yin loni next week e le pe o eyin ta ti pe won tele e le tun won pe oya omo luwo ni mama yin
6: a ibadan ni oluyole ni
1: omo ibadan ni mama yin te fe pe okay we are mo ibadan mo de ri lekan o mo ti ri olubadan ti jo si yen ehn yes kina mama yin si
6: Iya biji.
1: Ah! Hey! Iya dada ni yawa. Iya dada ni mama re o. Wallahi Olorun gbo mama mi yin lorun.
6: Ah, e ba won pade.
1: Mo ba won pade. Nje mo se ti mama yin se lorun.
6: E je ngbo.
1: Ah! Mama yin ni obirin kan soso ti a fi se House of Assembly lorun.
6: Kabisi
1: lola. Mami de ni owo gbogbo awon MK Abiola omo tun ale fun won ni pe iya yo ibare o. Mami lowo gan de ni rank lorun gan. Bo ba se nse election run lo ba e tan campaign lorun. Mami lo n twist en tun ma wole to de ma ba se election. E je npe mami yin, e je npe won. Mo fe pe mama won. Hello ma, the politician of heaven. E kale mami. Yes ma. Alafia mu wa. Omo yin Mr. Alaba. Yes, awon na pe wole sori program bayi. Won la won fe ba yin soro. Oye mo ki mami yin sa.
6: Hello mami, ya biji.
1: Won gbo.
6: E ma kale o.
1: Mhm.
6: E ku ataro Olorun o.
1: Mhm.
6: Gbo awon Olorun ko o.
1: Won na wa o.
6: Mami, absent bi owo si mi. Won le ti ni buruku owo Olorun.
1: Mhm. Mama yin ni elu le fe ka won send si.
6: Ah, owo gidi ni, ba je 100 million.
1: Oni to n ba ri 100 million. Eh? Ah, e ko rire mami la ma fun 100 million. O ti popo. Won ti wa la won ma fun yin ni moto ta mo si Lexus tan sese gbe fa won Olorun. Won la won tu fi ranse pelu re.
6: Ah, mo mo dupe. Bo wa ni ya ri gba fe se ile ba gba wa.
1: Mo n ba je n bere wa. Iwo ni se n ba yin gba. Hello mama, bo ni o se ri gba. Eh? Okay. Eh? Mami ni awon bo wa sibi oku kan je bu ni otun la.
6: Okay.
1: Ona awon pade nbe ateyin atawon ni jebu rimo.
6: Ah, emi o ba ni eta okun e je ran yin lo igbedele.
1: Okay. Eni e fe rin mi lo abi?
6: Eh, ke ba mi gba wa. Abi ki pa account mi bayi.
1: Iro ah e mo pe account yen. Mami ule mo ready. Cash ti la awon ara orun mo nfun yan. Be bo wa ni timoto wa nko.
6: Ah, eba mi gba wa.
1: Kin ba yin gba wa.
6: E be mo ko drive.
1: Eh, ma surely mo mama to drive lataye gbon. E je mi lo mama yin. Hello mama. o ni ohun o le wa pade yin je bu o pe kembo ngba wa okay ehn tori an bandit abi ko mo wa ehn esun mami yin ni a ba yin gbe wa pelu moto won wa ni bonus ti ori awon kan ta lorun awon ofile te ba je bonus e gbo we gba moto
4: Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah
1: ta lo wa nbe
4: ele ka le o
1: e ka le ma o
4: e ko ataro
1: ataro ni ma oruko yin ati bi te tin pe mi
4: iya dekunle lato luyole
1: iya dekunle lato luyole ta le ni lorun ma
4: e me ti mo fe ki lale
1: ta le fe ki ma
4: mo fe ki baba Gbenga Adeboye
1: okay olufun won ta be fe jamulaya bi epe
4: olufun awon gangan ni
1: olufun won tan ni wa n ba yin soro tori ti o ba ni opportunity lo run to tuji pada ni 2000 kini yen o to tuku 2003 to tu wa pada wale aye e le ri ba soro bayi
4: e ba awon gangan lokan mi ba soro lale
1: ah mami yo ni gbagbo ni o ani fun won tan na le n ba soro lale oni
4: e mo mo carbon copy ni
1: carbon copy le mi okay ki wa le fe ba fun won tan so time wa de tin lo ki le fe ba fun won tan so
4: e ma je ko lo lori fun won tan o
1: okay momo oya ki le fe ba fun won tan so
4: e ba mi so fun won pe mo ni di owo
1: bi elo le ni lo
4: e fun mi ni boya bi 20 billion
1: ko ni lo ki n pera mi mo 20 billion yen se mo bi ti an sin fun won tan si
4: mi mo be o
1: Lagos State ni o
4: ajolo na ni e fi be won mi
1: ko lewu won sese lo so
4: e ma wa ba yin ni studio ni next week
1: iro we mo wa next week emi le mi o pe yin a wa jolo
4: ajolo ajolo ni next week
1: e se gani ma e se gani ma ba n gbe orin ale ni lorun si e se on ka kiri agba nla aye ka ki duniyan yi ti e ba fe ba mi soro leyin eto fun kun te ni lati ba mi so 0906043 9771 0906043 9771 advert wa n waju mo fi ge ni kekere ba e ma binu si mi gbogbo agba nla aye to ba di lose to nbo a tu lanfani lati pade eyin te si n pe yen en to ba dose to nbo e dakun tori ti olohun e ja pade lojo monday ni agbon mi ta pe ni gbagbe ronu e DJ Spider Shin once again ladies and gentlemen I am Olaoluwa Zacchaeus. I'm Return of Gbenga Adeboye. I'm reincarnate. Kenyan kuku pada wale aye. Olorun lo se mi be. Oh, odabo.
7: Flash FM 105.5.
8: Gbogbo ojo ni ibere otun lati sagbogbo ipa re sagbogbo ipa re loju opopuna sagbogbo ipa re lenu ise koda sagbogbo ipa re laarin awon ti e bo se ile ijo sagbogbo ipa re labe bo ti lu kori ibi to ba le la nba kikanju o sese nilo lati ma gba ase lati gbe igbe aye to nitumo iwo gangan la fi ran gbe igbe aye to nitumo live it 100 MTN
9: Ni West Midlands Open University amuki eko wa larowoto ko si rorun lowo ti o fani lapoya eto igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management buyo sese pari ile iwe girama direct entry abi o fe se ìyípadà HND sí Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
10: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
11: Oh boy, you don't talk. How bad? You know the tire.
10: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
11: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load them. Talk they go.
12: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀.
13: Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a.
14: Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn.
15: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport
16: nínú oṣù kẹfà yìí.
17: Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
18: ₦50 million
17: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
18: Gbé bọ́dì ẹ̀.
17: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
18: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
19: So ti Cashier, ọmọ mo ti Cashier.
20: Guy, why you dey smile like this? Wetin happen?
21: Cause I don't win trip to go abroad.
22: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
23: Àwòdì tó lè bára lórí yẹ́.
24: Ó lọ mú agbára kún agbára ni.
23: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
25: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
23: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fàwọ́ àsì tá a mọ̀ bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
26: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
27: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Flash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
0: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
1: Hello, guys. Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
26: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
2: Splash FM 105.5.
3: Àwọn tí ní Splash FM la wa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa gbọ́.
4: Splash 105.5 FM, the integrity station.

0: ẹ ka lẹ o ni gbogbo bi ti e ti ni anfani lati gbọn mi pastor dekunle epaphras woli yin mo ni ti ijo comfort life mission international ijo ti baba mi gbe ka le ka si opposite wema bank gbogbo eyan omo lohun oni loju anu ojo wednesday mo ki yin to logun mo ki yin teleso mo ki yin loruko jesu eni to ku to si jinde be mi se mo so mo mi ke to lo sun adua meta ni olohun ki ko enikan ni bi bawo ojo meta ni si nbe ninu ose ti eyan ki fi si awewa ka tun se nkan kan nbi te joko si bi te wa bi te lie down si se le dide joko o ba wa se pe joko tele e wa kokan si mi mo se bi eni po gbo mi o laarin seju bi 15 ti mo fe loyi ko bi ara si mi e ko bi ara si mi enikan ni ojo meta ninu ose be ni ojo alakoko ni ojo sunday bibeli ni ran ti ojo isimi lati ya si mi mo ojo agbara ni ai ki fi sere ojo elekeji lo ni bayi ojo wednesday enikan ni kinidi oni lawon yoruba gbagbo pe oni lojo ru ojo irubo ojo ti ebo mo fin tojo kan ba nbe lati irubo lati do re iwo oni bayi ni ojo eleketa lojo jimu oloyin o se wo awon ojo meteta yen won ni agbara gan aje npase sinu aye re oluwa se nbe ti emi nbe laye gbogbo irubo re gbogbo re to ti mo da gbogbo idawo gbogbo eje gbogbo re majemu kan si ami your form fun wona in the name of Jesus Christ se ngbo mi nu leyin ma e se mi ni favor kan enikan ni bi kini nje le sari ba mi bu omi te le damu tan e kan bu segbe bi radio yin ba wa mo fe fi ategun asesi ka ku ti e wa sick lowo to ngbo mi mo bo yo adua meta ni olohun ki ko e sari lo bu omi die e ra gbe sibi egbe radio mo deja re je npase sinu e ni bibeli ni egba oluwa gba ofese yin mule o ni egba woli re o le o si serere o ni lojo wednesday se mo date oni bayi bi awada bi ere o ni lojo keta osu elekefa odun 2026 and systematically ojo nkoja lo ba se kowe eniye mo deja nta nse isa so mi re ti debe adua meta ni olohun ki ko adua lakoko ni adua ope gbe omi yen si bi enu re ko ni baba mo dupe lowo re iwo ni oba to ma se nkan nitori nkan titi lai ni mama gbe oga ogo ni fun o jesu adua keji ti olohun ki ko mami o la adua fun idariji ese to ba toro fun idariji ese o ni mi ofe iku elese kan gbe omi yen si bi enu re olohun jo gbogbo ese lero loro ati ni se mi olohun dariji mi sanu mi ese ti bibeli ni elese eyo kan oba nkan pupo je o de kuku ja so bayi ese nigeria ti mama ran wa lo sinu igbeku olohun dariji wa gbe omi re do gbe dani eni kan ninu moto mo wa mi o lo mi o mo fokan jo mo fokan tele nta nse ha eyan ayan fe gbogbo ese lero loro oni bi iwo olohun ba nsa mi ese wo ba se gbo mi dani omi itoro fun idariji ese leleyi oni ko sen to le duo oni sugbe idariji nbe lodo owo olohun ka le ma beru ese lero loro ati ni se olohun dariji wa for wa gba wa for wa ni afomo in the name of Jesus Christ oni mi ofe ku elese adu eleketa ti olohun ki ko ni adua fun anu e wa se mi favor kan nu leyi mo mo ko ti fe sun mo mo ko ti lie down kan dogbon dide ni iseju kan wa na omi yen si waju wa wa ki gbe baba sanu emi atawon omo mi e so be oni laarin odun ati nbo saarin odun bo o le mi o so ise mi ji oni ti nba binu ma si ranti anu ta lo mo boya binu olohun na la nla koja nigeria latari awon nkan ta ko bi ara si ati awon ise wa olorun o sanu mi sanu awon omo to fun mi mo wa dadu ayen gba gbogbo omo to nbe ni igbekun lowo lowo bayi gbogbo awon omo ti won jigbe ti ajinigbe jigbe olorun sanu won bibeli ni olorun si sanu peteru si se lo angelis lati lo yo ba wa yo awon omo yo olorun nitori iku atajinde re yo won ku ninu igbekun igbekun amunisin sanu won igbe wa losan ati loru niwon igba ta ba dake olorun aba wa ka mo eyin ayan fe omi to gbe kale yen o ku igba kan soso ti nso tele si ni kete ti ba so tele si e gbe mu ni ya wa wo bi won ba bi alakalada ya wa wo boya be woru awon olokiki oro to raye emi buku ti mo sami gbogbo igba lori to ba ti sun eni ti mo n ba wi won fi nkan kan fa o lara a dabi igba ti won ba fi blade ya o ni gbogbo ara wa ye ugba ya re wo bayi ati daranje won fa lasi eni kan ni si oda ni nu won kan da ko ninu egbe okunkun lasan ni gbogbo igba ti won ba da ko ninu egbe okunkun ila ami ajade lara re won target eni igbo ba gbe omi mu ti won ba tun bi won da ki won tun so pa won fe target e alagbara ile egun ile majemu ile yin orisa ile yin to lo won mo gbogun ti ayan mo re kan si ami apalenu mo in the name of Jesus Christ se wa ri ninu ile yin mo mama de angeli re si o angeli ko duro ti yin eyin ayan fe mo so nkan kan awa n gbawe lati ojo monday ati gba ni isin oni lojo wednesday o ti pe meta bayi iwo na le ba wa join tola merin pere loku ni igbaradi fun 77 bo se ti gbo pe wema lati se 77 teleyi fun idi kan tabomi ati ni gbogbo bi ti sona church ti wa ba wa ibe na lati fun awon eyan ni omi 77 wema ikan na lati fun awon eyan ni anointing oil wen my kan na ni ma ti fun yin ni sheet of paper ti emi oluwa ni ki fun yin o leju kan sinu omi e si fi kan e mama mu ikan dani te ka awon kan ti mo ko si e ka sinu onje yin gbogbo eyin te ba mo pe ofe ibe wangeli e je se bayi eni kan ni bo gan ni church yin wa baba woli lati iwo road e wo moto gbagi elebe so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen olufe e mura o ojo sunday ni 77 ipade majemu ni ekan ni mo waye losu jesus city la si ti mo se bo nitori bi gbogbo nkan se ri emi oluwa ni ka se ni wema ni ojo sunday an lagbara olohun yo to bi agun meje abo si eje so pe meje abo si mejo ka to bere isin eleyi oya ikini iru eniyan ti oya kankan ta pari ni bi owo agun mejila nitori ohun bojo ro na make sure ko debe eni kan ni woli se en so fun mi pa ni lo jesus city no fun di kan tabomi so gbogbo eyin omo olo egun gbaradi even ni gbogbo sona church wa ibe na won ko mi 77 akoko oru e ti o sele ri an mo mu ale fun yanu ti o sele ri ah bawo mo se fe se mo mi so join wa lola ka jo gbawe ago meji la mo break be ba fe ba wa join lo la popo la fe bi break ibepe a gbawe lataro a si break ni bi 12 e mura ke join wa ko jajo se now line waste akoko mo soro nipa angeli lana mo soro nipa angeli ninu we Luke chapter 1 verse 20 26 to 31 ibi lati ribi ti won ti ran angeli si obirin kan ni osu kefa won mo ran angeli nse ni bo ka to se nkan kan e dide gbogbo eyan omo olodun nawo e ke baba jo sanu mi gbangeli mi dide ko si eda olohun kan ti o ni angeli ninu hebrew language nigba ta won ti angeli tumo si a discover pe malaika ni won je angels are messengers malaika tumo si messenger the sent one eni ta ranse angeli malaika ni won je and bo go se nje ti olohun bo se wa yin o le ran won se emi oluwa ni ninu 77 ki n se nkan kan ta se ri fun gbogbo awon omo olohun ti won ni anfani lati wa si 77 mo nbo
1: hello baba mi emi omo yin latori afefe di o de tun jo mo ijo comfort life ministry ni ijaye ni ajala mo dupe lowo olohun fun re tolohun se ninu aye mi baba mi isegun o sele bi pe mo ni fibroid lati bi odun meso seyin mo ti koko sere nigba to yo tu wa pada ipade wa je multiple ni last month ten se program lori afefe e fi soro lori awon to ni fibroid e fi so pe awon odun ni ko ma se elomi won ni ka awon ma se ko ma ba ku ke fi ni ka jo kan lo se so temi na wa lara mi ti mo ba po o sele pe lati january odun ni kini ti wa worse mi ò lè jáde mi ò lè ṣe kankan pírọ̀dù yẹn gbigbigbi ni so nígbà tó wá lọ sọ́spítù wá ní mo máa ṣe ni ti alenu olorun baba mi lati osu meta this march mo ti san owo ka fe fi operation ba se wa san owo ton bbp se high ni ati aya ma se pe pe mo ba so ti mi o liwo theater pelu aya pe pe pe ni ati bp ah nigbo ti mo ti ri mi de ni tele baba mi on treat me for 2 weeks ko sise mo se ni ki gba ibi ko lo ni keja ni ni afri global ko ni ki lo se another test nigba ti mo de be baba mi ero po ah baba mi se ko se yin pe o mo se test ni a se test a se gbogbo e sugbon si la nenu olorun ma ti ma pada de hospital ogun to ni ko fun mi won fun mi asiko yen da wa bere omi ijo mewa won wa so fun olorun pe operation yin I must do it ti se ni gbogbo se because the disturbance is too much wan so fun olorun ninu mewe wa yin pe baba mi o omi mewe wa yi yato sogun to fun mi gbogbogun ijaya yen aya se gbogbo won ma se pe pe ati sun ise odise ati jeun o doran debi pe ara mi a ma gbon lodi lodi mo ni omi jome wa yi gbogbo ri iwosan gbogbo ri iwosan baba mi bi pe ki jome wa yen ti pe ojojumo lo gbadọ ki jome wa pe ma ti jome wa pe dijo monday ti mo lo fun we oso ni mo to we mi le we laaro wa so fun olorun gbogbogun aya jija gbogbogun iberu fun palida don want to see it in my life again mo de tun gbẹgbẹ fun anu lori mi lori awọn ọmọ mi ti ni ta ba fẹ ka so sinu mi yen mo ṣagbadura mo ṣe gbogbo ẹ this monday and I have appointments on thursday ijọ keji ọdun mo de sọ fọlọ pe ti n ba de hospital lọdọ doctor doctor yóò gbọdọ ri anything mọ no traces baba mi nígbà tí mo di hospital doctor yẹn tun wo mi o tun ni kọ lọ gbe fódà mi wa yàtọ sí n tori lori system all this not you madam o ṣe gbogbo series of tests wọn ò rí nǹkan kan àyà tó ṣe púlùmúpúlùmúpúlù ká máa sọ tẹ́lẹ̀ pé mi gòkè lè dúró mi kì í lè rìn mo máa máa ṣèkè mi agaga tí máa jàjà tètè jí ìrònú bọ́ta mi débi pé mi gòkè lè sùn bàbá mi matrices níjẹta kò sáyà gbingbingbin ìfúnpá mo gbẹ ti lọlẹ̀ dókítà láti máa bí mi pé is it not you káwọn ni kí n lọ ṣe test mo ní mi ni ó tún bèrè pé oògùn wo làwọn fún mi torí wọn ò rí nǹkan kan mọ́ wọ́n tún mú apá mi wọ́n tún yẹ̀wò gbogbo gbígbọ́n gbogbo gbogbo ẹ̀ ló kí ẹ sì fún anything wọ́n wá sọ sínú ẹgbẹ́ yẹn ẹ̀ tí ìdá kọ̀ọ̀kan mu jésù olùgbàlà ló bá mi ṣe ń bá sọ fún mi where is God mo tún sọ fún pé fáàmì gan mo tún drive wá hospital because mo tún drive dáadé since january mo tún drive gbẹ̀yìn mi ò lè drive sẹ́ni tí ó kò tẹ̀lé rìn ló máa drive I drive by myself bàbá mi mo dúpẹ́ o fún ṣèrànṣẹ́ nínú ayé mi o even wọn ti approve mi bá láti tọ́ọ̀sì pé àṣogún àrùn tó di operation pé wọn ò rẹ́ ní traces kankan mọ́ bàbá mi mo dúpẹ́ o ìṣèrànṣẹ́ yìí gbè mí o ó gbè mí tọmọtọmọ o nígbà tó tún wá dijọ́ léyà mi ò ní wọ́n nira lápò mo kọ̀ déédéé gba 100,000 gé mi bàbá mi omijọ monday tún nìyẹn o lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti sọ̀dà mẹ́wàá mi tó rẹ ti bá wa wí ẹ̀ríkà máa fìdá mẹ́wàá wa dọ́là ẹ̀mí nọmba wọ́n máa fìdá mẹ́wàá mi dọ́là gbọ́lẹ̀ má sọ ọjọ́ kejì tàbí kó tẹ́pẹ́ alẹ́ ọjọ́ kejì máa tó sọ exactly mo sáré sọ 10,000 naira dẹ̀ mẹ́wàá mi bàbá mi mo dúpẹ́ ẹ̀mí náà mo rí o ẹtì ní bá mo rí tó bá sọ ìjà rí mi gbàgbá bá mo dẹ̀ tún wá nígbàgbọ́ pé my this operation is very very successful agbára ọlọ́run bàbá mi ló bá jóògùn náà ni omijọ́ mẹ́wàá yẹn náà ọ̀tẹ̀ wà lọ́rùn o tí mi bá tún máa yọjú bàbá mi ó yẹ tètè bá wa ṣe o ká tún fi mí wẹ o ká tún gbà bùkún sí lọ́tún ló sí o bàbá mi ò ṣe gan ká gbàwò sàn sí o.
0: mọ̀mọ́ yẹn ni bí mi bá tún yọjú ìmí ìwulẹ̀ tiẹ̀ ti yọjú pépà méjì kan bẹ tí ẹ̀mí olúwa ni kí n fún yín wọ́n kọ nǹkan sí lára níta sì kọ́ sí nígbà tẹ́ bá dé church ẹ mọ̀ gbọ́ pépà méjèèjì yẹn ìkan lẹ́jù sínú omi wẹ̀yìn ẹyọ kan lẹ́ mú dání nígbà tẹ́ bá mú dání àwọn ẹsẹ̀ bíbélì tó wà ńbẹ̀ ìyẹn lẹ́ẹ̀ka sínú omi omi 7-7 tá a fún gbogbo èèyàn ní ọjọ́ sunday àti anointing oil tá a fún gbogbo èèyàn ní ọjọ́ sunday ẹ̀yin àyànfẹ́ pẹpẹyẹ ọpọnmọṣà o ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí mọ̀mọ́ yẹn o ó gba ìwòsàn sista yẹn ni mo ti drive ọkọ̀ nísìnyí láti january ni because of high blood pressure and systematically wọ́n mọ̀ wakọ̀ gbogbo àyà gbigbigbi ìwọ náà wò báyọ̀ ẹ̀ṣẹ̀ ṣe nìsí ẹ̀yin kan bẹ́ẹ̀ ń bì tọ́jẹ́ gbé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ báyìí àìsàn rẹ ní àdàkọ̀ yẹn tèmi ò dúpẹ́ kémi ò gbàdúà èmi kàn mú wòyàn sàn pásítọ̀ kan ní wòyàn sàn Ọlọ́run ọba ń gbọ́. Áńgẹ́lì gan kọ́ ní wò yàn sàn, Ọlọ́run lòdùwò sàn. Gbogbo ilé níbo lọ wà? Èmi sì ti kìlọ̀ fún yín. Wọ́n fi ìdá mẹ́wàá ẹ ṣeré, bọ́lọ́run bá ti bless ẹ, àtètè sàn ìdá mẹ́wàá, àtètè sọ rẹ má jẹ̀mú tiẹ̀, látètè tó rí mi. Ẹ̀yin kan ká sọ mọ̀ gbọ́n ìsàn jọ́ tó bá fẹ́ parí. Ìsàn rẹ má jẹ̀mú mi tó bá dọ̀la. Kí ló dé tó ń fi mírékù ẹ dọ̀la? Ẹ̀yin àyànfẹ́, kí n tó sọ nǹkan kan nípa 77, mo ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ náà. Tó o bá fẹ́ join mi ní ìdajì, ẹ lè wá wò mí kí wọn náà join àdúrà tá a máa ń gbà lórí Facebook. Aago mẹ́fà àbọ̀ 6:30 títí wọ 7:30. O lè bá wa gbà wẹ̀ 12 là yẹn lórí Facebook náà ni. Gbogbo ká tó wá chọ́ọ̀tì ó di Sunday. Ọ̀dẹ́kúnlé ẹ̀ pàfẹ́rà ní kẹ́ ẹ wá lọ. Ẹ lọ háàdì mi ń bẹ̀. Ṣé ẹ rómi tẹ́ ẹ gbé kalẹ̀ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí? Gbólóhùn kan péré wọn ni kí n sọ sí. Ẹnìkan ní wòlíì ẹ ládùúwà méjì la fẹ́ gbà bẹ́ẹ̀ ni. Ẹ̀yin wo lẹ ìsan rẹ má jẹ̀mú yín tẹ fẹ́ san tiyín náà lónìí? Ọfẹ́ san tiẹ̀ tàbó ní ìdá mẹ́wàá kan tó ọfẹ́ san. Ẹ jẹ́ ń fún yín láàkàn ti nàmbà chọ́ọ̀chì. Bíbélì lọ sọ bẹ́ẹ̀, ẹ̀ẹ̀kan la sì máa ń ṣe bẹ́ẹ̀ lóṣù. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Ẹ̀yin àyànfẹ́ o, ẹ̀yin ọmọ ọlọ́run ò ní lọ́jọ́ àánú. Ṣé ìrúbọ má jẹ̀mú rẹ sọ́ọ́rẹ́ àánú san ìdá mẹ́wàá? Ẹ lè lo àkáǹtì yìí. Nínú ìwé Psalm 50:5, ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Fi irúgbìn ẹ wọnú má jẹ̀mú. Àkáǹtì nọmba chọ́ọ̀chì ni 1966-36-38-73. Comfort Life Mission International ni ó gbé jáde. Access Bank. Bí ìyàn ọba wọlé lo eléyìí 2017-42-90-47. 2017-42-90-47. Comfort Life Mission International nìyẹn ló gbé jáde. First Bank wa ni. Olùfẹ́ ṣe kó o wá wo ohun tí ó ṣẹlẹ̀ nínú ìpín ìràwọ̀ ẹ. Ẹ jẹ́ ń fẹlé ìkun. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé òun áńgẹ́lì ó sì lè ránṣẹ́? And mo fẹ́ sọ nípa iṣẹ́ tí àwọn áńgẹ́lì ń ṣe. Nínú ìwé Luke chapter 1:19, ibi láti kọ́kọ́ discover pé angels they are messenger. Ẹnìkan níbẹ̀ oníṣẹ́ ìránṣẹ́ tí máa ń jẹ́ iṣẹ́ ni wọ́n. Iṣẹ́ kí wọ́n máa ń jẹ́? Ìròyìn ayọ̀ níbẹ̀ lọ́wọ́ wọn. Ẹgbọ́n tí Bíbélì sọ nínú ìwé Luke chapter 1. Ẹgbọ́ bí Gabriel ṣe pera rẹ̀ ní verse 1, angel ní jẹ́ bẹ́ẹ̀, angẹ́lì. Àǹtí ń bá sọ̀rọ̀ débẹ̀, angẹ́lì mẹ́ta péré ń Bíbélì ṣàlàyé fún wa. Ìmọ̀ ibi táwọn kan ti máa ń roko àwọn angẹ́lì jẹ́ máa ń dakọ̀ o. Ó ṣeé ṣe kọ́ jẹ́ pé àwọn angẹ́lì tó ti ṣubú. Angẹ́lì mẹ́ta péré bí Bíbélì ṣe tóbi tó yìí ni wọ́n ṣe sì dakọ̀ rẹ̀. Ẹnìkan ní ẹ̀sà wò mọ̀ ń padà bọ̀ tá a bá lè débẹ̀. Ẹ wo verse 19, ó ní angẹ́lì náà sì dáhùn ní verse 19, Luke 1:19. Ó wí fún un pé èmi ni Gabriel tí máa ń dúró níwájú Ọlọ́run. Èmi ló rán wá láti sọ fún ọ àti láti mú ìyìn ayọ̀. Ẹ sọ pé ìyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá. Gbogbo èèyàn dìde kẹ́ ẹ gbọ́wọ́ lórí. Ẹ ṣe kígbe bàbá tó ọba nígbàgbọ́ ni o. Ẹ̀yin tẹ́ ẹ bá nígbàgbọ́ ni, ẹ̀yin tẹ́ ẹ ń tẹ̀lé prógráàmù yìí, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé títí dọ̀la Ọlọ́run sì ń gbàdúrà. Àwọn kan ti dé lẹ́bù bí tó jẹ́ pé wọ́n ti gbàgbọ́ pádùn ìgbà. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pádùn àsìn gbàdọ̀la? Ìwé ẹ̀ làwọn ti ń sọ̀rọ̀ yìí. Ẹni bàbá ángẹ́lì tí ó fún mi ní ìròyìn ayọ̀ sí mi. Àwọn ángẹ́lì kan bẹ tó jẹ́ pé ìròyìn ayọ̀ wọn ń gbé kí. Ó lé mi ni Gabriel. Ìkan nínú àwọn ángẹ́lì tá a mú okùn ẹ̀ nìyẹn. Ó su kẹfà la wà yìí o. Àwọn ángẹ́lì ọmọ káàkiri. A fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ kó tó dalẹ̀ pé àwọn ọmọ tí wọ́n jí gbé di rírí o. A fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ pé owó rẹ ti ń gbẹ́sẹ̀ lé ti jáde. A fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ pé wọ́n fọ́ mọ ẹ ládmíṣàn kan yìí. A fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ pé o lóyún o. A fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ pé lẹ́tà iṣẹ́ rẹ jáde. COS yín jáde. Ẹ kégbe bàbá jẹ́ ń gbọ́ ìròyìn ayọ̀. Wẹ́mà láti ṣe 77 tẹ́lẹ̀ yìí fún ìdí kan tàbó míì àti ní gbogbo ibi tí Sona Church wá bá wà. Ibẹ̀ náà láti fún àwọn èèyàn ní omi 77. Wẹ́mà ìkan náà láti fún àwọn èèyàn ní anointing oil. Wẹ́mà ìkan náà ni màá ti fún yín ní sheet of paper tí ẹ̀mí Olúwa ní kí n fún yín. Ó lẹ́jù kan sínú omi. Ẹ sì fi ìkan. Ẹ mọ̀ mú ìkan dání tẹ́ kà. Àwọn nǹkan tí mo kọ sí ẹ kà sínú oúnjẹ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ọ̀fẹ́ ìbẹ̀wò áńgẹ́lì. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé títí dọ̀la ìròyìn ayọ̀ sì wà? Kí ni wọ́n ń pè ní ìròyìn ayọ̀? Ìró ìdùnnú ohun tí wọ́n sọ fún ọ tó múnú ẹ dùn. anti royin ayo ba de emi eyan si soji te ba re tin ku lo to ba gbo iroyin ayo yo soji lojiji iroyin ayo lo suwa mo wa notice e pe gbogbo bi won ti gbe iroyin ayo nu bible angeli ni won ti e na nbo a jo gbawe ko si sin ta mo fi kigbe oluwa mo fe gbo iroyin ayo olohun mo fe gbo iroyin ayo ise mesan ni awon angeli mo je ise mesan won mo se ninu aye angeli po de bi pe nigbati mo ka bibeli mi lati nu we genesis wonu we ifihan in fact bi eyan na won se po won lo won bo ni e ja de yen mo angbara adi fun 77 ni and se wa so nkan fun angeli le boy ye le awon angeli kan be ti mo boy ye won kale and ni kete ti an ba boy ye won le won da bi eyan angeli mi e je sorry so bayi wi pe ninu we Luke chapter 1 verse 1 to 12 you will Luke chapter 1 verse 1 to 12 ari baba kan ti won pe ni sakaraya omo odun 84 ni ngba to pe 83 langeli yo si ninu temple o ni sakaraya mo banu je iwo na deni ti o loyun iyawo ori o bimo logo logo o na lo yo si Elizabeth won lo fun ni royin ayo gbogbo eyan so le fo si waju wa kan be si waju bayi pe baba je ngba royin ayo ko to dale angeli odekunle epaphras fun mi ni iroyin ayo ibe ni kokko ninu we Luke chapter 1 verse 26 to 31 si se ni maria nwe lewe bangeli se yo sinu o ni maria maria iwo mo birin ta koju si se lore wa loyun wa bi olugbala olugbala ye yin ogbaye inu e lati gbe odi alabukun fun ninu gbogbo obirin ti nbe ninu aye o gba iroyin ayo ise angeli ni so gbogbo bo se ngbo mi bayi angeli re nbo lati fun o ni iroyin ayo angeli re nbo lati mo yo si o and oluwa so be fun oni ka wa kigbe egbe angeli yin dide ninu iwe Luke chapter 2 ewo chapter 2 verse 10 to 11 ibi la to ti ri ibi ti angeli to ti dide ti won lo so fun awon oluso agutan ti nso eran won ati bi olugbala o e ma yo e ma lo e ma yo inu yo mo dun ah ki lo de to le ke baba angeli ti o fun mi ni iroyin ayo nibi to ba wa ko yo si mi laarin ojo meje ko to di on the edge mo fe gba iroyin ayo mo fe gba iroyin ti ngbari mo fe ni testimony olorun di day ninu agbara ran angeli si mi and to won ba nbo ta won angeli yen ba nbo won le mo gbe ye ko mo ba daku eyan ki angeli ko mo daku o si le mo kon won angeli angeli angeli mi e ki gbe angeli mi da mo nbo ewun ti ya iso
1: leri mu leri mu leri kole baba mi oluwa ma sagbara dọtun ni ijo wednesday látìgbà tá a gbàdúrà tán ẹni ká ṣọrẹ àánú látìgbà tá a gbọ́ tí rédíò program dọdún mo tún gbọ́ tí 6:30 ẹni ká ṣọrẹ àánú lóòótọ́ owó kan lọ́wọ́ mi ẹni ká ṣe 1000 ilẹ̀ yẹn pé 500 ni mo ní sí mind kò ní fi ṣe bọ́ ọkọ̀ bọ́yẹ́ kò sọ pé ṣe 1000 náà ọlọ́run mọ bó ṣe máa ń ṣe ọlọ́run tó ń yani lẹ́nu mi lótìítọ́ lódodo ọlọ́run dẹ̀ yà mí lẹ́nu mo fi 1000 mo fi gba 200,000 lo ní ìtí ẹ̀wà tó tètè mọ̀ pé ẹni yẹn ti ṣe owó sí ni fún ẹni olóṣèwà ń pè mí lẹ́nu friday pé ṣé o rí nǹkan kan ni ṣé o gbà láti ni and truly mi ò gbà láti ni tóòtọ́ àfi bí mo ṣe lọ rí gẹ́lẹ́ lẹ́nu yẹn ṣe sọ mo ṣe lọ check account balance ní app yẹn mo bá rí pé 200,000 gbàgà mo ti wọlé síbẹ̀ mo dúpẹ́ rẹ ṣé bàbá mi èmi náà lẹ́rìí o ẹ ṣe rẹ bá mi kí mọ́ náà ẹ ṣe.
0: Nice ní irú àsìkò báyìí mọ̀mọ́ yẹn ló ń fẹ́ dá 500 naira tẹ́lẹ̀ òun bá pinnu kí n kúkú dá 1000 gbogbo ìwọ́ tó fẹ́ dá 2000 ò ṣe dá 5000 ò ṣe dá orí àánú tó yàtọ̀ kàn sí nǹkan kan times two tó fẹ́ ṣe lónìí kọ́ wá wò ìgbà tí ó bá fi dalẹ́ kó wò ròyìn ayọ̀ tí ó jáde nípa ìgbàgbọ́ ebẹ́lì ìwú ẹ̀bọ tó sàn ju ti kéènì lọ ìgbàgbọ́ lèèyàn máa fi ń bọ̀ ìgbà tí ó bá fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ kó ohun tí bàbá mi ọ̀dọ̀ wò nú ìpínlẹ̀ àwẹ̀ ẹ jẹ́ mọ́ ọ lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin wo lẹ fẹ́ san ọrẹ májẹ̀mú yín olóore àánú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti san ọrẹ àánú òní lọ́jọ́ àánú gbogbo yín ẹ mọ́ fi ìdá mẹ́wàá rẹ dọ́là ẹ̀yin ọmọ ọlọ́run san ìdá mẹ́wàá rẹ báyìí account number church nílé 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yan ba wole lo eleyin 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa niyan na ginto ni e ma lo e gbe omi yin yen jade omi yen ni mo fe so tele si last teminu aminasha tahaladusha mo ran ase wonu omi yen lo bi eni keni ba mu ninu e agbe angeli e dide ko bere si ja fun omi to gbe lowo iko di majemu adabi ti o ba so mi lare ni ti won ni ko sanu e loku omi o ya parada sise iwosan sise isusile lara momo yi mo so mi idogun mo so di majemu mo so di eje jesu mi la tu amanasha olufe mu omi yen o le damu mi we ko se nkan kan sa to ba le damu tan but de di omi to le mu tan mo ni obi wa sun la lei ko ba jesu pade sun la lei ni alaafia ti layo olufe ba se n ba kini ibo in to de o sele o bi ogo se nje ti olohun emi ati eni loruko baba to ma ti temi mimo ni woye ola na ba kan na eyin omo olohun ti won bi loni and bi yanu e ba ti n sele mo send the testimony si mi inu mi n dadun gan sa and gbogbo eyin omo olohun mo san da mewa re o mo san da mewa o bo se lo bi se to de yen yo ti oluwa fun oluwa gbogbo eyin omo olohun ti won bi loni e wa kunle oni le n se birthday yin ayajo oni ojo keta ninu osu kefa iwa ayajo bayi ni won bi o eyin te mark wedding anniversary iwa ayajo bayi le mari emi kan pase ni ninu ile yin iwo omo birin iwo baba iwo mama to mark birthday e gba iroyin ayo iroyin ti o mu kinu re o dun iroyin to je titi dale ati wa tomo ati gbogbo eyin te mark birthday ati delay oye egba in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary Nigeria o to di on the edge loruko Jesus ka gba iroyin ayo in Jesus name gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 God bless you.
2: Awa tini Splash FM la wa fe ma bo. Splash FM, o wa fe ma bo.
3: Splash 105.5 FM, the integrity station.

0: Ọlọ́run ìbàrẹ̀ lálẹ́ tèní. Olúwa àwọn olúwa.
1: Ètò ìgbéyàwó yìí kò mọ́.
0: Ẹni mímọ Ìsírẹ́lì.
1: Àárín lọ́kọ̀.
0: Àpáta ayérayé ibi ìṣàdìwà.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìwọ ni àwa ń yìn, ìwọ ni àwa ń sìn.
1: Nítorí ọmọ.
0: Ìwọ ló ń bá wa ṣe ní gbogbo ìgbà.
1: Nítorí ọmọ.
0: Olúwa, kábíyèsí rẹ o.
1: Bàjẹ́ kò mọ́ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Alẹ́rù ni ọba àwọn ọba.
1: Kọmọ gbọdọ bàjẹ́ o. Ìlú ò gbọdọ bàjẹ́. Kọmọ gbọdọ bàjẹ́.
0: Ìwọ ló ti ń bá wa ṣe láti ìgbà tá a ti bẹ̀rẹ̀.
1: Kọmọ gbọdọ bàjẹ́ o.
0: Títí di àkókò yìí.
1: Iye ta ń sọ wípé kò ní bàjẹ́ o.
0: Kábíyèsí rẹ̀ Elédùmarè.
2: Bàjẹ́ lè tó kọkọrí afẹ́fẹ́.
0: Ọlọ́run ìpilẹ̀ṣẹ̀ wa. Aláàánú àtolóore ọ̀fẹ́.
1: Kò ní bàjẹ́ lè tó.
0: Aláfàyìn ti gbogbo àgbáyé.
1: Kò ní bàjẹ́, kò ní bàjẹ́.
0: Ọba tí ń gbọ́ tukù tí ń gbọ́ tẹyẹ.
1: Andé yìí ń ká sọ.
0: Ọba tí ń gbọ́ tàwọn èèyàn. Kábíyèsí o.
2: Ìbàjẹ́ lè tó ògùnrí afẹ́fẹ́.
0: Ìbọ Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn. Ìbá kọ́dá ayé, ìbá ṣẹ̀dá. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà. Ìbá ẹlẹ́sìn àbáláyé.
1: Ògùnrí afẹ́fẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó ògùnrí afẹ́fẹ́.
0: Ìbá ọmọ kú ayé, ìbẹ̀yàn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.
1: Kò ní bàjẹ́ lè tó tó.
0: Ìbá ọmọ ṣíṣe ń rojú ẹ̀ka alẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó.
0: Ìbọ̀gá mi ọmọọba Kọ́ládé Àlàbí. Ọmọọba Tólòdé Òṣogbo. Àyà Kókó Ònàkí Ajímọ̀tábà Oògùn. Bàbá mo kí yín ẹ̀ka alẹ́ o.
1: Kò gbọ́dọ̀ bàjẹ́. Ètò ìgbéyàwó. Kò gbọ́dọ̀ bàjẹ́.
0: Lórúkọ bàbá wa ọba Adébáyọ̀ Àkàdé.
1: Ètò tó ń gorí afẹ́fẹ́ o.
2: Kò ní bá.
0: Àti àwọn ọ̀gá wa lẹ́ka òjẹ̀ka kọ̀ọ̀kan nílẹ̀ṣẹ́ yìí.
1: Ilé ọgbọ́dọ̀.
0: DJ Spider Mẹ́ńkàlè Tòlálẹ̀ Tèní.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí.
0: Ọ̀nà jẹ́ kẹ láǹfààní àtòyọ̀ ọ̀fẹ́ láti máa gbọ́ mi nílé kẹ̀tẹ̀kẹ̀tẹ̀.
1: Ohun àṣírí ìbẹ̀ẹ̀kọ́ ẹbí àjọ tuntun.
0: Ọ̀túnba Isaac Adéyinka lorúkọ tèmi. Ọmọ mòro àtètè kan tábàntílé ìfẹ́ bọ̀.
1: Ó dàrú.
0: Ìfẹ́ òye làgbò níbi tójúmọ́ ti mọ́ wálé ayé.

0: tó ní bàjẹ́.
1: Táyé ń bẹ ń kàlè tò léni.
0: Bàjẹ́.
1: Kẹ́hìndé náà ń bẹ ní kàlè tò léni.
0: Kò ní bàjẹ́ o.
2: Kò ní bàjẹ́ létò kòkòrí afẹ́fẹ́.
1: Ẹ̀gbọ́n àtàbúrò, ṣá wà ní Táyé àti Kẹ́hìndé.
0: Ẹ̀wò yìí.
1: Ṣá sọ pé ìkan náà ni wọ́n ní. Ẹnìkan lọ́kọ́ dé, ẹnìkejì náà tún dé.
0: Kò mọ gbọ́dọ̀ bá.
1: Ṣùgbọ́n àwọn eléyìí yóò.
0: Ẹjẹ́ ayọ̀ tó.
1: Ìkanlẹ̀gbọ́n ìkanlàbúrò.
0: Ìtòrí ọmọ. Ẹjẹ́ ayọ̀.
1: Àbúrò ní ti máa ń gbéra ga sẹ́gbọ̀n rẹ̀.
0: Ìtòrí ọmọ.
1: Ń gbẹ̀gbọ́n ọ̀bá sí ilé.
0: Yóò gbọ́dọ̀ bàjẹ́.
1: Yóò gbéra ga sáárì rédíò.
0: O ìlú ọgbọ́dọ̀.
1: Ńgbẹ̀gbọ́n bá dé, mi ò ní lè sọ nǹkan kan mọ́.
0: Ẹ o.
1: Ngbà tí àbúrò òṣìṣẹ́ nílé.
0: Jẹ́ o, àárín ọ̀rẹ́ o.
1: Ẹ̀gbọ́n rẹ̀ ni ó pè mí o, ó lóun wà ní sódì o, ó lóun wà ní kiníkan o, kiníkan kankan o.
2: Oníbàjẹ́ létò.
1: Ọ̀rọ̀ ẹnu lásán gan la fi mẹ̀gbọ́n.
2: Fẹ́fẹ́.
1: Ọ̀rọ̀ ẹnu lásán gan la fi màbúrò. Bóyá bó ni ṣe wáá ṣe lálẹ́ tèmi o. Bó ni ṣe ṣe lálẹ́ tèmi o.
3: Tẹ̀rí njẹ́ òfẹ́ yé mi ń bẹ̀, ó sì dàbí ẹni wípé làwọn mi náà ń ṣe kinní kan lótùfẹ́.
1: Nìbàtà
3: ké lótùfẹ́. Ẹ ló ní Táyé. Àjùmọ̀kọ́ ní Táyé.
1: Èrò ọmọ ní Táyé àti Kẹ́hìndé sọ pé Táyé
3: ló ṣe ní Kẹ́hìndé. Ó ní Táyé nù àwọn gbogbo táwọn èèyàn náà rí bí ṣe bó ṣe ń ṣẹlẹ̀ láti ìgbà ìwá. Bó ṣe wá jẹ́ Táyé òun torí pé ó ti kọ́kọ́ délé ayé. Ẹ máa ń púrúfù ẹ̀gbọ́n bá wọn. Ṣùgbọ́n tèmi rí ń pa Yorùbá. Bá a ṣe sọ ni wípé
1: Kẹ́hìndé
3: ló taari ẹ̀ pé ìwọ kọ́kọ́ lọ pọ́nrán ń ṣẹ ni pé lọ yẹ ilé ayé wò pé tó bá jẹ́ pé ó dùn tó bá ti sọ pé ó dùn pé ó dùn ó dùn èmi náà ò lè máa bọ̀.
4: Ọ̀gá
3: tí tàwa ni ká gbẹ̀gbọ̀n fún bá wọn.
4: Ọ̀gá àgúnbàjẹ́ òwúlẹ̀ lodò ẹ̀nà náà ni odò àgúnbàjẹ́.
1: Okay.
4: Ẹ ti ọkọ kí mi kú oríire náà.
1: Ọkọ oríire.
4: Torí pé níjọ́ tá ń bọ̀ láti Moro.
1: Bẹ́ẹ̀ni.
4: Mo sọ fún yín pé ẹ ti ẹ̀wà ọmọlé mi ní ilẹ̀ Èkìrè láìsí pé láì mọ̀ pé mi gan náà ẹ ń padà kó wá sílùú Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
4: Ní ọwọ́ ọ̀nà níjẹjọ. Mo pè mí ẹ̀ mọ̀ pé èèyàn yí fọ̀rọ̀ lo torí lára
3: àdéhùn. Èmi ò sọ̀rọ̀ tẹ ní
4: àìdá family ìyàwó mi bá mi ṣe ọ̀làdúpẹ́ ni mo fi ń pẹ́ kí mi kú oríire wọn ti ń bá mi àdéhùn tí wọ́n ṣe fún mi bí ọdún mẹ́wàá sẹ́yìn ọlọ́run pé wọn ó ti máa bá mi fúfilẹ̀ díẹ̀ láti jẹjọ wa torí tí wọ́n sọ fún mi náà nígbà yẹn tí mo fẹ́ fi ọmọ wọn ni pé àwọn ó mú mi kú ń kiri pé màá mọ wá gbé Ìbàdàn ṣùgbọ́n ní láti jẹjọ láti bí olóṣù kan wá láti ń sọ̀rọ̀ yẹn bọ̀ so kó tó wá di pé wá di jẹjọ mo sì sọ fún pé mo fẹ́ kẹ́rù kó ń kiri o. Àwọn àna mi o wọ́n ti fún mi nlé ní ilé tí wọ́n ń gbé tẹ̀tẹ̀lẹ̀ tó rán ti padà lọ kọ́lé mi ilé tí wọ́n ń gbé tẹ̀tẹ̀lẹ̀ wọn ní kémi àti àwọ̀ mi wá máa gbé bẹ̀ báyìí o pé ara àwọn àdéhùn tí wọ́n bá mi ṣe ń gbà tí ń fẹ́ mọ àwọn ni pé àwọn ó fún mi ní ilé tí mo gbé Ìbàdàn ń kúrò ní ibibẹ̀ ìkiri o ṣùgbọ́n òun torí pé ó ti gbọ́ pé mi náà fẹ́ kó kó ń kiri pé mo fẹ́ kó wá Ìbàdàn ìbínú yẹn níbẹ̀ lára ẹ̀
3: àdéhùn ká ti sọ
4: kò fẹ́ kí n soríire rárárárárárá
3: máa gbọ́
4: ó sì tún wà lára àwọn àdéhùn míì táwọn fámìlì tó bá mi ṣe ni pé ìyá bàbá tí mò ń lọ kí n mọ̀mọ́ lọ kí n mọ̀mọ́ rìnrìn òru mọ́ o pé torí àwọn bí nǹkan ṣe lọ nísìnyí o pé lára iléeṣẹ́ tí àwọn dálẹ̀ pé ń di area kan mọ́ bó ṣe pé kí n máa lọ bá wọn lọ aṣọ kí n sì máa mójútó laundry ìyẹn o pé
3: ẹ mà gbọ́
4: bàbá nísì so wá possible kí àwọn àna mi kí wọn ó rore tó dáa bá láti ọdún mẹ́wàá tọ́lọ́ pé kí wọn ó sì mọ padà rántí ẹ nísìn ká ní kí wọn á mọ
3: sí yọ̀ǹde ìdànù
4: so kí wọn á dànù má ní kó ọ̀rẹ́ mi ìwọ náà gbọ́ bó ṣe bìbì nínú pé èmi ọ̀gbọ́n o sàn fámìlì ìyàwó mi ní màá tẹ̀lé ọ̀rọ̀ wọn pé ń fún mi nlé mo á ní mo kó kó ń kiri mo kó wá Ìbàdàn.
3: Wà á máa gbọ́ bàbá wa Alàgbà Adébọ̀wálé àtàdé Yinka wọ́n sọ̀rọ̀ kan tínú mi dùn sí ní last week. ngba mo ni o pe mi lowo osan o se n gbo pe o pe mi ni owo osan o won ni agba e kini ke ba wo je pe ki won je apa ni se tulo tulo ni
5: sa e ka le sa won be jire yi o ni raji se wa go to bayi
4: awon family yawo mi ile ti o ti
3: ni bawo je ni last week
4: be go ba de
3: mo se wa fenu are so ini ti so ni
5: o la ti ma so lori akitan
4: mo ti mo bon na le tele
3: lori akitan mo ko
4: mo ti mo bon re eh fe mi fun re
5: lori akitan lo lo sun
4: eh fe mi fun re o
3: o ni flat ni ke ma tori akitan
5: baba bo abe niyan
4: daddy
5: awon ana re ti kori e babe
4: ara ore to de ti mo si wo pe ah eyin eyan o e support mi ohun ibinu ni o pe mi o
1: elere ti o
5: ileri ti o ba ileri ti o ba ileri ti o ba awo ti tiwa na loju etu to wa wi lori agbagbe
1: ori akita lori so
4: ti e daddy
3: e ri pe mo so na bimbo ba de yo wa fenu ara e so ile fini
5: iwo lo wa ma lo so
4: wọ́n ní àpàpà tí mo ń lọ tí mo ń forí lakú forí lawó gbé lọ pé àwọn kí wọ́n á mọ mójútó ilé iṣẹ́ àwọn
5: pé àpàpà rẹ kó máa dé ọlọ́run ó máa ṣọ́ ọ̀nà yóò máa ṣọ́ ọgbọ́.
4: àṣẹ mo tiẹ̀ lọ́ta lóko yìí
5: ọlọ́run máa lọ sọ ní lọ́ndùrì àná
4: tẹ́lẹ̀ kí n kúrò lọ́wọ́ ọnú pé kí n máa kọ́bọ̀n bá dẹ̀ tí wọ́n sì ní kọ́bọ̀n kẹ́rù.
3: kò sí wàhálà èròǹgbà tí baba adébọ̀wá lẹ́nu tá a bá ti ń wá ń rérò gbèyàn méjì mẹ́ta ti ń jọ a jẹ pé
1: ẹ ṣe dáàdi mi
3: ẹ rí pé mo sọ bàbá náà wọn sọ ń jẹjọ pé àgbàwé báwo jẹ mo fi ṣe mo ní gbé ó wà fẹnu ara ẹ sọ ń bá dé.

0: Hey, my
1: buffoon.
0: Ìyàwó sì rẹ̀ yóò ra ìfidẹ́lì ìkọ́kọ́ lọ́rùn. Máa bá a lọ ta o. Ewé dúre máa hàn.
2: Dádì, dádì, lára àdéhùn tí ẹ ṣe fún mi, nígbà tí ń fi ọmọ wọn gbà náà lọ́hùn, wọ́n lọ mọ àwọn pé ṣé mo rí pé àwọn òní kan ga àwọn omi àwọn ọlọ́run omi sí gbogbo ilé ni. Nígbà tí mo mú dékìrì èmi mo mọ pọn mi.
3: Mo dúró.
2: Èmi mo mọ pọn omi.
3: Mo wá ní pè.
4: Ọlọ́run
3: mo
4: ṣàánú
5: fún ayé mi.
4: Pé sọmọ tí mo tọ́ náà nù.
3: Àbí
5: ni àwọn aṣọ́rọ̀ mi sí báyọ̀ lọ.
4: Ọlọ́run náà ni yóò gbé sí. Ẹ jẹ́ Adélé ò máa tó sọ
3: wẹ̀. Ẹ lè ya ọmọ.
2: Bá a tọ́ dé. Ṣé bí ara àdéhùn tí ẹ ṣe fún mi? Ṣé ẹ fẹ́ kí wọ́n mú mi kú òní?
3: Bá a tọ́ dé. Ẹ ní bá a tọ́ dé.
2: Màámi, màámi, màámi.
5: Ọlọ́run o, àsọmọ ọ̀gbọ́n kankan.
4: Ilé bá ti mọ́ àgbà ń pàkọ́ sí ni.
2: Ara àwọn adéǹdókù tán ṣe fún mi o. Adéǹdókù tó pọ̀.
4: Jẹ́yìn òdìjọ́ mẹ́jọ mọ́sọ adéhùn kejì mi. Eléyìí láti ǹjẹ́ táàtì rí jẹ tán yìí.
2: Pé fámílì ìyàwó mi ilé tí wọ́n lókù. Ta ní kẹ́mi àjàwó mi ó kó kó ń kiri. Ta ń gbé káwá máa gbé bẹ́ẹ̀ ní
4: Ìbàdàn.
2: Irọ́ ayé tán lókun
4: ni. Àmọ́ ti kó lọ.
2: Wọ́n ti kó lọ tuntun. Wọ́n ní
4: Bíbẹ̀ ń lè gbà yín ni.
3: Hello.
0: Ẹ pẹ́ tó.
3: Ètò ẹ̀
4: mà kò dédé wò.
0: Àràjá sàn ní ilẹ̀ ìyà tíkà.
3: Mọ́ mi ẹ ká lé
4: máa
3: o.
4: Ẹ máa kójọ mẹ́ta máa.
2: Wọ́n máa pé eyín á rélẹ̀ yín tí.
3: Yes, ma.
0: Ìjà ara jígbà tí mo yé òun. Ẹni tí mi ẹ̀ bá bu ní nígbà tí ẹ wù ẹ̀. Nígbà tí ẹ ní àmọ́ yín kọ́ ní lẹ́tọ̀ ní kẹ́ mọ́ ìwà gbọ́.
2: Ìwọ ni kí n kú lọ́wọ́ ọdún ní kiri pé kí n máa kọ́ bọ̀ ń bá dàn. Mo sì ní ọba ń kẹ́rù ń jẹjọ.
0: O rẹ ọgbọ̀n sí mi yẹ o.
4: Èmi ò sì fẹ́ tẹ̀lé lọ ọbẹ̀. Èmi fi gba rédíò wá.
0: O rẹ ọgbọ̀n sí mi yẹ ẹ mọ́ jọ wò.
2: Àti kó bẹ̀ kò sí tẹ́sẹ̀.
4: Wọ́n ti kó bẹ̀ ọ̀rẹ́
2: bí. Àwọn ẹni mọ́ máa dààmú kiri mọ́ pé kí n.
0: Wọ́n ti sọmọ ọ̀dọ̀ kẹ́yìn ni.
4: Má. Wọ́n ṣe kí
0: ni. Bẹ́ẹ̀ fọ pátá bẹ́ẹ̀ fẹ́
3: wò. Wọ́n fi sọmọ ọ̀dọ̀
0: kẹ́yìn.
3: Àṣọ oyọ.
2: Bàbá mi pọ̀ lóko yìí o.
4: Ẹ̀ná àwọn àti ẹ̀jẹ̀ ń sọ
0: yìí.
2: Ẹ láìkì mi.
0: Ìgbìmọ̀ tẹ fẹ́ wò lọ fẹ́ mú ìfẹ́ dínkù díẹ̀.
2: Mọ́mí ṣe rí
4: lẹ́yìn
2: bá fẹ́ mọ olówó ṣe ń pé ló dáa jù torí àwọn ẹ́ríà tó hùn ún tó ti lọ mọ́ mọ́ ẹni ò ṣe tó fi di pé ó kọ ọkọ̀ tẹ̀lé nínú
4: kẹrù jẹjọ. Ẹni ò jẹ́ ń
2: tẹ̀lé
4: ọlọ́ ní. Èmi ò fẹ́ wọ́n máa wò wá bákan náà.
3: Ẹni ò bójú mọ́.
0: Ẹgbẹ́ tí bá mi ní láti tọ̀lẹ́ ń lọ sùn. Òbójúmọ rárá àtọ́ ọmọṣẹ yá sí kan.
2: Ṣé ẹ̀yin ọwà gbọ́dọ̀ fi ọmọ olówó mọ́ báyìí nísìnyí?
0: Sọ̀rọ̀ yóò ti ṣe ẹ̀ ti ṣe fẹ́yìn náà wà fún mi. Ẹ̀rí wa gba aláàgbo ṣiṣẹ́.
2: N ò wá gbọ́ aláàgbo ṣiṣẹ́ àdéhùn náà bá mi ṣe, ẹ̀ sì ń fún fìlẹ̀. Èmi sì ní ń jayé mi, mò ń jayé orí mi ni.
0: Oore tí ọ̀tọ̀ ni ìyẹn.
2: Ọ̀dọ̀ yín ni òtítọ́ o.
3: Hello.
6: Yóò arò ní o.
3: Yes sir. Mọ̀mìrì. Oya mo ń gbọ́ yín.
6: Ọlọ́run mọ̀ ṣe Babatunde ní Agomu Ìwá o.
3: Agomu Ìwá.
4: Abagotunde.
2: So
6: Ọlọ́run mọ̀ sànù wa o. Ẹ ń dojú tàwọn ọ̀rẹ́ yín o.
2: Ẹni sùúrù ṣé ẹ̀yin náà tó sọ́pọ́ọ̀tì wọn àbí?
6: Ó ní ṣe ní sọ́pọ́ọ̀tì wọn. Mọ̀ mi ti mo rò pé wọ́n sọ́pọ́ọ̀tì wọn sọ́pọ́ọ̀tì gan.
4: Àmọ́ tẹ̀ tó ń pè sí kinní kejì gan.
6: Ìyá ìtẹ́ ẹ̀ lágọ̀ mo jẹ́rìí àwọn tí mo bẹ́ẹ̀ bàbá mi Adébọ̀wá nílé bẹ́ẹ̀ gbọ́.
2: So nísìnyí àwọn àna mi tán ṣe dáadáa fún mi kí n ti dáàbò.
6: Ṣé kí ẹ bá láwọn ọkọ̀ lé fún yín gan ṣáà gbé bẹ́ẹ̀ ni. o le tenu wo

0: lẹ́nu òní tọ́rọ̀ lọ́ mọ́ sí fún wa.
1: Ọlọ́run òní jẹ́ nǹkan oore láyé mi. Ọlọ́run òní jẹ́ nǹkan oore.
0: Àwọn ìgbẹ́jìmọ̀ yọnu lọ́wọ́ ìdààmú yẹn lọ́jọ́ alẹ́.
2: To eyan ba nsa de nkin to fi omo won en wa fun fili ade yen die die
0: e
2: wa ni
0: odun me wa seyin omo ara o e ma jo mo gba o mo ki gba awon eyan mi o mo ki yin o
3: e se
0: o e ko ri o to do
3: e se ka
0: do mi laye
3: e se o mi ayawo ayawo e tu ko e tu wa ko e tu wa ko a se do so fun
2: mi ti o be to to e fe pe winner wi pe agbawe bawo je mo wa ni
3: daddy wa
2: be na ni ori
3: hello daddy
2: to ba de e wa fenu are so
3: hello daddy
4: mr raji
1: yes sir yes sir
4: mr raji
1: yes sir
4: oku aloba o
1: e se njare ba mi
4: ta bo ni dada lo de o
1: adupe o emi na di dara abade o n o gbe kire mo bayi
4: iko le ologo se bu ke o
2: ba me ma kale
4: mr raji ina ma ti fe bo se o la so wele wele
1: ina
4: ina ma ti fe bo ti ola so
1: edu se ina ma tele gbogbo oro ta we yin so lata ro
2: ni fa pipe
4: to mo ke gbogbo mo ti ma so fa ngba keke won lo mo to yi ogban o mo ti do ni ma ma jina bo se di pa ina danu
3: o bo ra se de
4: o re de o re de li yi o
1: o re de ku waju
4: gbagba so lo ko so re gidi wa mo wa ma lo lo so o ma
1: eno won ni ki ani ki mo mo e mo pe nisin o ni bi mo se ma lo e ko ti mo lo Abuja yen pe bi pe idamu yen ti fe poju pe omo awon gan mo so pe ngba mi gan pe mi isun le njo meji meta pe
4: ne ba ni ojogun ile
1: alaja lara awon le se ti awon si dale are ni laundry pe awon mi ki mo lo so lawo ile akan ka won skin si mo moju to awon osise gaga bi manager
4: agba fu aso
1: e mo abi ngba ba ka so wa
4: sodo dandaru se dandaru lo di ma lo fo ni adodo
1: ogoro ti ke ni ko ni mo wo manager ni mi tin to ma lo so en si ma mo ni ma ri si awon osise to ku ori di manager le se kan
4: a te ma ka so agbada wa fun ko ma ba wa lo
1: so mo si di ku lo mo di ku kire bayo
3: en ma je na bo je la
4: so ori e de di yu mo di gbada no ko bi ori to da lodo ologun
3: aha agbada
4: Ekwedo
3: yes sir
4: Ekwa ti ku odun wa
3: o odun le o ase ku odun le sir e se mo mi mo mi hello mo mi
5: ina wo ni e bo si laso
2: ah o ti bo si ore di to lo ti bo be
5: ina to ti bo si ni aso wo
2: en bo wa lona bayo bayi mo mi
5: e ba n pe gbe gudani ngan ni je be Ọlọ́mọ sàánú fáyé yẹn o.
1: Ebe yín náà lẹ́ra burú yín ẹ̀yin lẹ́ mo ní ẹ̀tẹ̀lé alọ́ lé ìyàwó òǹjọ́ náà lọ́hùn-ún. Ẹ̀yin lẹ́ra burú yín máa sì sọ gbogbo oore yẹn lẹ̀ àti rí pé
5: ẹ̀yin. Gbogbo
1: oore wo. Gbogbo oore
5: wo lórí
2: ẹ̀dẹ́. Ìwọ ni a sọ fún wọn.
1: Pé ọjọ́ iwájú dáa
5: lọ́dọ̀.
1: Ọlọ́run
5: ẹ̀jẹ̀ ọ̀dà fúnre. Oore wo. Ẹ̀sùn wọn máa fún wa oje.
1: No,
5: auntie,
1: auntie, manager, facility manager, move a gembe. I sit in Kuang Bobo.
3: What
1: did you want? Hey, I am a bad account
5: officer.
2: Hey, can I let you pal? Is this right? Can I buy your buy, man?
3: Hello, daddy.
4: Hello,
1: yes, sir.
6: Yes, sir. Ṣé ti gbà láti padà kiri?
1: Ah, ọjọ́ ẹ̀ma bí
2: ọjọ́ ẹ̀ma àgbàlagbà ti sọ̀rọ̀ tó sì mọ̀ pọ̀gbọ́n jáde ńbẹ̀.
1: Bó ní ẹyin ní ìgbà tí ń fi kẹ́rù wọ̀bádàn.
6: Mo bá kọ̀, mo bá dé yín ká wá gbé mi láàárọ̀ ọ̀la. Ká wá kọrí sílé àwọn ọ̀nà rẹ̀ ń ká lọ bọ́ńdù ẹ̀ kú ọ̀bẹ̀. Àárù ẹ̀ padà fi
1: ọ̀gbọ́n ló
6: padà sí kiri. Ṣé
1: Àpàdà sí abúrú nù o, kò ní sẹlẹ̀ sé mi o. Nígbà tó lọ́n ti lè fọ́ ẹnu oore mi.
6: Àpàdà sí ibú òun kàn ẹ́.
3: Àpàdà
6: sí ibú òun kàn ilé bàbá ọmọ ojú ìbọmọ lẹ́yìn. Tọ́mọ bá lọ lẹ́gbẹ̀rún ọdún yóò padà délé bàbá ẹ̀ náà.
1: Orí ọdún mẹ́wàá tá ti bá mi sọ tọ́lọ́ wa pé kó máa kọ́ sẹlẹ̀ nísìn.
6: Ìwé ẹ̀ tí ò padà sẹ́yìn. Ìṣèpadà
3: sẹ́yìn,
6: ó ní rí lẹ́mọ̀ sí,
3: ẹ̀mọ̀
6: ní lọ́sílẹ̀, àdúrà gbogbo owó pọ̀ bẹ̀, ẹ̀mọ̀ rí ṣe wẹ́, ẹ̀fẹ̀kọ́ fún ayé o,
3: òní
6: sòrò rí
3: àtìkọ́,
6: gbogbo náà lẹ̀ ló jẹ́ sòrò rí àtìkọ́, bẹ́ẹ̀ ni ó di o,
3: ẹ̀ṣẹ̀gẹ̀ṣẹ̀ jẹ́ sà, ẹ ṣé o.
7: Ọ̀dọ́ ọba jẹ́ ètò ìgbé ọgbọ́n
2: ẹnu èèyàn méjì àbí mẹ́ta. Náà láti fìdí òdodo múlẹ̀ bí wọ́n ṣe sọ náà ni ó tí bá ti wí ṣàkótún sọ ṣàkóṣí sọ àdéhùn àti fa kò mú òkú yọ ńbẹ wọn ni kò dáa bẹ́ẹ̀ wọn ni kò dáa bẹ́ẹ̀ oore tí wọ́n lè ṣe fún yàn bí èèyàn lè lọ sí ìdílé tó lówó
1: bẹ́ẹ̀ni
2: kò fẹ́ ọmọ ńbẹ bí wọn ó bá sóore fún lóòótọ́ tí èso rí ẹ kẹ́ẹ̀dẹ́ kí wọn ó gbowó fún pé gbà iṣẹ́ wo ló lóun ṣe gbà ọmọ wa náà ló kúkú fẹ́ máa jọ ẹ mọ́ ja o ẹ̀ṣẹ̀ bá ìwọ náà mọ́ sórí bẹ̀m̀bẹ̀ sọkọ rẹ̀ má ti torí wípé bóyá nǹkí ààrẹ ló ti déèyàn kò wá máa ṣe bí olónìí rárá o sórí ẹ̀kẹ́ ẹ̀dẹ́ bá
1: sórí ẹ̀kẹ́ ẹ̀dẹ́
2: so bó ti ẹnu àwọn àgbàlagbà lóbi sì ti gbó iná láti gbóhùn torí àti rí pé ó ń ṣẹlẹ̀ káàkiri bẹ́ẹ̀ ló jẹ́ àmú wá àkàṣà dédé mú wá bá àti ti kọ́gbọ́n kan àti jíǹbẹ̀. Splash FM ní 105.5 takalẹ̀ka sílé funfun báláwú ní fẹ́lẹ́lẹ̀ nínú ìbàdàn ètò kò ní bàjẹ́ náà ló tún gorí afẹ́fẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ níjọ́ kẹjọ́jọ́ kẹjọ́ aago mẹ́wàá bọ̀ la máa ń bẹ̀rẹ̀ ètò ní gbogbo ọjọ́ Wednesday tá a sì máa ń parí ẹ̀ ní aago kan àbọ̀ ṣùgbọ́n ní àkókò tá a wà báyìí tó bá dùn báyìí náà àwọn adváti yóò fẹ́ wọlé
1: àkókò báyìí láfẹ́
2: ìdínú tá a fi fẹ́ pẹ́ díẹ̀ lónìí kí a tó bẹ̀rẹ̀ ètò aago mọ́kànlá ó wá lè ṣe é ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ó máa rí lákòókò ìdínú ètò kò ní bàjẹ́ ni akínádùkún ni mi ń jẹ́ ìkọ́lé ológunṣẹ́ tí ò bá wọn jọ tẹ kẹyẹ nígbà kọọkan ẹ kú kalẹ o ẹ wá nǹkan fìdílé ká tún jọ jẹ mọkàn tó ètò ti tòní ìdílé wo ní bàjẹ o káwa náà má fi ọwọ ara wa máa fa ntí ó bàjẹ ẹ kú kalẹ.
1: Tọ́ ọjọ́ bí eré ni o kì í ṣeré nígbà míì tá a bá rí bẹ́ẹ̀ yẹn pé nǹkan rí bó ṣe lóun fẹ́ rí látọ̀dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan wá a mú wá bí eré a mú wá bí ẹ̀nà láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọn ó kẹ́kọ̀ọ́ kan tàbí ìkejì lórí ẹ̀ ìyẹn ni a ṣe gba ibẹ̀ yẹn wọlé a dẹ̀ rí pé nígbà tí àwọn bàbá wa àtàwọn ìyá wa tí à ń pò pọ̀ lọ́wọ́ wọ́n rí wọ́n ń yọ àwọn ibi tí Mr. Raji tó ti fẹ́ ṣàṣìṣe tí ò gbọ́dọ̀ jìn sí kòtò láti bẹ̀ so wọ́n ń yọ fún un tó dẹ̀ mọ̀ pé òun náà mọ̀ pé kò sí ọ̀rọ̀ níbi
2: bẹ́ẹ̀ òun náà ni
1: àwọn bàbá yẹn ni wọ́n ti ń sọ.
2: Inú rírí wọn ti ń sọ.
1: So bó ṣe jẹ́ òun nìyẹn káwa náà ò kẹ́kọ̀ọ́ ká fi àìmọye ọkùnrin bẹ́ẹ̀ tí ó wò pé ìdílé olówó rè kóhun ọ lọ mọ́mọ́ ń bẹ̀ tó jẹ́ pé owó wọn ni ó fẹjúmọ́ infact àti ṣe ṣẹ́ gan fúnrú ọkùnrin bẹ́ẹ̀ nígbà míì wọn lè ṣiṣẹ́ mọ́ tó jẹ́ pé fámílì ìyàwó yẹn ni wọ́n mọ kọ́ńtró gbèsè ayé ẹ̀ àdéǹdọ̀ dìde náà sì leléyìí kò ní jèrè òfónlé òfàlejò
2: àti jèrè ìyàwó ni
1: mo padà bọ́ sí. So Babatunde Raji ń ló kọ́ mi o ọmọ ewu níwìnrin ni mi ọmọ adálẹ̀gbé wura ewu fi lé hàn mí fọ̀nà hàn mí tí ò jẹ́ fàbùjá lè kiri ọmọ ẹnikẹ́ni ẹ mọ̀ bá wa bọ̀ ẹ jẹ́ àjọ yí kẹ̀kẹ́ tó a tù

0: Adeyinka.
1: Ó ní bàjẹ́ lè tó tóórí afẹ́fẹ́.
0: Gbogbo wa la ké pátápátá.
1: Bàjẹ́ lè tó.
0: Ilé wa ò ní dàrú.
1: Afẹ́fẹ́. Ilé o.
0: Ọ̀nà wa ò ní bàjẹ́.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ o. Iṣẹ́ mi o.
0: À ní rí gbé sọ̀nà láì ṣe bí ọmọ.
1: Jẹ́ ọ̀dẹ̀dẹ̀.
0: Ẹyin bàbá àti màmá mi.
1: Dọ̀ bàjẹ́.
0: Ẹ mọ́ bínú.
1: Ìyàwó. Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Mo ṣáké ẹ̀yin bàbá àti màmá látọ̀dọ̀ olùṣọ́ lọ́gbọ́mọ̀ṣọ́. Mo ti kì í mọ́ mi àyò ìyàwó. Mo kì í o. Bàbá mi ò gan láti fìdítì. Mo kì í púpọ̀ púpọ̀.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Mo kì í bàbá mi Adébọ̀wálé.
1: Ohun àṣírí ibẹ̀ ń kọ́. Ẹbí àjọ.
0: PRO mo kì í o.
1: Gbọ́dọ̀ bàjẹ́.
0: Ìyá tíjà.
1: Torí.
0: Ìyá àbíjì Jamani.
1: Ọmọ gbọ́dọ̀ dàrú. Nítorí.
0: Ìyá àbíjì Ẹlẹ́gùsí.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ ògùnrí afẹ́fẹ́. Kò ní bàjẹ́ lẹ́tọ̀ ògùnrí afẹ́fẹ́. Kò ní bàjẹ́.
0: Àwùwà.
1: Kò ní bàjẹ́.
0: Àtàwọn èèyàn míì míì bẹ́ẹ̀. Nẹ́nẹ́ o ti tójú mẹ́ta tá a ti gbúrò nẹ́nẹ́ o. Ẹyá ìbejì kíní ìbejì kejì àwọn táyé Kẹ́hìndé àkíyín púpọ̀ púpọ̀. Kò yẹ ká lẹ́ o.

0: tuntun.
1: Ibi tá ń lọ lálẹ́ yìí.
0: Iyọmọ.
1: Ọ̀rọ̀ arábìnrin kan ni tí a jọ sọ lórí fóònù.
0: Jẹ́.
1: Bọ̀ mo láyọ̀ pé àwọn náà máa gbọ́ mi láṣàlẹ̀ yìí.
0: Gbọ́dọ̀ bàjẹ́.
1: Láti gbọ́.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Wọ́n ń ṣàlàyé fún mi bí ọ̀rọ̀ náà ṣe rí.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ o.
1: Àwọn ilé ọkọ kan tẹ́lẹ̀ táwọn òbí mọ ń bẹ̀. Ìgbà táwọn òbí mọ
0: ń bẹ̀
1: làwọn kò ń bẹ̀.
0: Oní bàjẹ́ o.
2: Oní bàjẹ́ lè tó.
1: Àwọn wá dá wà. Àwọn ń travel. Àwọn pàdé ọkùnrin kan. Hello, hello, ń bo ló ń lọ bí mo ń lọ àjẹ́ ń gbé ọ dání, ń gbé ọkùnrin kan, ó gbé wọn dání. Àtòjú ọ̀nà ló ti bá wọn sọ̀rọ̀. Lóòótọ́ àwọn jọ gba nọ́mbà ara wọn, àwọn jọ ṣe gbogbo ẹ̀ papọ̀.
0: A ní Yinka sọ wípé kò ní bàjẹ́ o.
1: Lẹ́yìn nọ́mbà táwọn gbà ó ń pè àwọn àwọn náà ń pè é, báwo ni o ṣe àlàáfíà ni o ṣe kinní kan ni o ṣe wá ni o ṣẹ́yìn ni o. Àwọn jọ ń bára wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Títítítí. Ó pẹ́ káwọn tó gbà fún. Àwọn ò tètè rọ́mọ bí. Àwọn wá ṣe ṣíṣe abẹ ni tàbí nǹkan kan làwọn ṣe lọ́sípítù nínú inú yẹn. Ìgbà yẹn ó ṣàpẹ́ títí káwọn tó gbà fún. Lédè kan sá àwọn ríra àwọn.
0: Ilé o.
1: Ó wà táwọn ríra àwọn ilé kan tó gbà fáwọn làwọn wà.
0: Ṣé mi o. Gbọ́dọ̀ bàjẹ́.
1: Ṣùgbọ́n láti gbà yẹn táwọn aṣọ pé àwọn máa ti lóyún àwọn ṣe kiri kan inú àwọn dùn ayọ̀ àwọn kún àwọn ṣòro pé yóò gbà bẹ́ẹ̀.
0: Gbọ́dọ̀ bàjẹ́.
1: Tó ń sáré ni pé káwọn ṣàṣẹ oyún yẹn ó ṣẹyún ni ó ṣe àwọn ò lè ṣẹyún tó lé àwọn kó ń lé ọkọ àkọ́kọ́ káwọn tó tún délé ọkọ ẹ̀kejì àwọn ò lè ṣẹ oyún yìí àwọn ò ṣàṣẹ oyún yẹn.
0: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́.
1: Níbi tí ó lápẹ̀rẹ̀.
0: Ohun àṣírí ibẹ̀.
1: Ní wàhálà yìí pọ̀ gan ìdààmú yìí pọ̀ gan gbogbo ẹ̀ yìí pọ̀ gan ó tó di pé ọjọ́ kan làwọn lọ sílé rẹ̀ àwọn lọ ṣàlàyé fún màdám pé àwọn wà ń ta o àwọn ṣe wá o àwọn ṣẹ̀yìn o àwọn ṣe kò wá ṣáṣun bàbá ọkọ rẹ̀ ṣì ń léun kiri kiri kan kankan nígbà tọ́kọ́ gbọ́ ọ faríya ó lé ẹ̀mí àwọn bíi kí káwọn kú ṣùgbọ́n àwọn ò kú.
0: Ètò ìgbéyàwó yìí.
1: Tọ́mọ yẹn fi bẹ̀rẹ̀ primary school.
0: Àrí lọ́kọ̀ lá.
1: Títí secondary school.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Títí jáde university.
0: Ìjọ tuntun nítorí ọmọ.
1: Ọkùnrin yẹn ò ní ₦1 níbẹ̀.
0: Nítorí ọmọ.
1: Kò ní nǹkan kan.
0: Bí o gbọ́dọ̀ bàjẹ́.
1: Kò béèrè ọmọ.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o.
1: Kò sì béèrè àwọn.
0: Bí o gbọ́dọ̀ bàjẹ́.
1: Ọmọ yẹn jẹ́ ọmọ kan táwọn ní. Ní gbogbo ayé.
0: Gbọ́dọ̀ bàjẹ́.
1: Ọmọ kan ṣoṣo yẹn náà ni.
0: Gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́.
1: Ṣùgbọ́n tó ń bá wọn lọ́kàn jẹ́rìí Adéyinka.
0: Adéyinka ń sọ wípé kò ní bàjẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó kọkọrí afẹ́fẹ́.
1: Ọmọ ti ń lọ 27 years. Ọmọ yẹn wá ó ti jáde school. Ó ti jáde university ó ń sin róòlù lọ́wọ́ ó ní ọkàn déédé lọ́jọ́ kan ló bá pè òun pé màmá mi dáàdì mọ̀ pé òun dáàdì ẹ pé ọ ó níjọ́ kan màmá òun lọ ọmọ yẹn béèrè bàbá ẹ ò ṣàfẹ́ mọ bàbá òun ò ṣàmọ̀ lọ bàbá rẹ rèé o kínní rẹ rèé o kankan rẹ rèé o pé wọ́n jọ mọ́ra wọn láti gbà yẹn kò fún lówó kò fún lẹ́nìtì kò ṣe nǹkan kankan lórí ọmọ yẹn. Ọmọ yẹn wá dé lé lọ́jọ́ kan ó wá ń béèrè bàbá ní pé dáàdì mọ̀ pé òun wípé ṣàlàáfíà lòun wà ó lóra lára ta lẹ́ ń pé òun ní dáàdì ní pé òun bàbá rẹ̀ ń bo lọ wà lo n so pe ohun wa ni bibai bibai lo wa en to sele ni pe mo fe rio wa yoju si mi ni bibai bai mo si je ki ya re mo to fi yoju so
2: gbadan baje ko ni baje le to tongo
1: mo wa dele mo jise fun mama e mami baba mi pe mi loni o ba mi pe mi loni o
2: ile
1: nto so re
2: eje ajo to
1: nto wi re
2: o dede yi o godo baje
1: no na ba ya ba ki phone mo le ngbo
2: asiri be
1: nto so re
2: eje ajo
1: to omo to na ni to bere wo to se kini kan o to se kankan o to mo bo se to dibi to nto de
2: omo
1: to mo kankan to se wa to se yin
2: nitori
1: lai ise bi lo fe se fomo o fe bo omo yen sun abi o fe se ku se pelu omo yen
2: ko ni baje
1: o fe se kini kan
2: ogori ya oni baje
1: oni nto wa so ni pe latori lo nti yo omo yen ku o ninu lorinu gbogbo omo to nbi o nti yo omo yen ku o ninu gbogbo omo to nbi ati papa pe ko ma je oruko o mo o ko ma jo to ba je oruko o ko ni je fun ibi kibi to ba ti je oruko o ko ni je fun bi ki n lomo kan ta nsin ko ma jade yinka
2: eje ajo
1: kin wa ni awo mo yo bo ba si n jade yinka o ko ni je fun o
2: bi o gbodo baje o mo gbodo
1: ya yin wa ni eru yen n ba ohun eru yen n ba ohun pe ipeto se o se o le se abi o le se abi kini kan mo ni a ti o ba se bi o ni se a bi awon mama wa lere atawon baba wa won salaye fun wa be se so fun mi na lori o be na ni nse gbe kale fa won baba atawon iya wa

0: Hello, there. Hello, sir.
1: I do well.
0: I miss out.
1: How about no love, Afadi?
0: I'm you.
1: Very. Kusi kakatiyo soma. Kubi no ofo kambale. Kwa wala kusuga omare. Soba ni oma iduko oma, oma uko oma. Kisi dada. Enchiyo ni baba. Iba ugube afura sele. Enchiyo ni yachiyo ni baba. Osori ili. Kusi kakatiyo mwoma. Kukoma ya sodwe. Kukubi la ome. Kyo kiso ili. Soba ni zebi yoko loba veni. Soba ni baba kubi si babare. Aiba yo macho ni baba tiya ya kwee. Baba ya wonyo se baba oma to oma si tibe sori re. Tagwa alo kusin chyo mama u. Onyo si jiri ome. Ujuba ala ka ogba.
0: Shio. Hello?
2: Hello?
0: Hello ma.
2: Ekale
0: sa o.
2: Kuruko tunye apote ni lati apete.
0: Lati?
3: Ambe onyi.
2: Lati apete.
0: Apete oke sa.
2: Ejola
0: ma bogun ro.
2: Sari ton pe ni obi. Okun sona mi.
0: Okay.
2: A lo se ta diyan. Number 2. Awa wo oko ye to pe yan. Ti pe se se ba pe lori omo. O se ku ta ta. To le mu omo na. Omo je ta bi dani ti ko yo le ati ko yi se wa le se soro oju oro oju e oju wo ori e complete ti solo ni ke je lori omo yen number 2 ti orupo ba se je mo ti yo si si top name nta ton ni die se wa ri ni se so ti si ti o wa ni di baba kankan mo.
1: I am a little bit of a automatically to ba ti marry you change oruko oruko ko e ni o ma je but number 1 yen ko ti baba n hale lori un o ko gba segbe kan na ituma n to bi pe omo yen o ti mo wi pe omo yen o ya yo sorire o wa fe ye eyin ya re pada si ohun tori ati gboru e ri ti omo kan testify to ni baba ahun ra ogede wa fun ohun ni school pe ko won je baba to ye pe ko na ni ohun lati gba to nti bere primary school o wa ku die ko won jade lora ogede wa fun ni school o lo won je o ni se ni ohun pe ogede fa won ore so iru baba ai ti do gbo mi ba yen na to ye pe awon ti ro yin buruwa baba ti o na ni omo lora ogede wa fun awon omo ye ile tan di kofu ya won pe ya won ma gbe ya won a fe se bade fun ya won be ni baba oko te ti ona ni lo se wa wa pelu yawo re to wa ro gede wa gbogbo won wa je ba won ma se yiju pada ni won ni ya won ko lo ni le mo baba won lo ni yawo re to fe na school nu le yen a lo ri si ri si ari la nbo ni bi pada wo okunrin awon okunrin buru gidi gan e dari je mi eyan okunrin o tori e gbe mi ohun mi le
3: atapa ka ti keji na ni
1: ati kipe ajo ni gbogbo e na ni se ri mo le fun omo eni pe ko si ndi osele si bebe baba to so ti so lekan ejo la gbogunro ejo ni olorun ga ma dake dajo o ni sise gege bo se ba se gbo o ni ko bo lori omo yen lati le o wa pe pe bai kasa bai dena to ba je oruko re ko ni jo fun ah mama e ma foya ere dano pe loruko jesu back to defender enu eyan le di ko niyan bi ko meje meje ni kede to di so nkan ma ti so fun le so pe loruko jesu ohun buruko ni se fun ma mi ko ma je oruko re lo tori to ba je ti o ba pa oruko yo ba certificate re je o
3: ben
1: tori oruko so ro pa ro lori certificate ko mo certificate to tin gba bo so e poruko baba lo wa nbe yo ba je o lo to o se changing of name to ba bere ise but won si fe ri ti baba nbe kan to le se changing of name fun o to fi ma je toko re ni o ba fun oni se ijoba ko si ni o se changing of name so changing of name baba si koko bodo wa nbe na so ko le se kan lagbara olohun ko ni se lori re so
0: ma foya
1: so o si se rere so fun olorun pe gbogbo ti baba yen so parawata ko ni je lori re back to defender olohun ba ju ara ju are ma foya mama e ko ti e ba ni fe se marriage fun omo yen e ma pe se o toro le o le lo ru nkan orisirisi wa o ti o fi ba marriage yen je koda e le se marriage yen lada konko dadagba ko ni ke se gbagba gbuto kada konko ko mo lo lo re ko lo bi ti lo bi to lo n ba ni kono kono jo diri diri be si kono be
3: le
1: je re ko ti ma gbe bi ala ti an be so that is my own little contribution let us e ja pan mi la re
0: e se lo sure e ja le lo registry ti o mu beyan meji meta merin dani
3: ti
0: o si pada le
4: hello
0: ijo lo phone te
4: kabisi sa o
5: Adeyinka.
4: Kabisi o.
5: A mo pa isun.
4: Aisun le o da ti
5: so. Awon eyan wa nbe na o.
4: Yes.
3: Adupe o.
5: Ko si to gba an baba wa ka won ya wa tin da ti ko.
4: Yes.
5: Bi ato na kaluku wa Olorun ni Jordan bi
0: o. Ami o, ami o.
5: Lo wa segun afolabi lato mi ajo alagbeje.
4: Okay. E ka bo.
5: Adeyinka mi.
4: Sir.
5: Oro Thomas ro da si ju. Oro loko laya mi. Awa tan da si olo bo lojo ni ko sa nwa omo ja re ru eleru ka pa bi ada ni
0: o
4: mi o
5: e ri lu tu temi e ti pe ya to gboro wa ke se ti egbon tabi ko re n to le foro lo igba yi n to sele omo ba tun sele sele mi lo je mo gbe wa sori radio omo nigeria fa mo mo ran to ba se pe temi ni o tori ru gaga loro aye ko ju se nikan lo ko yin sele mi o ye ki awon gbogbo fe ti ko mo olomo ko mo lo da baba re lo ni o ba loku loku le baba omo lo lo mo o
4: te
5: ye ki won te ye ki won je ko mo yan lo won gbon ti baba re o ba so ti baba re ba wa ba soro to ba je pe ti baba re ba ba so to ku bi e ka to mi ti won ba wa gbogbo se ti won gbe o si wa da ko ya baba nla si ni kan to fe so fo mo yen iya yan o mo ko ya baba yen ni nkan kan o fe bo mo yen so ni poro aye re iya yan o mo boya ba ye fe ni to fe bo mo so ki poro won ati ya ta ni won si yanju iya yan o mo e je ke yo je ari ko gbo fun ogun awo obi mo so pe lo ba to mo to ba yanju ogun anu re ko olodun lo ba to mo to ba se ko bi na lo ba to mo to ba yanju ogun anu obi ko olodun lo ba to mo o mo boro se ri adura ni ki won okun fun ori baba to ni ko mo mo jo ko won to ba fun ko mo je o ko abi to ba fo ko mu je
0: o le ma
5: to le ma sawo e so olohun olohun lodo mo ibi to mo o si di omo o je be bawo obirin ki nkan kan ba nbe laarin awa iyawa atoko e ma je ka fi omo e ma je ka gbe egun ti o se lomo lori tori nto tori ojo waju omo ta ba bi ti ba nbe laarin wa awa ni ka jojo wa laarin wa ora wa la rira wa ta se ra wa
3: ele
5: ni pe ti baba baba yin o ku mama yin o ku fadua bi omo yen o si kun fadua to olodun to da yo jo je to wa je ri ayo
3: amen
5: yo ja ri fogbon fun awon obin ki nkan ka ba se laarin ya to ko ni ma je omo ate e ma je omo ran omo e ti mama fi ti ko bo mo ora wo ku nbe awon omo yen ti o ku awon omo wo ni se se gori wo ni babo de
3: amen o
5: ke to da yin ka
4: bi si sa o e se gan sa o
0: e se o 0706949 3000.
3: Tabi 0701447770.
4: Mami.
3: Hello.
6: Hello.
4: Hello,
3: yes, ma.
6: Ẹ kú ètò yóò dára fún yín.
3: Àmì ò.
6: Àmì ìyàwó ni látọ̀yọ̀.
3: Ẹ ṣe.
6: Ẹ rí ọ̀rọ̀ yẹn. Tẹ́lòmíì ò lè kọ̀gbọ́n. Gbogbo táwọn bàbá wa ti sọ, ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí àwa lè fi gbogbo ẹnu kó ọ̀rọ̀ òdì tọkùnrin yẹn bá sọ? A lè fi gbogbo ẹnu kó dànù. Torí síbẹ̀síbẹ̀ dáwọn ààyè kan aláṣẹ sí lọkùnrin o. Ìbáàmọ́ wúlò, ìbáàmọ́ tọ́jú ọmọ, ìbáàmọ́ tàyàwó rẹ̀ nù. Kódà kó ṣe pé ó ní rẹpẹtẹ tí ò wá ṣe nǹkan kan fọ́mọ, síbẹ̀ ó láṣẹ kan lórí ọmọ ń wo. Bẹ́ẹ̀ni, káàsì gbọdọ̀ fọwọ́ rọ sẹ́yìn ọ̀kan nù. Ṣé wá rí ìyàtọ̀rọ̀ ìṣẹlẹ̀ sí? Ṣé ẹni wọn gbọ́ wa ṣá?
4: Wọ́n máa gbọ́ wa.
0: Wọ́n gbọ́ wa, wọ́n gbọ́dọ̀, wọ́n gbọ́ wa.
6: Wọ́n ò fọpákùnrin àjò wọn. Bóyá tí wọ́n dárí jì mí, ṣùgbọ́n wọ́n ò fọpákùnrin àjò wọn. Ṣé bí àìsí ọmọ ló lé wọn bí sí ọkọ lọ?
4: Bẹ́ẹ̀.
6: Ó sì débi eléyìí.
3: Ọlọ́run sọ ma fún
6: wa. Òun kàn fẹ́ jẹ wọn kọ́ yí ọ̀sẹ̀ ni.
4: Bẹ́ẹ̀ni.
6: Ṣùgbọ́n Ọlọ́run pélé kan kọ̀ ó mú lọ. Àwọn ni wọn ò bá wá fọgbọ́n kan. Ṣé ẹni dídá ọmọ ń tọ́jú? Àwọn ni wọ́n fa ogun sínú ayé ara wọn. Nígbà wọn wá lọ báyàwó nínú ilé ẹ̀dàpọ̀ àṣeyọrí wo ni mú bọ̀ rẹ̀? Ebi tori kí kó lè mọ̀ wọ́n pé ọmọ àwọn ọkọ̀ òun fún àwọn lóyún, ọmọ ń bẹ lọ́dọ̀ àwọn kó lè mọ̀ kí o lè mọ̀ sojúṣe nítorí ẹ̀wọ̀n ìlọ báyàwó. Ṣé wọ́n wá rí kankan sí mẹ́? Gbogbo bọ́kùnrin yẹn dẹ̀ ṣe ṣe tó yarí tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé òun ò ní ṣe nkankan tí ó dẹ̀ ṣe nkankan. Lọ́pọ̀ 75% of actions ẹ̀yìn ọwọ́ ìyáálé yẹn ló ti wá. Bẹ́ẹ̀ni, ọwọ́ obìnrin tó wà nílé ló ti wá. Tí ò fi béèrè ọmọ yẹn kankan. Ṣùgbọ́n bí o ṣe wá béèrè ọmọ nkankan o, bí ẹ̀mọ̀ pọ̀ náà lọ́mọ tó fẹ́ fi kálukú àti inú ayé. Bí bàbá ń ṣe wá ránṣẹ́ sí ọmọ pé kí ọmọ wá, lóòótọ́ ó lè léwu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn. Ṣùgbọ́n bàbá tó ní ká wò lọ́nà míì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Afọlábí sọ ní ìsìn, ó lè jẹ́ pé nǹkan kan torí obìnrin tí ń bẹ léwu yóò kulẹ̀ ti tẹ́ lọ́wọ́ ọkọ. Ìwé rẹ̀ ó ti máa sọkò díẹ̀díẹ̀, bó ti wulẹ̀ kó tó ṣẹ́ mọ́kọ lára tó. Tóbìnrin bá ti mú ète mọ́ ọ̀rọ̀ rẹ̀, ewé ó ti máa sọkò díẹ̀díẹ̀. Tó ṣe pé bóyá ọkùnrin yẹn bóyá ó jáde, ó ti gbọ́ àwọn àṣírí kan. Bóyá nígbà ewé sọkò iye rẹ̀ ṣí. Lábẹ́ àkóso bó sì ti wulẹ̀ kò rí, ó ló kúkú lọ́mọ rẹ̀. Bí òwe táwọn Yorùbá máa ń sọ pé òkè òkú lòkú rè bàbá ọmọ.
3: Bàbá ọmọ ló lọmọ.
6: Ó ní láti jẹ́ pé bóyá ṣìrí kan bẹ tó fẹ́ tú fún ọmọ yẹn. Bóyá àwọn dúkìá kan wà níbì kan. Ṣé ẹ understand? Torí bó ṣe bí ọkùnrin bóbìnrin ń bá mú ọmọ lẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Síbẹ̀síbẹ̀ ọkùnrin yìí ní àwọn nǹkan kan nípa mọ́ tóbìnrin yẹn ò ní mọ̀. Bóyá irú nǹkan yẹn ló wá tiẹ̀ wá rò àbò gbọ́ nǹkan kan pé bóun bá rí ọmọ yìí ló wọ́n fa àwọn nǹkan ìlé lọ. Ní àti bàbá rẹ̀ ní kọ́ wá yọjú sí mu, kò nílò àti gbójú agán sí bàbá ọmọ yẹn. Lóòótọ́ ló ti tọ́jú rẹ̀ débi ó ti tọ́jú ọmọ mọ́ ti lọ fún òtí jáde ó ti ṣe lógo ẹ̀. Ọlọ́run ló fún un ṣe o. Àìmọye irú rẹ̀ tí wọ́n gbókù ọmọ lọ sí bàbá ọmọ mọ̀ pé kí wọ́n á ní sóun kò lè gbà lọ́rẹ̀ tẹ́lẹ̀ ló fi. Nígbà tí ń bẹ láàyè sóun gbà lọ́rẹ̀ tó sá tó gbókù ọmọ wa ká mọ̀ ni. Kò sì sọ ọlọ́pàá tí wọ́n yẹ mú. Nígbà Ọlọ́run ti wá tó ọ̀rọ̀ tiẹ̀ bá ń. Ó yẹ kó tiẹ̀ fa àárín yẹn kọ́kọ́ mọ̀ lóore ná. Di wọ́n sì tó lè ṣe ni pé kó tẹ̀lé ọmọ yẹn lọ. Tó bá tẹ̀lé ọmọ yẹn lọ tó bá jẹ́ pé fún àlàáfíà ni bàbá yẹn pe ọmọ yẹn fún. Ọ̀rọ̀ lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀ tẹ̀ǹdẹ̀ ni. Tó bá wá ṣe pé ó pe ọmọ yẹn fún ibi ni. Ìgbésẹ̀ tó bá bú tọ̀ síbẹ̀ ló máa fi hàn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. baba ti wa nso pe ki omo omo eh ko omo omo joko un n to ba joko un eh kini kan kini kan nkan kan pe o rara omo ti won kule ko suka le tele ti won yo da re fe no fe do won to get la ti won bo jo nbe kini kini repete u ko baba kan ma hale mo ma be pe ko godo joko to ngbo ni won ngbo ni won yo da ko re fun tele ti won ti won ya wo ko re je. So the next thing ti emi ro pe iya yen le se nisin o ni pe o to ba se po ngbadura ni o tesi waju nu adura re se ma ko to ba se pe baba n to ba se pe bo se si ara dodo iya omo yi lo ma to lo do benin ni to ba lo kasaru nbe se yo te ko benin yen wa nbe lati so ati bi yen adi se nti mo so se bi sey se
3: oro lenso
0: oro lenso
4: oro lenso
6: to ba te pe o kan wahala lodo obirin mi tabi pe inu ile kule ti gbona gidi sugbon lawon omo mi nta se ma pe to ba se pe gbo omo yen ba ni egbon awon mi to fun wa nta se ma pa awon yen yo fe ku won papo bo ya run to fe sele ni yen so obirin yen ko fo pa kun ajo re to orin ajo re bi olugbo na eyo kan bi ran le ti omi bene so won ni ko si mo so ro die sugbon to ba wa se pe fun ibi na ni baba yen ba pe omo yen si ko wa ko won na de se relocate omo e to ba ri bi relocate omo e to omo yen ba ku nlu yi to koja si ri boya loyinbo ndi bu kan lo lo to lo se pe yawo nbe a lo fe guru re nbe sugbon kini kan ni o baba n ba po ti ese re ba tan le oro yo pada ru o wàhálà tí n tó gbé ni tó bá hanrun yóò padà jí nítorí pé bàbá ọmọ tó dà sí ọmọ lọ́jẹ́ kú bí ọba ti ẹ̀ ní ọyẹ kọ jẹ́ pé ní tùbí ń lòbí lòun àtìyàwó ẹ̀ ó jọ yànjú ẹ̀ ó ti da ọmọ yẹn sí ìyá rẹ̀ ni láti gbóyún títí tọmọ tọmọ ń fi dàgbà dé yìí tó dé yóò dẹ̀ yẹ kú rí bẹ́ẹ̀ yóò jìyẹ kò sọ mọ́. So kobirin yen ko ba se pa dura ni bangba ko mora sa dura re kọlọrun o to be wo lori ora yi omo yen o le je pe owo were fi baba omo ni kombo wa iba te ki pe lati tele omo yen lo ni patapata re to ba di ja lohun ke re janu to ba se pe olorun fe fi yanju awon kankan ni se mo pe to ba se pe ngbo odun lo ba ni e to tele yen pe ile ti e wu aroju kankan bayi ẹ ṣùgbọ́n kọ́sàmọ́ bínú òun ti fẹ́ ẹ òun ti láwọn ọmọ kan bì kan lò fẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n jọ mọ̀ ṣe dáadáa ṣe mọ̀ pé obìnrin yẹn ṣẹ́ẹ̀rì pọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ṣẹ́ẹ̀rì pọ̀rọ̀ rẹ̀ yẹn jú bá.
4: Bẹ́ẹ̀ni.
6: Ẹ bóyá kí n tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn tó lóríṣiríṣi láti rí inú ayé yìí. Ó kóbìnrin yẹn ó padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ kó fi gbogbo ẹ̀ rí ọlọ́run lọ́wọ́. Lọ́nà kejì ó máa gbìyànjú. Bóyá yóò rí ọmọ yẹn relocate. Tó bá lè rí ọmọ yẹn relocate, ọkùnrin wọn ti bá láwọn adákun tó padà rí wọn torí ọgbọ́n kò rí ọmọ yẹn sọnù. Ẹyin ẹwọ́ ní obìnrin nìkan bá dá ọmọ tọ́jú to that level ọmọbìnrin for that matter. Ẹ rí pé ọlọ́run lọmọ rú ògo tọmọ yẹn gbé wáyé. Bẹ́ẹ̀ ni torí kò rọrùn kóbìnrin nìkan tó dá ọmọ láti mú oyún inú ọmọ tí sọmọ ògbó yín mọ lọ. Ọrọ̀run. Bẹ́ẹ̀ ni ọlọ́run ní nǹkan ńlá kan tó fẹ́ mú jáde ńbẹ. Ọmọ yẹn sì ṣe kìí ṣe ọmọ tí wọ́n lè tanù náà lé ibi tí wọ́n bí sí. Bàbá rẹ̀ ń ṣe ìyá fíìmù lọ́wọ́ ni. Yẹtẹrẹ máa rí sí jáde. Ìṣe òkè àlàáfíà ni fẹ́ jáde.
3: Ẹ ṣe
0: o.
3: Hello.
7: Hello, Adeyinka.
4: Hello, sir.
7: Alàgbà Adébọ̀wálé látọ̀mí àdìo ni.
3: Ẹ káàbọ̀ sà.
4: Ẹ káàbọ̀ mọ̀ dádì wa.
7: Mo kí gbogbo yẹn kúṣẹ́.
4: Yes sir.
7: Dẹ̀tí gbogbo àwọn èèyàn wa
3: káàkiri
7: ìtì wọn wà.
4: Yes
7: sir. Nílé máa kàn máa dárúkọ lọ rẹ́rẹ́rẹ́ tó rà pọ̀ bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
7: A sì ní pọ̀pọ̀ ọ̀yà.
4: Àmì o Jésù.
7: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Eré tó mú wa ẹ̀ dà, wọ́n ti sọ ojú ọ̀rọ̀ fún yín. Bàbá Afọlábí látọ̀mí àjò ti sọ òkodoro ọ̀rọ̀. Ìyá wa náà àyòyàwó ti tún sọ wọn ti ṣàfikún tó dáa lórí ọ̀rọ̀ yẹn. Kí ló dé tí ìyá yẹn ìgbà tí ọmọ yẹn dé tó ṣàlàyé ọ̀rọ̀ fún? Kò yẹ kó sọ pé kó má lọ. Kẹ́rí ibi tó ti bẹ̀rẹ̀ àṣìṣe lérí ọ̀rọ̀ ọmọ yẹn, òun fúnra rẹ̀ ló dá wàhálà lẹ̀ fún ọmọ yẹn, sí ọmọ yẹn lọ́rùn àti fún ara rẹ̀. Tó fi lè fúnra ẹ̀ lọ yọjú sílé tí ò sọ pé kó wá, ó wrong. Òun náà wá mọ tójú òun rí lọ́wọ́ ìyálé pé Ọlọ́run ni ò gbẹ̀mí òun, àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ fún wa. Ó tún wá jàjà bọ́ yẹn, ìgbà tọ́lọ́run tó fẹ́ kórí ọ̀rọ̀ ẹ̀ jọ, ó tún fọwọ́ rẹ̀ tú ká báyìí. Lọ́nìkọ́mọ ó wá, oníkó má lọ. Ẹ̀tọ́ ẹ yẹ kó jẹ́ kọ́mọ yẹn lọ. Kó fún láwọn ọwọ́ nìkan, bí tó bá débẹ̀ o, tó bá gbóúnjẹ fún ẹ má jẹun o, wọ́n bá bomi fún ẹ má mu o, ibi tó fẹ́ jókòó sí gan kí è sára o. Ntí bàbá ẹ̀ bá wá bẹ́ẹ̀ sọ, tó bá wá dé, má sọ pé o sọ fún mi o. Kódà tó bá gbọ́n, ó tún lè tẹ̀lé, ṣùgbọ́n kó má, ó lè má ba yọjú sínú ilé yẹn, kán lè ráàyè bá sọ ohun tó fẹ́ bá sọ yẹn. Ṣé bóun náà lọmọ ń bọ̀ wá fún lábọ̀? Torí bàbá ẹ̀ àkọ́kọ́ bíi pé ṣé mo ṣe sọ fún ẹ, ṣé ò sọ fún màmá ẹ, mi sọ fún wọn, bàtẹ́ ti ní kí má sọ nǹkan kan fún wọn, náà ló jẹ́ wá báyìí. Ṣé bàbá mi ni yín? Ẹ mọ̀, a ti kọ́ ọmọ yẹn bẹ́yẹn bó ṣe máa fèsì. Òun fúnra ẹ lè tẹ̀lé kó dé tòsí kó lọ fara pamọ́. Kò pọ́síbù kó jẹ́ pé pípè kó wá pè sọ́dọ̀ kó wá lóun fẹ́ báṣepọ̀ ọmọ tí ò rí láti many years tó fi jáde university. Ó ṣàṣìṣe tó pọ̀, obìnrin yẹn ṣàṣìṣe tó pọ̀. Ìgbésẹ̀ tó tún kún ìgbésẹ̀ tó lè gbé nísìnyí, a ṣáà mọ nínú àwọn ẹbí ọkọ yẹn, àbí ẹni ṣáà bímọ fúnyàn, ó ṣe ò ṣe, a ṣáà mọ ẹnìkan bí ẹ̀gbọ́n bí àbúrò àbí tó ṣáà jẹ́ fámílì ọkọ yẹn, kó wá tọ̀ lọ, kó sunkún lọ bá bóun ti ṣàṣìṣe. Bàbá nǹkan báyìí, nǹkan báyìí lòun ṣe, ọmọ yẹn ò dẹ̀ lọ, ṣùgbọ́n bàbá yìí sọ báyìí, ó sọ báyìí, kán jọ̀ kán bá òun bẹ̀ ẹ́, kó má fègòrò lé fọ́mọ yìí o. Torí òun fúnra rẹ̀ ló ti kọ́kọ́ pilẹ̀ṣẹ̀ nǹkan yẹn, ló jẹ́ kó gun ó pọ̀. Lóòótọ́ níbi ni ìyáálé tó ń kóro, kí kóro tó kóro náà ó palẹ̀, ó kó ọkọ ní papá mọ́ra, tọkọ ò fi yọjú mọ́ rárá. Now, ọkùnrin tí ò yọjú mọ́ rárá, ó ti lè dáwọn nǹkan tó ní ìsàlẹ̀kùn ẹ̀ kó ní tó pèsè pamọ́ fún ọmọ yẹn. Tó wá rí pọ́mọ ti jáde pé ó ti tójú bọ́, kó òun hand over ẹ̀ fún. Òun náà ti mọ̀ pé ọjọ́ orí àṣà ti wọ bíi 60 something 70 nǹkan kan. Ìyẹn bàbá yẹn. Nísìnyí, tó ó ti mọ̀ pé ilẹ̀ ń ṣú lọ, ó yẹ kó òun hand over àwọn nǹkan yẹn fọ́mọ yẹn. Náà ni bàbá fi ìbínú sọ pé kó má jẹ orúkọ òun mọ́. Kò dẹ̀ dáa. A mọ̀ pé normal kò sígbà ọmọ sì máa suspend orúkọ ẹ̀ gan tẹ́lẹ̀. Ṣé ọmọ wa tó bá wà lé ọkọ tá a jọ́kùnrin, ṣé yóò jẹ orúkọ wa mọ́ ń bẹ̀ ni? Orúkọ ọkọ ẹ̀ ni ó ṣáà jẹ́. Ṣùgbọ́n tóbìnrin yẹn ṣe ò dáa, kó tètè lọ ṣàtúnṣe, kó gbégbèsẹ̀, kó wá àwọn èèyàn ọkọ ẹ̀ kó lọ bẹ̀ wọ́n. Kọ́ bá bẹ̀ ẹ́, ọ̀rọ̀ yẹn le tán. Torí tó bá lọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ yẹn á tán. Kò ní fi nǹkan burúkú ṣe, ìgbó burúkú sínú láìfọ ọmọ yẹn. Ọmọ yẹn lè free. Ẹ jẹ́ ká mọ bí tó bọ̀, kí fẹ́ lò ní láàyè.
3: Hello. Hello.
4: Ẹ kalẹ̀ o.
3: Ẹ bá gbóhùn òkè o.
8: All right. Èyí tí mò ń sọ fún yín, ibi tí mo stop lẹ́ẹ̀kan náà ni wọ́n ti ṣe.
4: Ok.
8: Mi ò fẹ́ kí arábìnrin yẹn kó parẹ́ ẹ̀ láyà. Tó bá dẹ̀ dàbí fẹ́rù fẹ́ máa bà á, kó padà sọ́dọ̀ Ọlọ́run rẹ̀. Tó bá jẹ́ Muslim, kó wá olóògbé kọ̀ọ̀kan tó jẹ́ àfà, yóò lè sọ nǹkan tó kàn. Tó bá dẹ̀ jẹ́ Muslim, tó bá jẹ́ Christian, Olúwa is the prophet of God who can read from God's heart. Kí ló ń ṣẹlẹ̀ kí ni ká ṣe? Lórí gbogbo ìtàwọn èèyàn ń sọ yẹn, ẹran ara náà fi sọ̀rọ̀. Let obìnrin yẹn to seek spiritual interpretation nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó máa ṣe nìyẹn kó ebí ò dúpẹ́ tó fẹ́ ìpayà kó fi ara ẹ̀ léèmọ̀ tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi.
4: Ọ̀rẹ́ sà, ẹ ṣe gan sà, ẹ dúpẹ́ sà, torí mọ̀mọ́ yìí, ó ń gbọ́ wa náà, ó ń gbọ́ wa kété.
0: Àpọ̀kọ́ rẹ̀ sí
4: fẹ́ mọ́
9: Adeyinka.
4: Sà.
9: Adeyinka.
4: Sà.
9: Adeyinka.
4: Sà, bàbá mi.
9: Ẹ̀mẹ́ ló mú pé.
4: Ẹ̀mẹ́ta.
9: Lílọ ọmọ láì sọ fún yẹ, ó sókun. Bọ́ yóò ti fẹ́ rí tẹ́ǹgbà àti gbùdùgbẹ̀ ọba ṣẹlẹ̀ sọkùnrin o. Pẹ̀lú bọ́mọ ó sì sórí ire tí ọmọ wa kì í, kò ní sojú wa mọ́. Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Bọ́ yóò ti rìnrìn àjò. Ó ti mọ bí àjọ ọmọ ó ṣe lọ́jọ́ iwájú. Fẹ́ lílọ ọbẹ̀ ó le díẹ̀ mí ní parọ́ fún yín. Kó dún tọlọ́run ọba rẹ̀. Ọlá ní ìsì, kí ni tó fẹ́ sọ pé òun fẹ́ fi sèrè mú? Ọlọ́ọ̀ni kí ọkùnrin kó ṣojú sí ẹ̀. Inú oṣù ṣe nìyẹn mọ̀ sí sèrè mú. Ọba olóbẹ́ta ó kẹ ní ìsì tó gbé sílé ní ìsì. Bóyá ọmọ tó ń bí ìta yìí gan ló logo lórí ọmọ ẹ̀ táàmù. Ìyálé sì rẹ ìyínú rẹ ò ní dùn sí torí báwọn obìnrin láìkìkì nìkan tọmọ bá ti máa ń yọ ọkọọkọ lọ wo ìrìn àjò bó lọmọ gan ṣe rí gan irú ọmọ òní mọ wá tọ́ bá rí i pé tí ẹ fẹ́ ju tọmọ ẹ lọ bí yóò ṣe mú ọmọ wálẹ̀ ni ó máa wá sí kí lọ gbọ́ orí rẹ yóò fi dá lọ síbẹ̀ yẹn kí la fẹ́ mọ kí ni plan rẹ ó kè ní ìsìn ẹ ò gbà tán ti bí bàbá ò yọjú títí complete ọmọ ẹ fi di yunifásitì ọ̀sẹ̀ á ní ọmọ bọ̀ á ní ìsìn pé kọ́ mọ̀ sọ fún ìyá rẹ̀ kí ló mìíràn tó fi ní ọmọ sọ fún yẹ irú àṣírí èwo ni kájẹ ẹ pé nígbà tó ti wá yẹn ọ yẹ kí ọkùnrin kọ́ lọ báyàwó ẹ àṣẹ bẹ́ẹ̀ ni náà fi fẹ́ra wọn a mọ̀ sọ lórí púpọ̀ lò sí wọn fi fẹ́ra wọn ni yóò lọ bá my dear nítorí ó bí mi nú o látòrí ìlọmọ wò ságbọ ọmọ rẹ sọdọ ojúṣe rẹ wọn mọ ṣe fún ọ àwọn kan bẹ sọgbìn ọba sí yóò mọ sẹlọ náà ẹ jẹ ká kọ fi mi eléyìí ká fi wò dáadáa èyí ó sẹlọ ń ó gbégbẹgbẹ ó gbégbẹgbẹ kan ọkàn dá omi sínú ẹ àgbésì kún ọyọsẹ kò yẹ kó rí báyẹn. Pẹ̀lú ògùn ọlọ́run ọlá wákàtí tá a wà kò tí tí ò mú ọmọ wọn àti ìyá rẹ̀ wọn lọ́ọ́ jẹ ọgbọ́n ní ayọ̀.
3: ẹ ṣe.
0: 0706949 3000.
4: Ẹ̀lọ́ dádì wa.
10: Ẹ mọ̀ kọ́ alẹ́ lẹ́ẹ̀kan sí.
4: Alẹ́ rèé o dádì.
10: Ògùn wálé ògùn bíi láti fìdí sí.
4: Yes,
3: abáwọ̀.
10: Àfáàsàkà a òkú làákàyè.
3: Ẹ ṣe.
10: Ṣé rí gbogbo àwọn tó sọ wípé kọ́ lọ bẹ̀ẹ́ kó fi kankan kọ́ lọ orí ẹ̀rẹ́ kò sọ̀rọ̀ mẹ́. Ntí àfàṣàká sọ yẹ nígbà tẹ wá sọ wípé kọ́mọ nìkan ó dá lọ kọ́mọ sọ fún ìyá rẹ̀ specifically lọ sọ fọ́mọ wípé má jẹ́ ìyá rẹ̀ ó gbọ́. Kí ni ó fẹ́ sọ fún tí òfin ní jẹ́ kí ìyá rẹ̀ ò gbọ́? Ẹ mọ̀ bó ti mú fura dání. Now, ọ̀kan náà ló wà lọ́wọ́ rẹ̀ ọmọ kan náà ni ẹyin ẹyọ kan tí yọ yájú rẹ̀ lẹ́kẹ̀yìn ẹyọ kan yọ kó fọ́. Tẹ wá ní kọ́mọ ń lọ. Ó dàbí ìgbà tẹ ẹni kọ́mọ ẹ ti sẹ́nu kẹ̀nẹ̀hún tí ò mọ ẹni tó ti rí tipẹ́ tó ti bá ṣe tipẹ́. Ẹ wá ní kọ́mọ lọ síbẹ̀. Bó bá jẹ́ mi nìjẹ́ kọ́mọ yẹn lọ. Kí ni a máa ń tó ti pìpì àlẹ́ fún? Ẹni bóyá o ti kọ́lé lẹ̀ fún o lè ogún kan bẹ́ẹ̀ tí ó àṣírí kan bẹ́ẹ̀ tí ó sọ àṣírí wo lọ́fẹ́ sọ fún tí ò lè sọ lójú ìyá rẹ̀. Ṣé mo yà ń púpọ̀ o? Torí ẹyin ọmọ ògbónà kan náà ni kò ní níwá kò ní lẹ́yìn. So yìí ṣe yóò sì yájú rẹ̀ lẹ́kọ̀ọ́ ògbónà kan yẹn wọ́n kọ́ sínú omi. Kẹ̀nẹ̀ ẹ rí ẹ mẹjà blame rẹ púpọ o ẹ jọ sórí ọlẹ mẹjà blame rẹ púpọ ohun tó ṣe yẹn ó dáa ìlú ogun tó bá mà pé òun ò fún un nígbà ọba yá kó pè kó hando fún ogun lé lọwọ èmi sì mọ pé ọmọ yẹn ó soríire torí pé wọn ti wádìí ọmọ yẹn wọn ti mọ àkọlẹjáyé rẹ ló fi fẹ rí lóòótọ́ ó lè fẹ́ fún ní nǹkan bẹ́ẹ̀ tó bá fẹ́ fún ní nǹkan kì í ṣe pé kọ́ wá sọ fún pé kọ́ má jẹ́ pé ìyá rẹ̀ ò gbọ́. mo je yare ogbon ti mu fura dani ta ni o ni ogun na kan ti o ti o wa marin lese omi so e da kun tori olorun eh ki ya yen conclusion ni pe ko kun fun adura ye ba won eyan ti so o gba adura gidi pe gbogbo ohun ti baba yen so ore danu alaanu lo olorun ah olorun o le fi yajule ki ya ma ja awon mo re oni ko ma je oruko re ma fine oni jo kudo ko re tele ko je atun ni ko change oruko oruko ko se ko se change to oruko baba lo wa lo gbo tabi ke so gba so ma to ba fe se marriage ni kan lo ku so bo se je niyan ta o e ma je abu iya yen pupo o igbeja to gbe o da o tori wi pe ile kene oni ko le ti omo sibe even gan bo tele dibe gan ya baba oni fe ko ba ba ko ni fe ko soro loju omo yo pe omo gbon si koro ni ki la man ti o se fo omo ni koro ki la man ti o bi pa lara ki lo fi senu ti o bi ba omo soro o le wo so adua ni ka conclusive le ni pe ko tera ma dua o ma gba dua ko bo ma re o se sorire egun ti baba ko re danu nto ba ma ko won ofun baba ma ko won ofun ko wa fun ti o ba si fun ko ma mu omo osorire ma bi to bo
3: e se
4: se
3: hello
4: hello
11: e se do
4: e to se o ya ti cha
11: ala ya ti cha na ni o
4: yes ma
11: e ri won ta won yen ti ni la taro
4: be
11: oro wa nbe a ni ko a le ni danu tóòtọ́ nínú ọgbà mọ́ yẹn àṣìṣe tó fi náà ní pọ́pọ́pọ́ yọjú ní fún ara rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ṣe fún ọ̀yìn pé ìfàjẹ́ pé méjì obìnrin kò dénú kò sí bọ́ ti lè fẹ́rẹ̀ tó ó sì mọ̀ pé ẹni tí ń bẹ́ẹ̀ ní òye àfẹ́bẹ̀ nízìrè bẹ́ẹ̀ yẹn iná ní gbogbo ìyító náà ti rí ọgbọ́n tí wàá rí bó ṣe rí yìí bàbá yẹn náà wàá kú òkú tó bá tẹ̀ ó yẹ kó ní ìwà àtìyá rẹ̀ mọ̀ fẹ́ rí yín gbogbo tí ọba sọ ọsọ lójú ìyá ọmọ yẹn ó bẹbẹ ó tún sọ àwọn ọmọ bá ń bẹ yá rẹ ọmọ fún mi ti fẹ sí yá rẹ lóòótọ ó kò kúmọ mímí náà mọ ọmọ kan wà pé orí fóònù ẹmu dẹ pé ẹ ni kò yẹ kó rí àbáyẹn wà bẹẹ yẹn ó ti wá rí bẹẹ jù bẹẹ lọ àdúrà náà ni àdúrà ò ṣe nǹkan gbogbo tó bá dé ọlọrun láti ìdí ìyá yẹn náà kò kún fàdúrà gidigidi ó gbàdúrà fún ọmọ ẹ kò gbàdúrà fún ara rẹ ọlọ́wọ́n bá nìkan ṣe olóhùn mọ̀ ọgbọ́n wa báyìí yóò mọ̀ ọgbọ́n wa ilé ẹni kankan wùdẹ̀ ní dárò lágbárò náà ilé wùdẹ̀ ní bàjẹ́ lágbárò náà ẹgbẹ́ bí ètò àpò ní bàjẹ́ làpè òṣèlú bàjẹ́ lágbárò náà ara ànú gbà

0: ni ka mu lo ori yoba lo di cho baba ni kale
1: kun ni ta ro sipin
0: e ri pe mama yen ajiji ni won fi bere ni ajo won ajiji wa atoko te jo pade te sara yin te jo bara yin soro won to si mo reyan to je tele to ti ti fo oro mo bi olorun fi so ko do baba n do mo wa o ye ki won o fo mu gbogbo e ri pe gbogbo wa to sele mama yen lo dale e ri pe keje pe baba o fe mo wa so do won gbogbo awon lo yoju so do yale to di wahala to di ariwo ni baba fi sanbe e gboro iyawo ayoyawo so obobin ni won obin lo to obin o le je pe ya le lo gbe gbe se to fi foyin baba yen ati yawo yen sira won ti ko firogun to ara won emi wa so kini kan fun yin o ogbon na ya yen ko mo tun biri anu lori gba anu lori ope aso mi gba so omo gan o ti ra anu gba na ibi ko obin ni kan to mo to abo fun ni kan do mo to ugbon olohun fe fi oro mo ya nu ninu ibile un fun baba ati fun ya un ugbon ya won wa se suru aje ni so kini kan fun le yoba ori ri omo gigi sa ya baba lo wa o malaki baba to mo ti baba do mo to ori ti baba je won mo ki yo do mo to ori ki yo oni ko je won mo ori ri omo ise baba ti ya lo wa enu gba ka daye kini ti ro mo to ise baba ni kan lo bi ya lori omo ngba omo si po mo ye ti ye o si fun ogbo to baba won mo odo ya mu lo won mo ju omo to won ati baba jo ti won jo nji o si bi ti baba n garun wo o ti ti romi na to daji alori omo o lo won ni je ko ko ohun ko je won mo o ti dojo ko tojo ko to si ko fi ku baba lo ku ti de awon mo bayi abo lo nko ni ti ele ni pe se ri oro awo ko ato bi ti ni ojo kun kun si ni o so kun se ni body awon won jo mo ti won jo fa laarin ara won sugbe ki won mo fi won ko ba to mo yen gbogbo ta wa nda si ìdílé ni pé èmi rọ ìyá yẹn gẹgẹ báwọn èèyàn ṣe sọ tí wọn bá mú àwọn ẹbí ọkùnrin yẹn tí wọn lọ bá wọn orí oríire ọmọ sí wọn ojú ní kún kóbìnrin fọlọ ọba tó lóbì obìnrin náà ni ọkọ ìdí sẹyìn obìnrin tí kàǹbọkùn ti ṣe àárín ni oúnjẹ tó fẹ jẹ oúnjẹ tó jẹ tí ó sọ fọlọ ọba ti ṣe lóbì ẹyin ìyàwó wa ẹyin ìyá wa ẹ ṣe sùúrù lórí ọrọ ọmọ àtọkọ àti bàbá ẹ ṣe sùúrù orí tọ́lọ́ ọba tó lóbi ẹ̀yìn náà lẹ lọmọ lọ́jọ́ alẹ́ o ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ wa o ẹ pé tó.
2: ẹ ṣe adúpẹ́ o àwọn bàbá yìí ti sọ̀rọ̀ gan o
1: wọ́n
2: sọ̀rọ̀ gan wọ́n sọ̀rọ̀ gan ẹnìkan náà wà lójú ètò yìí.
1: Hello. Hello.
3: Kò ní bàjẹ́.
2: Àmì àṣẹ Olódùmarè.
3: Ọ̀rẹ́ yín olólùfẹ́ yín rẹ̀ náà.
2: Dùnmọ́mí.
1: Bàbá o.
3: Ẹ wo, ó mọ̀ dàbí pé àrùn ká gbé lórí ètò. Ètò yìí iṣẹ́ mi ò lè má gbọ́ ni torí ẹ̀ mo fi ra bátìrì méjì sí fóònù mi. Fóònù tí mo fi ń pè yín náà mo fi ń gbọ́. Bọ́ torí kí n lè bá gbé tó mo fi ra bátìrì méjì èyí tí mo máa ṣáàjì kan. Ìyàwó àtọmọ mi ti mọ̀ pé wọ́n ẹ̀ ju ìyọ́ sáìsàn mi. Ko aago mẹ́fà máa tó di jí lọ ni. Iṣẹ́ mi ò ká bùkátà bọ̀ mo ṣáà ń dúpẹ́ lọ́dọọdún.
1: Pẹ́ ni fọ́lọ̀.
3: Bọ̀ bí gbogbo yẹn ṣe ń dá sí, ó sá máa ń wè mí náà kí n contribute.
1: Aya, ẹ ti ń contribute náà.
3: Ẹ ṣe pọ́ sá. Ṣé nílẹ̀ Yorùbá, a gbàgbọ́ pé bàbá ní ẹ̀tọ́ àtàṣẹ lórí ọmọ. Bọ̀ ti ìyá pọ̀ ju ti bàbá lọ. Ìyá lè fọwọ́ gbá aya rẹ̀ méjèèjì mú. Ó lè fọwọ́ gbá kàn pé inú ọyàn ọ̀hún yìí. Àbí kó tó fọwọ́ gbá abẹ́. Àṣẹ kan péré ni bàbá ní lórí ọmọ. Ṣùgbọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ti yin táwọn ìyá àti bàbá ti ń sọ bọ̀ lákàrọ̀, wọ́n ti sọ̀rọ̀ ọ̀sẹ̀ kù. Ọlọ́run ò ní jẹ́ wọn sọ̀rọ̀ tán. Ìgbà mélòó ló kù tẹ́lẹ̀? Ọmọ yẹn jẹ́ pẹ́ ni. Ibi àti lọ́wọ́ 27. Ọmọ mi ò ju 20 lọ tó ti ṣe changing of name. Tí ò ti wulẹ̀ ju ó kọ bàbá mọ́. Ìyá rẹ̀ ti kòkò bí ìyàwó àyèyàwó ṣe sọ láti bẹ̀rẹ̀. Láti sọ pé ń lọ sí ọdún ilé ìyàwó rẹ̀ nǹkan kan.

0: gba won ojo so pe mo fe wa oku le fe ra won si loka ton ba fe yawo si loka ni yawo keji awon family ni o ko lo ojo yoju si ya le ki won mo yawo lo ba ke se po ni o gbojo agan lo ba ya le ko de mo ti oko foju kan leyin ko lo yoju tan boyo kan se adun kan fun ya le yen ni mi o jo pada se eto lori ti e oyo lo bo gege bi tin lo tan sin a le so pe okan re turu pelu ma so kan fun ya re o wa ri mi o ori bo se damo na ibi ya na lo mo omo lo ba to bi damo
1: be
0: ma so kan fun ya re pe mo mi o wa ri mi o emi o lo di si bo se so fun ya re o bi ya se gbegbe fe a ko kia kia yen ko ba ra se gentle ni boya ki bi yo tele o fi de bi ti won ti ni won wa soro o fi mo ti a fe so bo lo sa ti se o ti sele o ti sele lati wa kan se si to ku ko wule le ju ko yen lo mo kele igba melo lo ku gbogbo wa ta jọ ń sọ̀rọ̀ ẹ́ àlè lọ́mọ 27 years ká wá retí kó lo 5 years sí lọ́dọ̀ wa.
1: Nǹkan burúkú ni.
0: Yóò wulẹ̀ ṣe changing of name tẹ́lẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ̀bọ̀ láti wá pèsè sí i wọ́n bá jẹ́ pé wọ́n mọ family.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá náà ni ó mọ ọmọ lọ ọ̀gá àwọn family ni wọ́n bá tún bá mọ̀.
1: Ok.
0: Èmi mọ̀ ṣe ọkọ̀ mo tún fẹ́ fi tèmi kó bá ọmọ yín yìí nǹkan kan yìí tẹ́ bá lè bẹ̀ kó gbà. Bọ̀ ló ní wọ́n ṣe pé wọn ṣe pé yẹn ọmọ òṣìṣẹ́ bàbá yẹn o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹjọ́ làbó gbòǹgbò. Àdàbí tí ń bá ṣe àdàbí tí ń bá ṣe nǹkan báyìí. Òkú ládàbí kankan lẹ́yìn pé wọ́n jọ lájọṣepọ̀ wọn lóyún rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò ládàbí. Bọ̀ àwọn lè fi yẹn ṣe. Wọ́n bá lè wá kí n ṣe pé bóyá ọmọ fámìlì. Wọ́n wá fámìlì ọkọ yẹn lọ. Ó lọ bẹ̀ pé òun lòún ṣe o ọmọ yìí ọmọ nǹkan kan o nǹkan kan o. Tí ọba wa mọ fámìlì kó tọrọ ìdáríjì lọ́wọ́ náà. Kò sí nǹkan tó máa sọ ọmọ yẹn o. Nǹkan kan ò lè ṣe àbúrò kan kan ò ní ṣẹlẹ̀ sí nǹkan kan wa. Bọ́ lórí pé kò jẹ́ ọ́ lọ nǹkan kan yẹn. Èmi ò lòdì sí o ẹgbẹ́ yẹn ríra lójoojúmọ́ gan ń ṣe aburú fọ́ọ̀mù àbíyàwó. Ẹni tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí gbogbo àjọ ń gbọ́ yìí. Ọlọ́run ní kí aburú ṣẹlẹ̀ sí
1: mi.
0: Ọlọ́ni kọ́mọ̀jì ó kọ mi mọ́ ẹjọ́ bá jó kọ mi nǹkan òun àìmọ yóò kọ téèyàn ń jẹ́. Gbogbo àwọn ẹgbẹ́ tá à ń gbó kọ wọn tí wọ́n ṣe ńlá ńlá ṣèṣó kọ bàbá wọn wà lárúkọ tí wọ́n jẹ́ ni. Mo kọ sí bàbá sọ ẹlòmíì gan alias ẹ̀ lámọ̀. Ó kọ sí bàbá tiẹ̀ gan sọ débi ó kọ bàbá rẹ̀ gan. Àmọ́ alias ẹ̀ là ń gbọ́ tó yóò dẹ̀ ń ṣe dáadáa
1: láyé. Tó ń kilẹ̀.
0: Tó tún jọ́kùnrin gan tí èso obìnrin. Kò sí nǹkan tí ó ṣe.
2: Ẹ ṣe o.
0: Ọlọ́run ní jábúrò ṣẹlẹ̀ ṣẹ́yìn
1: àkọ́kọ́ ẹ̀ máa gbé tó bọ̀. Ẹ ṣe.

0: Hello, sir.
1: It's not Nene.
2: Okay, sorry.
0: Mrs. Temilade.
2: Mrs. Temilade.
0: Zati Arumeta.
2: Arumeta.
0: I want to know by a king wally. Nígbà tí ó máa yẹn lóyún máa yẹn ò fẹ́ gba oyún yẹn nígbà tí ò dẹ̀ fẹ́ gba oyún yẹn tí ò fẹ́ gbà yẹn ni ló káwó máa yẹn lára pé fóun tó tọ́ ọmọ gbọ́ dẹ́mọ́rú iṣẹ́ tí ó máa yẹn ń ṣe bóyá ó lè gbé oyún bóyá kò lè gbé oyún. Gbogbo ọ̀rọ̀ tí àwọn mọ̀mọ́ ìyàwó sọ wípé lọ́mì pé ó fi agídí ó fi bẹ̀rẹ̀ ìrìn àjò ní ìgbà míì wà tí ò bá sí èèyàn tó máa ràn yàn lọ́wọ́ pẹ̀lú oyún ó máa ń ní pé kéèyàn lọ bá ọkùnrin torí pé òun bínú pé kóun kàn yọ jẹ ni kóun dẹ padà ẹni tó dẹ nídìí oyún ó bínú fi pé tóun bá lò lágídí tí àlẹ ilé ẹ bá rí òun ó lè ràn òun lọwọ pé ókè o nǹkan báyìí o ṣe mọ pé àwọn kan wà tó ṣe yí pé ìyáálé mi kò kí ń wò pé irú ń tọkọ òun ṣe yẹn á kàn kojú wò pé kò ní mí nì ṣùgbọn àwọn kan wà tó ṣe yí pé wọn ò ṣe tọ o tán máa yẹ pé wọn jẹ ìyáálé bọ́ pẹ̀lú pé mi ò ṣe jẹ́ kọ́ ọmọ yẹn ó lọ èmi láìkí ẹ o torí pé ẹ mọ plan tí ṣé mọ pé ìyáálé tó wà nílé yẹn tó sọ wípé ọlọ́run ò jẹ́ kí ó pa òun gan nínú oyún nǹkan tá a ti gbọ́ oríṣiríṣi kan bá yẹn rí tó pọ̀ dáadáa lọ tó ṣe wípé bó ṣe plan pé kọ́ ọmọ yẹn wá even tí ìyá yẹn bá fẹ́ tẹ̀lé gan kò ń ṣe history náà máa lọ kì í ṣe pé nulé náà ló máa tẹ̀lé lọ because tó bá sọ wípé òun ò sọ fún ìyá òun tí wọ́n bá ṣe nǹkan fún nínú ilé tó bá ti kú kó tó di pé ìyá ẹ̀ yọjú gan torí pé ìyáálé tó wà nílé tó bá ní plan ahead tó ṣe wípé kò fẹ́ rí ọmọ yẹn mọ́ rárá torí kéèsì kan ṣẹlẹ̀ sọ́rọ̀ ẹ̀mí kan òun náà wọ́n fún lóyún báyẹn náà ni àwọn á ní ìyọkọ fẹ́ ṣe birthday ìyọkọ ẹ̀ dẹ̀ ni ò gbẹ́ wọlé òun wá ní pé o fẹ́ lọ àwa la sọ pé ṣó lọ́mọ yẹn tán máa fi nǹkan rán lára ò lè mọ̀ tí nǹkan bá dẹ̀ sí ọmọ yẹn lẹ́yìn ìgbà tó máa ṣe nǹkan tán ni wọn ìwọ dẹ̀ rèé ìwọ náà oyún jẹ ọkàn yẹn lọ pé má wulẹ̀ try láti sọ pé o fẹ́ lọ inú ò dùn because orí pé ìyẹn ti níyàwó mi bó àwọn kan wà dé pé wọn ò fẹ́ kí ìyàwó wọn kí ọkọ wọn kó ní ìyàwó pẹ̀lú ẹlòmíì rárá kò fẹ́ gborúkọ mi mọ òun nìkan yẹn ló fẹ́ ọkọ ẹ̀ bá má lówó ọkọ ẹ̀ bá lówó òun nìkan ló fẹ́ máa dá ṣe gbogbo ìyẹn tó bá ṣe pé irú plan yẹn ni máa tó ní kó wà yẹn tó wáyé pé lónìí fún kò iṣẹ́ ni kò tọ́ ọmọ láti bẹ̀rẹ̀ kò bá jẹ 27 years kò bá jẹ 30 years ok ọ̀rẹ́ ṣe ń pọ̀ rẹ̀ kò fẹ́ mọ èjì yẹn kò fẹ́ mọ pé kinní kan nígbà tí ò bá wọn tọ́ tó bá ṣe nǹkan burúkú fún bó ṣe níyẹn ò mọ̀ wá ṣẹ̀bi wọ́n mọ̀ wá ni tó bá wá ṣẹ̀bi ẹni tó tọ́jú èèyàn ni tiẹ̀ gbé èmi ò sọ bọ́ sí pé tòótọ́ àlè dá èmi ò tiẹ̀ nítorí fẹ́ẹ́ dá wúmà yẹn lẹ́bi torí obìnrin lèmi náà because ẹ bá lè dá wúmà yẹn lẹ́bi wípé ó yẹ kó jẹ́ kó lọ ọmọ òyìn sí ẹni tó bá ń korí òkè káàkiri kó tó rí ọmọ bí kí ló máa mọ̀ yí pé orí ọmọ le lára
3: torí pé
0: irú ẹ̀ wọ̀ lára mi kéèyàn tó tí n má menstruate báyìí tí ẹ̀jẹ̀ bá wá màálùú wọ̀ọ́kẹ́ ní otún wá lóṣù yìí àmà gbé ẹmu ni nítorí pé ojú ọmọ ń pọ̀n mi definitely orú ọmọ le lára pé kẹ́ wá sọ pé in fact mo dúpẹ́ lọ́wọ́ ọmọ yẹn gan tó lè sọ fún yẹ torí pé tí ò bá sọ fún yẹ wọn á kàn wá tì náà ni yóò kàn lọ tó lọ bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ plan ìyáálé yẹn àti bàbá yẹn torí bàbá yẹn òun ti wà lọ́ndà pé wọ́n ń control ẹ̀ ni torí ìmílẹ̀ tí ìyá yẹn ti mọ̀ yìí pé ọkọ òun ti níyàwó níta àti ìgbà yẹn ni wàhálà ti ba kò ní fẹ́ kọ́ ọmọ yẹn exist mọ̀ but tí ìyá yẹn ti rẹ̀ pé ọgbọ́n ọlọ́run tí ọlọ́run fún ọmọ yẹn tó ṣe kó lè sọ fún yẹn ìyá yẹn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè wo ló fẹ́ gùn lọ yóò kí gbogbo bá sunkún wọ́n wọ́ ọmọ ìyẹn tó ti lọ e wo rusele to nsele nigeria ni sibai e wo bawon jo mo ti di jala jala
3: be ni o
0: e wo family bi gogun o ti de kan e wo gogo case ta nko to se yi pe awon en to kan lo mo
3: be ni
0: jamili oru omo le gan en to ba nwo omo e lo church ni sin ta ma pe awon eyan jade pe oru omo eyin o ma ke ni ṣugbọn o so le o ma to fọ mo to awon re mi ma ni pe a le fi opa fi olohun lori a ma be ni titi ti o fi sanu fun yan definitely emi o support pe ko mo yen lo o even pe won lo ba awon family e jo e se kini kan olohun to tu omo yen de be yen o na ni o ba won yen ju e de be okay family ti eni kan lo bansin lati day 1 to mo fi pe 27 years awon yen o si bo na wa definitely te ba tu lo ba won ge tu long to ba lohun ohun o fe ki won omo yen joruko ohun mama o ma joruko Olorun gbogbo ma fi Jesu ko fi Jesu kan fi Jesu kun oruko re ni
2: Jesu we mi mo
4: abi
0: Jesu we he
2: abi
0: o de di bi ton lo okay se kan wa lo pa ni rin ajo kekere ni ta ma pa eta okay ki le re ya ki lo fe jere ya yen eyin daddy mi e ti e ba tun ri woman yen lati pe kini kan ko gbagbe side yen ko gbagbe pe okay ti se ba sele ti o ba loko yo apare ko si no be se omo yen lo important oni life e oni online gbogbo nkan to be kini kan mi ni pe ko ri won fi o ko ra ma wo o wo lati day 1 to 27 years ise la lo se olorun lo de ran lowo ko yi si ke ma wo mo kiri ewo lo lo gboyun oyo de ko to kan pe ogboyun ni seru ohun tele ni to se yi pe o ma duro ti o ma duro pe o ma gbo mo yen o e ma wori sugbon ya le mi o mi fe ko mo o mi fe kini kan o to se kini kan en gba ti o to yari ehn se ko wa ni wa bi kan yo gbo en to ye ko ma mama now ehn definitely eyin baba mi e ma je ki o so yi pe o lo bebe tan kan ko ni di bi bebe ran kan ngo ba yo olorun to yanju e de be yen yo pari ise oru omo le o emi o ko ma wule so po emi o ti e support pe kere ko lo ma be nikan ko ma wule be nikan kan loruko Jesu Oluwa si me temi e se wa yo jere omo yen yo ro omo yen yo ro mo loruko Jesu yin gba ti gbogbo su omo yen ba ti na ko ni da wa ti adura si o mo gba niyan pe olorun mi o emi ni mo sise o ise yi ko gboro danu yo mura saju adada ni eh ko ma joruko ma be kini kan o emi o gba o en to ba ni olorun to e pe lo tolo towo na duro ti olorun re gbogbo to ma se lo ma mo se rere definitely it will be so niyan o
2: e se
4: o aro meta ti bulletin pe ati
0: okoyin along elele
4: okay okoyin
0: Mrs. Temilade
4: okay e se gan
3: e se
0: yes sir
2: oja oja yes sir
0: yes sir
2: e se o
4: so se ori ni life soro so se ori ni
2: sori ko lo mo fi ku ari ko lo mo fi o ina o ma jojo
4: nitori
2: awon tan ba ni experience e nkan to lagbara ni in to ni agbara ni
4: eni ija oba ni pe re lokun
2: bi igba pe nkan ti e mo nkan ti hello
4: abi
5: ele kalesa
2: e kalesa
4: kale e ku dede we
5: aku eto
2: eto risa
5: ogun ati lakai te tin to lorun je ko ba je
4: e ba agbon soke de e
5: okay seri un ti mi peso nbe ti mi fe de sin be e da kun mi o bi mu mama yen o ko se ni ti ru lo se ti èèyàn ojúmẹ́rin fún wọ́jọ́ gbọ́ pilẹ̀ dúró ìmọ̀ ọwọ́ àdọ́mọ̀ ìdáyé ní ohun ọ̀gbọ́yún tó ní mọ̀mọ́ yóò sí ní ti tara lọ báyà lé nínú ilé kò sọ́gbọ́n rẹ̀ torí ọmọ òkúbò ló ti fẹ́ sọ̀rọ̀ òun yìí òun tó wọn tó wọn ọ̀rọ̀ ọmọ bíbí kan tó gbé tó wá fún lójú fún àdá ọmọ yìí tó fún fẹ́ dàlú láyà tó nìkan lè dábọ̀ ni tó nìkan lè dọ́mà tọ́ ni tẹ́bẹ́ ní kọ́ lọ bó ti lọ ìyàtọ̀ lọ bá ń lé nìkan ni ọ̀dà obìnrin ni ọ̀dà ẹ kó dúdú àgbẹ̀ sí ọ yẹ kó gbọ́pọ̀ ìsọ̀rọ̀ ní pẹ̀tù ó ti délé òsì délé òsì lọ mọ́ níta kí la fẹ́ ṣe sí táwọn ń bíè mu màmá yẹn èmi ò bíè mọ̀ ẹ̀kọ́ sóbìnrin tó lè dé láyé tẹ́ ẹ bá fún lóyún sóbìnrin lọ́nu ilé rẹ̀ tí ọkọ̀ bá wá bá lọ́dọ̀ rẹ̀ ni yo lo nule re pe nkan ba ba awon jo se ni fula won si ni taro mo ko ru ko yi ti ati tomo anu ni mama yan ri gba lori re baba ya to wa ni eh meje kin tan yi baba yo ni to da to fe fo mo yan rarara o fe ba yo mo yan je ni
2: to da to fe fo
5: oni ko mo wa ki ya re o mama ti baba yan ba mo wi pe eh o ni oko kan to fe fo mo yan ko mo bi ti mama yan gbe ni ko godo ọgbọdọ lọ bá ń bẹrẹ tètò ọdà ọmọ ti sọ láti jọ fífi dọmọ yìí tọ nǹkan báyìí báyìí ní plant bọ ní fọmọ yìí ó lọ sọ fún mọmọ yẹn ń léèrè àtọmọ ẹ ọwá ní kọmọ yẹn ọdá wá síbẹ yẹn mọmọ tí ọgbàǹjọ sí kí ń bá mọmọ tó ń bá wá mọmọ ọmọ yẹn já tó ń fojú rẹ rí nǹkan kí lẹmọ sẹ ti plant fọmọ yẹn tí àmọ bàbá yẹn kò sọ pọlọ lórí ẹ wo wa nso ipe komo joko o ko wo loko re o ko cho da gan tele ti mama ya gan mo ni babo mo tele ni e ka ku to olon to bin ba loyo to ba lo gbe o ma le foko ti ba joko o ma le lodo re oni ko ma mo so riri
2: so be o
5: e da ku to ipe mi se bi mama to bi o ma se bo ni baba o ma mo joko baba re o ma joko baba ya re to ba si lo le oko ko tinje oko ko lo oko baba ya re to tinje so ko oko re ti wa da ma do da baba yan e wa ri pe baba yan ji yo ja le yo pada wa wa omo ri ti o wa ma be ni mama yan ni ko lo fokan ba le ko si nkankan ko lo ti sanu re ki won mo na ni e mo ki won danu egun wo lo ni lori re ti o ni ko ma joko wo ko wo lo ko ti e kan to da so ma gan mo ni ti wa si baba mama yan gan wa pe ko ma yo mo sala pe ko ma baba re to ti lo fi yan pe omo re jo si ni omo wo lo mo to bi tin tin wa ti fún lọ fọkàn balẹ̀ àtọmọ yẹn kò sí nkankan ohun kan máa ju ọkọ òun ọkọ òun lórúkọ tó nga kan tó ṣe àǹtẹ ìpè ọmọ kan ọmọ òun ló sọ́ọ̀tì àmọ́ tí kò bí bàbá yẹn ọ̀wà ni mo dùn sọ́dá ọ̀hún yálé ẹ̀ ní nǹkan tí ọpọlọ ẹ̀ bọ́mọ yẹn wọ́n lọ bẹ̀ kí màmá yóò ti máa lọ bẹ̀ nìkan kan kọ́kọ́ ju sọ́nà rẹ̀ lọ́n
4: to o ko yin ati bi te tin ba wa soro
5: oruko mi abiodun life bodija
4: okay se bi ma splash fm na e ma ba ka itara la awon eyan fin
2: da se kini o ni ko brai ma re le hello
5: hello sir
2: hello sir kalesa
5: e kalesa e ko eto sir
2: yes sir
5: da sa lo n ba se o
2: ami o jesus
5: anybody ni yo sonu
4: ami o ami o
5: amo osuri si lagbara olohun ayo lati pare e
2: ami
5: ila tonere kankan ni daru
2: ami
5: eni wahala kan ti o kan won ti o kan wa olohun ni jo kan
2: ami o ami
4: o
5: won ni ji wa gbe won ni jo ma gbe won ni je anybody gbe awon omo ti o si ji gbe na olohun o ko si awon ara binu olohun ti ja yo tun won le laya talafia
2: ami o
5: lore awon obi won leju seri emi o ni temi fe so lo titi gba mi
2: yes sir
5: egun fe ku lori omo yen ni lo fi ni ko ma joko mo to ba ku le fe pon joko re tele gan egun o ku le ja ohun na olorun fe megun ku lori re lo fi ni ko ma joko mo ko ma joko ohun mo ko wu le jo je ko to so fun tele lo ti je ko ti oruko pada ko to so fun tele lo ko ki isele bi omo ba se lori re kegun omo ba ma ran lo lókulẹ̀ tí yóò yí padà bọ̀ solusan o fúnra bàbá lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ mú solusan pé egun ọ̀gbọ́rọ̀ jà lórí yíyí ọmọ eléyìí o nígbà tẹ́gun jà lórí jábẹ́sì fúnra ẹ̀ lọ́sọ fún pé òun ọ̀gbìn òun ọ̀jọ́ mọ orúkọ ọmọ ìbànújẹ́ mọ́ nígbà ó béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé kẹ́ni bọ̀tì bàbá ló fi ẹnu ara rẹ̀ sọ pé òun ò fẹ́ kẹ́gun ọ̀sẹ̀ lórí ọmọ mọ́ kọ́mọ wulẹ̀ bẹ̀rù kankan tó bá ti jẹ́ pé olúwa ló fún ló bá wù ú débẹ̀ tí èsì pọ̀ tọ́ ẹlòmíì o tí ẹ pé ọ̀rẹ́ tó sì bímọ fún ló bí fún kó fi ílẹ̀ kó kulẹ̀ ṣe kíní gan yóò kulẹ̀ jẹ òkò kò lè jèrè rẹ̀ gan ọkàn tara rẹ̀ jẹ ni ẹ ti ọmọ ẹbí ẹbí tí a bá ti sí ní ọjẹ sí ẹ wo ẹ má jẹ́ mi ọ lọ títà ẹ jẹ́ fẹ́ lómi láyé sá.
4: àsìkò ọ̀hún gan apá àkọ́kọ́ ní abala tá a wà yìí náà.
2: àbọ̀ ẹ jẹ́ àgbékọ́ yìí náà ẹ wọ́n bìnú. ẹ̀lọ́.
5: ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
2: ẹ̀ka alẹ́ sà.
4: ẹ máa kú dédé wò.
5: àpò ètò.
2: ẹ ṣe.
5: ọlọ́wọ́ máa fọyín ẹsẹ̀.
2: àmì
4: o. ẹ jẹ́ bá wa yín ó kéde ẹ̀.
5: ẹ rí ọ̀rọ̀ tẹ dálẹ̀ yìí.
3: orúkọ tèmi ni Ṣẹ́gun Emmanuel láti Olómi.
4: Olómi Academy.
3: Bẹ́ẹ̀ni Olómi Academy.
4: Okay.
3: Wọ́n ní Arita, Arise Larita.
2: Arika bàbá Arigun.
3: Arika ni bàbá Arigun. Bàbá yìí ò rí nǹkan kan tọ́ka sí lórí ọmọ yẹn. Lórí pé ó ṣe pé kò sí èpè kankan tó fẹ́ jà á. Tí màmá yìí ó kún fún àdúrà kan mọ́ bẹ́ẹ̀ lọ́rẹ́ ni. Èwo ẹni tó fúnyàn lóyún tó ní kọ́ lọ sẹ́yún, ẹni tí ń wọ́mọ tó ní kọ́ lọ sẹ́yún. Kò pọ́sibú báyẹn náà. Ẹ kàn ní ara márùn bàbá bàbá ìyá yẹn ó tara lọ bá ìyálé. Kò sí bí ó ṣe tí ọba yóò lọ sẹyìn ọdà ó fi síbì kan tí ń yọjú sí iwo ó lè mọ tètè lọ ó lè mọ tara lọ báyàlé. Ọwá ní kọ́ mọ́ rí kọ́ mọ́ jẹ òkò rẹ mọ́ bí ọba àìmọ́ yọ ọmọ tí ń bẹ láyé sí òyìn ní tí ọ̀kan tí ẹ mọ bàbá ẹ̀ gan. Bí ọba jẹ mọ́ mọ́ jẹ mọ́. Ọlọ́wọ́ bá wù ọ́ lọ́ba ọmọ yẹn gán lè soríire ọmọ ọkàn tiẹ̀ soríire ní lágbára Ọlọ́run. Lẹ́yìn oríire rẹ̀ gan wọ́n lè jẹ́ pé nǹkan kan lè mú bàbá yẹn tí wọ́n ní tí ọba wá ọmọ tó ní ta tí ọba wá kan wípé kò lè yí kò lè kinní kan ò lè sọ síbi fún. Òfin tọ́lọ́run ò lè ṣe náà ọ̀wá ni ẹ ṣé pè ní wàá kù. Tó fi sọ pé kọ́ má jorúkọ rẹ mọ́.
4: Ọmọ
3: tó ní access kankan ló yẹ tẹ́lẹ̀. Ọ̀wá ni kò gbọ́dọ̀ jorúkọ rẹ mọ́. Kọ́ rọrùn torí tó wá ní kọ́ wá ó pé oníkọ́ má sọ fún màmá rẹ̀. Òótọ́ ni náà bí wọ́n bá débẹ̀ tó tán lọ fún fẹ́ sí nǹkan àtọ́ lọ pádànù èkéléèrè màmá yẹn lóòótọ́ báwọn èèyàn ṣe sọ síwájú.
4: Màmá rẹ̀ tó ń kó rabi láti 27 years.
3: Láti láti 1 year to 27 years.
4: Ó ní kó mọ́ jù ú mọ́.
3: Kó mọ́ jù ú mọ́. Ó wá pọ́síbù báyẹn. Ọlọ́run fàánú ọmọ yẹn ló ń sọ fún màmá rẹ o. Ọlọ́run jọ dáadáa ní ayé.
4: Àmì o àmì o.
3: Ẹ̀fọ́jà àwọn tí ọmọ bàbá wọn gan jẹ́ ń ṣe rere ní ayé. Ọlọ́run fún yín sọ.
6: Ẹ̀sìn ẹ ṣé o.
2: Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ sọ.
6: Àìmọye ọkùnrin mi ọkùnrin tó pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé nígbà tí kẹ́ni wọn bá ń dìde mọ́ wọn lára a mọ́ wábi tí wọn ó ti bọ́ pé ọmọ yìí já kan yẹyọ ẹ̀wò tó bá níyọ.
3: Yà á gbé yẹ̀wò bọ̀ yá yóò gbàbẹ̀ ó sì yà á gbàbẹ̀ tán wá ní kọ́ lọ sẹ́.
2: Ok ẹ sí lọ ok.
3: Ẹ̀ṣẹ̀ tó da.
6: Ẹ̀ṣẹ̀ sà ẹ ṣe.
4: Ọ̀rọ̀ dàbí àkù kọ́ ni. Ń se lè fọ́ ń gbò bá fẹ́ gùn bá gùn tán.
6: Yóò dá palẹ̀ ni n ò ní tí n ó ṣe n ò ní tí n ó ṣe ń bọ̀ bá di pé o ti mú tojú ẹ̀ kúrò.
4: Èmi ò tiẹ̀ máa ti máa ń ṣàwa òpin ọ̀ngàn gbà mí ná.
6: Kì í ṣe pé n ti máa ń sọ ọkùnrin nígbà tẹ́ ẹ̀ bá lè ní control lórí n tí Ọlọ́run ń yọ̀ǹda fún yín bí ó bá sì ti ń ṣe bẹ́ẹ̀ yẹn. Bó bá ti ń lọ bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ mọ bí èèyàn ó ṣe ní kápá lórí n tí Ọlọ́run bá tó bá ṣe fóun.
4: Àwọn nǹkan kan ò yé mi. Àjọ sọ̀rọ̀. Aláàmọ̀fẹ́ra wa ni o àkìrà wa mọ́lẹ̀ ni.
6: Hello
2: ma mi.
7: Ẹ kú tẹ̀síwájú.
6: Ẹ ṣe.
7: Orúkọ Jésù kò ní rẹ̀.
6: Àmì o.
7: Ẹ rí lórí ọ̀rọ̀ tá a fi ń sọ ọ́ bọ̀.
2: Bẹ́ẹ̀ni.
7: Àwọn kan pé obìnrin yẹn ṣe lọ bá ìyáálé pé ara ló ta
6: nìkan.
7: Ara ó ta débẹ̀ níbi kó lọ bá ìyáálé. Ọkùnrin tí ń pé kò sí gbóhùn tí rí òun náà mọ̀ pé mo rí ìyáálé wọn ọmọ pé mo rí ọmọ pé mo rí ohun mo rí yọ ẹgbẹ bẹ́ẹ̀ ni. Ọkùnrin tí kọ́kọ́ tí ò tó ń ṣe ń gbéra rẹ̀ ṣe bóríṣiríṣi prógíráàmù láti dá sí lórí prógíráàmù wa yìí.
6: Bẹ́ẹ̀ni
7: sẹ́ pé ìsìn ẹgbẹ́ yẹn ìyáálé gangan ni pátápẹ́rá ọkọ tí ó sì mọ ṣe bí ọmọ olóòní fún bẹ̀rẹ̀mẹ́ta. Kọ́ wá ṣe pé irú èèyàn ni obìnrin kan lórí obìnrin kan wà pé òǹgbóyúndé ẹ yẹ lè rí kú e tẹ̀sẹ̀ ní tí ì ta ti ń bá bọ̀ sí ẹ̀sán ti ṣe é sẹ́yìn bá dánwó ẹ̀wò ní ìsìn Ọlọ́run o ayé ti gbẹ́dẹ́ jù bá lọ ó sì gbé bẹ́ẹ̀ ń tó ṣe pé n tó ń kulẹ̀ ń wá ni bẹ́ẹ̀ni kíre tí ẹ o lè tẹ̀ lọ́wọ́ bí ọ bá fọ sọ́nà bá tó kú ṣé yọ rìn mọ sùn sí sàárín rẹ àbí yóò bímọ táyọ rìn tẹ orí sàárín rẹ pé ọmọ rẹ ní kọ́mọ yẹn gbé mọ́rọ̀ bá ti rí ẹ jáde ní ẹjá jọ mọ́ ní ẹjá jọ ní ẹ kẹjá mọ́ sọ lóòótọ́ gbogbo ọ̀rọ̀ ìlú gángan ni. Àwọn kan wà tó ṣe pé personal experience wọn experience tẹ́mi dẹ́mi tí ọbájọ náà kankan náà kọjá bákan náà kọ́ lọ́nà òun ṣe sọ́ọ̀bù problem wa. Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kálukú ṣe rí fi ẹ̀yàn jù. Àwa ni sọ pé torí pé bákan ni èmi ṣe là kọjá bẹ́ẹ̀ náà lẹnu mi gbọ́dọ̀ là kọjá rárá. Ọlọ́run ṣe nǹkan bá ó pẹ káàkiri inú ayé mi. Ṣùgbọ́n tẹ́yàn bá pé ọkùnrin kákì mọ́lẹ̀ lẹ́sẹ̀ nítorí báyìí mú ọtọ́ ẹ̀ fi sọ̀rọ̀ gùn tó fi tú o kí lòdó bá itari aṣọ. Nítorí bá ti yarí mọ́ ọ lọ́wọ́ kó lù yọ kọ́kọ́ jẹ́sọ́ lónìí. Tó bá ṣe pé nítorí wá ni o gbogbo ìtàn wí torí pé obìnrin yẹn ò tí ì lọ́mọ ni tọ́wọ́ ti lọ́mọ ni ìrìnàjò àìmọyẹrú rẹ̀ tí wọ́n ti jọ dàrú tí wọ́n ti jọ yọ sọnù tẹyàn bá dẹrù irun tọ́lá wọn tẹyàn bá dẹrù ẹwò ní ìsìn olúwo yóò kù tóyún tóyún. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sáwọn tí ń bẹ ń ta ní ìsìn. Èyàn sì rí mi sàmà pé ẹ sọ fún yín agbọ́kàn lórí program yìí tí ẹni ọ̀dà bíi pé yan bàbá Adébọ̀wálé tí wọ́n kọ ìbejì sí ọkùnrin yẹn lọ́rùn. Tó bàbá ń sì kó ìbejì lọ lé ìyàwó rẹ sì gbà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ó sì tọ́jú àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn tẹ́ fi
2: yẹn
7: jù. Onírúurú lọ́nà ń dá wa nú ayé náà láti gbọ́dọ̀ kíyèsí ṣùgbọ́n bọ́rọ̀ èèyàn bá ti rìn oníkéèyàn náà ò ṣe kíyèsí. Àwọn nǹkan kan wà tó ṣe pé tọ́ba ti ṣẹlẹ̀ adídí òde náà sí o ìnẹ́gbà ìnẹ́ fẹ̀kínní kan ọba náà nẹ́gbà yẹn lè fẹ̀mí ara ẹ̀ kí.
4: Wọ́n mọ̀ aláyé mọ̀ sáyé lẹ́yìn. Wọ́n
7: bá ń bẹ ní rúurú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n kíyèsí ọ̀rọ̀ agidi kọ́. Bẹ́ẹ̀ bá ti sọ yanjú tẹ́ ẹ bá fi dúró nítorí bá tẹ̀yìn ẹ̀yọ ẹjọ́ náà sùúrù sí ni. Ọlọ́run jẹ́ kí obìnrin ọmọ yẹn ọlọ́run jẹ́ kó lẹ̀ mọ́ ìyá yẹn.
6: Àmì o.
7: Ọmọ yẹn yóò ti gbà yóò ti jẹun.
6: Àmì o àmì àmì.
7: Ntọ́sọ̀ ń tìfẹ́ mú jáde láàrin ọlọ́run ògùn jáde.
6: Àmì o.
7: Ìgbàgbé kan dá ìlú létí pé bàbá yóò padà wá ọmọ ọwọ́ adé mọ́ rí bọ̀rọ̀bọ̀rọ̀. Ṣùgbọ́n yóò padà wá. Kò sọ̀rọ̀ gbọ́dọ̀ dàbí bẹ́ẹ̀ ni tọ́rọ́ lọ́
2: ọjọ́ tí ń lọ bí
4: àdúrà ìbéèrè tẹ́mẹ̀tẹ́ ìbéèrè lọ́wọ́ ọ̀rọ̀ ajílẹ̀ kan akira wa mọ́lẹ̀ ni o akira wa mọ́lẹ̀ ni o aláfẹ́ra wa ni aláfẹ́ iná sáti wọ̀ táti jọ bára wa sọ̀rọ̀ kó tó di pa gbéra wa lórí bẹ́ẹ̀lì kí wọ́n á ló dé ṣé àwa ò mọ́ gàlé mi nṣó àwa ẹ̀ máa pé nǹkan kan tẹ̀yìn ẹ̀ jáde.
6: Àìrò àti pé nígbà míì nígbà tí gbogbo ètò bá ti tò tí a ti lè jọ wọlé a da jẹ́ ń rọ òjòjò yìí jẹ́ kí jẹ́ ń tura òjò yìí náà ní akọkọ mọ́ nígbà bá ti wá tura
4: tán. Ó ṣe á jẹ́ pé mistake wa ṣé mistake nù.
6: Kò sí mistake mímọ́ ìyẹn lèmi náà mọ́ báwọn èèyàn nígbà tó bá máa sọ̀rọ̀ ó ní nígbà tí kìíní mistake kọ́ o.
4: O fi mistake bá sọ̀rọ̀ mistake tí ọ lórí bẹ́ẹ̀dì
6: mistake kọ́. Mo mọ gbogbo tó bá sọ̀rọ̀ yẹn fún mi pé nígbà tí mo dẹ̀ ní mo ṣe mistake ngbà kan kò sí ṣe mistake ìwílílì.
4: Tó fi wá jẹ́ pé yóò wá tari aṣọ tán á wà nínú mo ń rò pé ṣé ó mọ́pọ̀ lọ dání sá.
6: Àtọkùnrin
4: àtọkùnrin. Èmi rò pé tó yẹ ká máa ṣe ni pé ó ti ṣẹlẹ̀ kí ni ká ṣe
6: sí.
4: Torí kò yé mi.
6: Kí ló máa jẹ́ solution?
4: Kí ni ó jẹ́ solution ni? Ìdílé tàkọ́kọ́ ìdílé ẹnìkejì wọn ó dá sí bó ni ká ṣe ṣe kínní ó ti fún lóyún òun kò tíì fún ó ti fún lóyún ó ti fún lóyún kí ni ká ṣe sí yóò gbà ni àbí yóò gbà.
6: Ebi kò tí ẹ sọ̀rọ̀ pé yóò gbà àbí kò ní gbà.
4: Kẹ̀yìn ojú ẹ̀.
6: Wọ́n kàn lè mọ pé ọmọ ni máa gbà mi ò fẹ́
4: yàwó. Ètí mo fẹ́ sọ náà nìyẹn.
6: Ṣùgbọ́n pé
4: tó gbọ́ ọmọ.
2: Báyọ̀mọ̀
4: Adébọ̀wálé. Òun kí
8: nígbà tọkùnrin tó fi ríyàn tó wù ẹ tó kọnu sí ẹnu tó kọ sí yóò ti mọ̀ pé nǹkan kan yóò ti bẹ̀ jáde tó bá bá ṣe rí pọ̀. Ó yẹ kéèyàn náà máa ní ìrònú yẹn, ṣùgbọ́n nǹkan tó ń ṣe ẹlòmíì ni pé kó kàn jẹ́ kó yọsẹ̀. Irú ẹ̀dẹ̀ ni tàkútẹ́ fi máa ń mú wọn lọ́wọ́.
4: Ọlọ́run
8: ti ṣe ti ẹ̀. Èyí tí àyò ìyàwó ràn yín létí lẹ́ẹ̀kan tí bàbá mi tí mo sọ yẹn. Ẹni tó tọ́ mi ni. Àbúrò bàbá mi ni obìnrin, òun ló tọ́ mi. Ọkọ ẹ̀ nílẹ̀kùn yẹn mú lọ́wọ́ tó bìbejì síta. Bẹ̀tí Ọlọ́run tó bá ṣe ni pé kì í jẹun níta. Kò sí tóbìnrin lè fi ṣe oúnjẹ, kò ní jẹ o. Nítorí pé láyé WNTV WNBS Nìbàdàn bí ní Governance House náà ti jẹun, UCH kú níjọ́ kejì fókù. Ìgbà tán máa ń wá lọ́wọ́ abọ̀ àwọn contaminated tin food bíi tin tomato kankan tí wọ́n lò, òun ló di poison ló pa èèyàn rẹpẹtẹ. Ilé ni ọkọ màmá mi tí mo lè sọ pé sísítà mi tó tọ́ mi yẹn, àbúrò bàbá mi yẹn, ilé ló ń sábọ̀. Ìta gbangba la sùn mọ́jú níjọ́ náà. Epo pupa ni ìyàwó ẹ̀ gbé ìta yẹn, màmá mi yẹn tó gbé ìta tó ń rọ sí lẹ́nu tó ń fún mu. Tó bá tún sùn díẹ̀ tó ń rọ epo fún. Ngbò ya ló yà gbẹ́ ló bì í, ó bì green bì í, ìgbà tó yá ni òbí mọ́ tílẹ̀ fi wá mọ́, làárẹ̀ fi wá yá. Ó ní òjẹ́ kó kú ká lọ́ọ̀sìpítù náà ń rù wọn ló tẹ̀lé wọn lọ, bóyá òun náà ìbá pẹ̀lú àwọn tí ìbá kú. Sọ àtìgbà yẹn kì í jẹun níta. N tó sèvù ẹ̀ nìyẹn, ṣé mọ̀ pé ẹni tọ̀hún ti ń wọ́nà bí ó ṣe rò fọ́ fún, bí ó ṣe ṣe fún, kò rí ṣe. Ṣó láti bínú ọmọ ọ̀sẹ̀ méjì ló kó dà lẹ̀ pé kó máa kọ́ ọmọ ẹ̀ lọ. Ìyẹn lọ fẹ́ lọ gbé lọ bíṣẹ́ lárọjọ́ kejì ló kọ́ ọmọ lé lọ́wọ́ ló bínú jáde nílé. Ó sì kọ́ ọmọ wálé. Màmá mi ló tọ́ àwọn ọmọ yẹn láti inú ẹ̀jẹ̀ ló tọ́ wọn títí wọ́n fi dàgbà. Èyí obìnrin wà ìgbé obìnrin ni ọkùnrin kan, obìnrin kan ni. Èyí ọkùnrin yẹn wà US, èyí ìkejì yẹn wà Nàìjíríà. Ti US ló sìnkú ìyá yìí nígbà tí sísà mi tí màmá mi yẹn kú. Afẹ́mọ́ ìlànkọ́bọ̀ òun ló ná gbogbo owó ló sín torí òun ló tọ́. Ẹ worú yẹn lẹ́tà ló wá ń sunkún kiri pé kán bá ń gba àwọn ọmọ yẹn ní eléyìí. Ọmọ tó yẹ kóun ó bí tóun ò rí bí ló bí fóun. Kòkó lẹ̀ o. Ìyá mi ò kọ́ ọmọ lẹ̀ o, lọ́mọ tó yẹ kóun bí fún ẹni yẹn ni. Torí kò bímọ fún ẹni yẹn. Òun sì ti wíṣì ó ti mọ̀ pé ti ilé ò bímọ. Ṣé o fẹ́ gbà lọ́wọ́ o fẹ́ gba bàbá yẹn lọ́wọ́ ìyáálé. Ìyáálé wá fọmú pé ọmọ yìí. Kòkó wọn lẹ̀ o. Tó fi dèrò ọ̀run lénìí òun ló tọ́ àwọn ọmọ yẹn ló dẹ̀. Ìgbà tí ìyọkùnrin yẹn ní fisa lọ́tìrì òun náà ló tún wó tíkẹ́ẹ̀tì kankan ìyá yìí ló wà fún. Ẹ wo tí a bá ń ṣe nǹkan tí a bá ń sunkún àmọ́ ríran kéèyàn máa ronú dáadáa kó tó gbégbèsè. Tó ọ̀rọ̀ bá ti di bí ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ká jẹ́ ọlọ́gbọ́n bí ejò ká gẹ̀ jẹ́ oníwà tútù bí àdàbà bí bíbélì ṣe sọ ni.
9: Adúpẹ́ o.
8: Ẹ dáàrọ̀ Ọlọ́run aṣọ wa o.
2: Nígbà gbogbo ọmọ báyìí ọjọ́ ti lọ.
4: Ebi mọ̀ràn ni ebi ó mú wá.
2: Pápápá ni mọ̀ràn.
4: Pápápá. Ẹ̀ṣẹ̀ gan bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ó ti sùn náà ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀yin òbí kákó gbàyìn mọ́ tọ́lọ́mba jẹ́ wọn ó sọ fún yín bó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan ń pè mistake tí èsì ṣe mistake bó bá rí bẹ́ẹ̀ tọ́lọ́run sì jẹ́ wọn ó sọ fún yín àbẹ́yìn gan lẹ́ bá kẹfín ẹ̀ máa gbà mọ́ràn. Kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n kọ́ ló kù. Ẹ jẹ́ kí wọ́n ó bì í, ẹ jẹ́ wọ́n ẹ kó sí wọn nú pé kí wọ́n ó bì ni. Bí a bá bí èyàn ọmọ tí ń tọ́ èyàn sí ìmọ̀ ọmọ tí ń sìn èyàn ó bá lọ́jọ́ alẹ́ bá a rìn ṣe jẹ́nu. Akínládùkún ló kọ tèmi o. Ìkọ̀lé ológunṣẹ́ tí ó bá wọn jọ tẹ kẹyẹ. Ẹjọ́ mẹ́jọ látúnjọ pàdé bukú ti ń jẹ́ tọ́lọ́run ọba mi aláwùrábí ètò kò ní bàjẹ́ náà ni. Káwa náà mọ̀mọ́ sí tí ó ba ìdílé wa jẹ́ títí jọ́ mẹ́jọ. Ó dé lábọ̀.
6: adupe o adupe pe okun eh oniyan se olobe se gbogbo eyin ti e ba wa fife je e se kwa ibinu ojo mejo latun ma pade lori akotun eto baba tun deraji n loko mi o odilabo
2: ade nka eh e se gbogbo eyin baba ati mama wa te ba wa da se tu fun tale ti ni na so pe eyin ti e fe loko te fe ni aya papo eyin obirin te je sisi eyin obirin te je re after one tab after two e yo ju simi awon okunrin ti wa nle tan wa yawo bayi yo eyin obirin lokan loku ta on reti bayi eyin te ni glaucoma tabi cataract eyin baba eyin mama te ni tuju ndun yin te ni cataract tabi glaucoma e kan si mi tabi ka pe number mi oju lo bara ese lo barin oju wa o ni relede wa oju ba wa nwa pin tin se pin tin wa mi tin pon tin se gbogbo e ka tete toju e se pataki ju pe ko to di pe yo la ise abe lo oju ni relede wa o lagba lowo olohun eyin baba lati 50 soke te le ta te kanle e le sere dada lodo madamu e ma bo e pe mi si ori number yi 08064474794 08064474794 ubunti abaso lori eto yi authentic new lagbara lowo olohun a ni tuju run loju ku gbadan baje o suku alade po esan ibanu je aye ati wahala ye oni je ipin wa whatsapp number mi na de niyan te ba fe ba mi soro e le send message mi lori whatsapp are na ni won ori won ka won si send message si yin kwada ebi ogbadan lori 08064474794 te ba si fe polowo ye lori eto yi na aye nbe o ekwe mi sori number yen na ni 08064474794 jo mejo ni o da dagbara lowo olohun a ni tuju ni loju ku a ni ti po lade po esan la se ledumare ire o